0: mi o ni nagbara igboro lori omo lopo o bi esi re olodun mare aba to so do body di somebody ni waje everybody na gbete lo wa anybody mare o olude aje olude arun olu foriji tani ko le foriji gbogbo ile awo ayi meji loke ke ko soke te pariwo go go go go go go go go go go baba lo bi ya ma ni ti wale ware o ayo lajo bi la du ki je tomo tomo o an sa je ti o ba ni iyo ninu ogbodo kan aye ti o ba ni iyo ninu yo pada di ogun ni aye ti o ba ni iyo ninu awon eyan yo de ma korira re lai niji ko si ko tele ma se dada to awon eyan oni fe gba ti e iyawo ele ti aye re o ba ni iyo ninu ọkọ rẹ máa wò gẹgẹ bí ẹni tó kọrí burúkú báhùn tí ayé ìyàwó ọba níyàn nínú sà ọkọ àjàkíyèsí pé gbogbo rere tó má ti bẹjẹ tó má ti sọ fún ìyàwó òun dandan ni ó rere yóò wá ní wá sí ìbújẹ mọ ìdí tó fi ní kí n bá gbé ìjọbọ ní ọsẹ yìí ní ìsọjí rẹ o wọn ní kí kú gbogbo ènìyàn tí gbogbo nǹkan tó ti dògún kó padà dìde nítorí ìrètí wà fún omi tó bá kan wú pé yóò padà di adùn. Evangelist can second point to 35.
1: Go out of here, you jump out.
0: Oh, yes.
1: Oh, no, well, no, we sell it. Jump along, we sell it. Put that video like that.
0: Oh, yes.
1: I think for a woman, I think for a man, I think for you.
0: I think for you. Tell her about it. Tell her about it. Tell her about it. Ayi wọn na nkwa mi tajọ le jadura ma. Ayi wọn na nkwa mi tọlọrun ti sọdọ gidi rere. Ayi wọn gẹgẹ ni ile mere ijọdun mẹwa ti sun. Ayi wọn lọjọ ori yi ti di ofunle ọkọ káàkiri lọ. Abi ya wọn lọjọ ori rẹ ti tọ jẹun ọmọ. Oni bi si wọn ni ìdádúró ilé ọkọ ti sun. Tọ́ bá ti ṣe tẹ́lá ti tẹ̀síwájú yá di ẹlẹ́dàá rẹ mú. O yẹ ọkọ ìdádúró ìdópin. Ayé ìwà àtọmọ rẹ ò ní dọ́gun sójú kan. Àwọn tó ti lẹ̀ ìwọ́n náà sì máa kọjá wọn. Ohun tó ti sọ nígbà tí wọ́n dá dúró fún 40 years ó yọ gbà láàrin 40 days. Àní lára nǹkan tí Jésù máa ń ṣe ni ó yọ tẹ̀síwájú. Ayé rẹ ò ní rí bákan náà mọ́ tọmọtọmọ. Gbèsè tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìní tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìlera tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìní iṣẹ́ tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìlóyún tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Àìlọ́pọ̀ àìláyọ̀ tó fi bẹ̀rẹ̀ ọdún yìí ò ní fi parí ẹ̀. Ìdádúró àìjẹ wọn mọ yóò yọ ọjọ́ pin. Ipò kan tó wà níbi iṣẹ́ rẹ láti bí ogún ọdún yóò tẹ̀síwájú. Ó yẹ pé promotion letter rẹ. Ogún ọmọ ìtọ́ ti dúró torí àyè ó yẹ tẹ̀síwájú. Ìtẹ̀síwájú ni ọ̀pá ìkọ́gun wà á tẹ̀síwájú. Nítorí ajé kì í dé omi òkun dúró. Ó ti ń tẹnu mọ wípé bí àyèmọ́ rẹ bá wá tẹ́lẹ̀ kó bẹ̀ sí rìn. Tó bá rìn kẹ́lẹ̀ kó máa sẹ́rẹ́. Tó bá sẹ́rẹ́ tẹ́lẹ̀ kó bẹ̀ sí ipò. Ọ̀yọ́ máa ṣe kí o wá jẹ́ ìwà tọ́mọ rẹ tẹ̀síwájú. Gẹ́gẹ́ ni bàbá ìwọ lórí rẹ kan. Ìwọ rẹ ní rẹ ajé gbogbo wá tẹ̀síwájú. Ẹgbẹ́ ayé ò ní dá wa dúró. Wọ́n ní fi gbọ́dọ̀ dá wa dúró. Ayé ò ní fi àmọ̀kọmọ̀kọ̀ dá ọmọ rẹ dúró. Ayé ò ní fi gbèsè dá ẹ̀rọ rẹ dúró. Wọ́n ní fi àní dá ọ dúró. Ayé ò ní fi àìsàn dá àwọn ọmọ rẹ dúró. Wọ́n fi dá ìwọ̀n ní fi àìsàn dá wọn gan dúró. Wọ́n ní fi àkóbá àdábá dá ọkọ rẹ dúró. Ayé Abraham tẹ̀síwájú ayé rẹ tẹ̀síwájú. Ayé Isaac má tẹ̀síwájú ayé rẹ tẹ̀síwájú. Wọ́n fi sọ àkàndá Joseph dúró dùgbọ́ ayé rẹ padà tẹ̀síwájú ayé wọn náà tẹ̀síwájú. Ìtakúta náà tẹ rọ́bà ogún ìdádúró fi sọ́kò dànù. Ayé ò lè dá ìyanu lọ́kàn dúró wà ní dá dúró. Ìdádúró lórí bàbá ó tọ́ gẹ́ o. Ìdádúró káwọn ọmọ ọdún lẹ́yìn ní ó ti tọ́ gẹ́ o. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní sún ọdọ́ rẹ̀. Ọmọ rẹ yóò tọgbọ́n nínú ògo. Ìdádúró ò ní sọ ọmọ rẹ dun oníbàárà. Ó ní dá aládùúrà gbẹ́gbẹ́ abára. Àpòmọ́ ogun kò ní pọ̀ mọ́mọ́ rẹ o. Ọmọ rẹ ò ní fojú rẹ láre. Ó ní dẹni tí wọ́n rọ́ dìgbàdìgbà sínú ọkọ̀. Ó ní fọmọ dàmú rẹ. Ó lè ní bí ó dàmú ọmọ o. Yòówà yóò dájọ́ àṣírí bò wá àtọmọ rẹ. Ọmọ rẹ ò ní di pàṣẹ fún ọ. Kàmí eléyìí màmá ó yá agẹ́bí owó bẹ ilé yín wò. Ọmọ rẹ ò ní rí ẹgbẹ́ rẹ̀ kó sá pamọ́. Àgádágodo ìdádúró ó fọ́lẹ̀ ni o. Iṣẹ́ àtọkùnkùn adánidúró bàjẹ́ lórí ọmọ rẹ. Ó tún sọ good morning láàárọ̀ làwọn á gbá ìpè ayọ̀ ńlá kan. Títí títí títí ọdún yìí yóò fi parí òní rí àkóbá lórí ọmọ. Ayé máa yẹ ọ́ tọmọtọmọ. Ọ̀nà kì í dímọ̀ ọjọ́ kó mẹ́jọ ọ̀nà òní dímọ̀ àwọn ọmọ rẹ. Ọmọ wo ni ṣẹ́kú lójú wa? Àdúrà jọ náà gbẹ́ nínú wẹjọ́ rẹ tẹ́tẹ́ tó bá sọ àdúrà rẹ náà máa gbà. Onírọ̀gbẹ́ pé ìrọ̀jú nínú lẹ́yọ. Àwọn ìgbọ́gbọ́n náà wẹ kó nínú lẹ́yọ, mami dábì. Makata eba sọ bayo ni bayi kedu o. Aje mana je doju ale. Ni baje bo ni ko tomo tomo. Ere ma je ta si si ba sọ ti aje o mare ma je le si bi si mi. Wa ni de tomo tomo. Jo jo to pa ba sọ bi re ti ki doju ti do ni gbere ti du lori awon mo re o. Egbe bi ati ko sam 91 ba sọ. O ni fe se bu okuta o. Aje ni ti o mare gba gba ni odu yi o. Jesu olu awa. Engineer gbere kan ti nitori ti ago kaba ti du bayi mo ti wa nu so yi.
2: Eni ni first time ti ma de bi bayi. Tori ko si gba te ba se prayer ti mi kin so wo sinu account church. Mo wa ri pe owo yen push si o push ma o pe ah.
3: Owo se kini?
2: O push pe ki ko ma po si.
3: Owo yi po si.
2: So de bi pe mo ti fe pari le mi mo wa wo pe
3: a to ko lo de.
2: Mo wa pe ki lo nsele. Bi mo se wa nso wo sinu ko ri pe ti ba de ta mama papi 200 500 bawo yan se wa ri ero lojo mi oro bi boya mo nse
3: awon ba ni popo
2: o wa lo nko awon to nsise mi won ko wa segbe mi won sa po legbe mi but see won se npo si na lowo mi tun po si ni
0: mo
2: wa wo pe ah
0: duro ndaje mo bo kan ti mama iso daada bayi o ni won wa lo ku awon to jo taja kan na wa se egbe o sibe sibe o le si nta iyan to mo si pe ni ti olorun ba ti buku buku se ni to le da duro. And you want it, that's your natural nothing, sir.
2: So we must go to church, you must have a day. I take a mini day. Moani pay, open up, open me. Check me some more when you shop now, only at the comfortable day. What you want to walk away, I put a bar, it's what you want to join in it. Only when you say, Joko, see, for Koshi, only your family, I said, don't you wear me, Lano, by me, they pay. I said, me, I want to be a money, my jiki, one be by you. Fọ́sọ̀ kẹ́yìn ẹ̀mọ́ ní àtọ́ọ̀tì yìí àjọ máa lò gbó ni.
4: Ó tán kí láwá kù fún wa báyìí.
0: Ó tún ní ọ.
4: Ẹ fẹ́ lò tán.
0: Ẹ̀yin ará ilé jẹ́wọ́ tó máa ń lo tọ́ọ̀tì gbó ni. Ìyẹn túbọ̀ sí pé ẹ̀pẹ̀ tó bá dájú ó máa dùn bí rọ̀ mọ́. Ó kẹ́ ń jíjí àjẹ́ kí mọ́ mi parí ọ̀rọ̀ wọn kí n tó wá sàn kan tó kàn.
3: Owó yẹ bẹ́ẹ̀ sí wọlé díẹ̀díẹ̀.
2: Wà láì bàbá. Ìfà tàbí bí ẹni pé mo ṣàwọ́rò. Ìbá dé ṣọ́ọ̀bù kí tó dé ṣọ́ọ̀bù níbi ìbàdàn wọn ti ń pè ní àwọn ṣọ́ọ̀bù yìí mo ní ààyè gbóhùn spíta ń pé ṣọ́ọ̀ṣì ni mo wà ní. Àfi bí ẹni pé màjíkì ni owó yẹn kàn wọlé ni owó yẹn kàn wọlé tí wọ́n ṣiṣẹ́ kékeré báyìí. Ní ìjẹta mo sì sọ fọ́kọ mo ní afẹ́ sanwó ilé o nǹkan pẹ̀lú papọ̀ ó ní ọlọ́run á ṣe tó kọ̀ sọ yìí. Lánàá báyìí mo kọ̀ pé mo ní owó ilé ti jáde 250,000 ó tún lé gan. Tí mo mú kó ṣọ́ọ̀bù lánàá àwọn pé ah màjíkì ni ṣọ́ọ̀ṣì yìí o.
4: Màjíkì ni o.
5: Ẹnìkan ti ń tọ́jú ó ti tẹ́jọ́ mẹ́ta. Owó tó lérò ó yá owó inú àkáǹtì rẹ̀.
0: Màmá ọjọ́ méjì péré ní ìsọjí yẹn kù. Tó bá bọ̀ púpọ̀ tí ń darapọ̀ mọ́ wa. Èmi àti ọlọ́ni kọ́lá fi máa wà ní stadium. Wọ́n ní àdúrà tá a gbà nínú ìsọjí ní àná. Wọ́n ní ìpele rẹ̀ tó kàn lá ń lọ lẹ́ni. Iná ìsọjí tèmi máa yàtọ̀ sí gbogbo ìsọjí tá a ti ń ṣe bọ̀. Àwọn ìsọjí ayé babalọ́lá lọ́rùn ní káṣe lẹ́ni. Sọ tó bá ń bọ̀ máa bọ̀ pẹ̀lú àtẹ́wọ́ rẹ. Tó bá ń bọ̀ máa bọ̀ pẹ̀lú ìtara àdúrà. Tó bá ń bọ̀ máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ akí. Nítorí àwọn èròjà tí àdúrà fi ń gbà nìyẹn. Bẹ́ẹ̀ náà ni èyí lọ máa dá ẹnìkan bí ẹni méjì lókòwò. Èyí tó kẹ́yìn bẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ wọ́gá ló gbọ́dọ̀ wà ń bẹ̀ lẹ́ni. Nítorí ìwé bàbá lábí ọmọ tánìkì ìpínlẹ̀ ọ̀pẹ̀ ni màá máa pin. Bẹ́ẹ̀ náà ni gbogbo àgbàlagbà ló máa gbà ní ìwé yẹn. Tó bá ti ní ọdẹ bìtì sẹ́gun àbí tóge. Tọ̀sánkọ́ ọlọ́kadà púpọ̀ lọ sí St. Michael Stadium ní ọ̀tà. Buhari rẹ̀ gbà. Ó pẹ́ tímọ̀tímọ̀ wípé òtòkè báyìí lọ́wọ́ àfúnni ń gbé. Bíbẹ́ ni wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọ̀rẹ́ tó dá lórí ọmọ lórí ara rẹ̀ tó pé. Olúbà jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe bá kẹ́rin tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́nẹ̀ẹ̀rà ni. Ìwọ gbìyànjú kó ṣe. A torí nǹkan ṣèkan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó nìkan lọ́wọ́ yìí o. Kí a tó lọ ní ìsọjí ní ọ̀sán. Gẹ́gẹ́ bí ìṣe wa a máa pàdé ní Classical Arena Hall láàárọ̀ ìdí aago mẹ́jọ. Rú púpọ̀ tètè dé láago méje láàárọ̀ nítorí mo bá ṣe kánsẹ́lì fún ènìyàn 50. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà. Hallelujah.
6: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamo.
7: It's 9:43 a.m. Your preferred wholesome radio. The time is 6 a.m. from World Radio 89.3 FM. Your preferred wholesome radio.
8: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ́bẹ gírígé lago mẹ́fà ìdájú lò.
7: Ẹ̀fílẹ̀ ẹ máa ń kúrò.
9: English ò ká tí a
7: níbẹ̀ kọ̀ǹgọ̀ ọ̀ṣọ́.
10: Ṣé wọ́n lọ pé ìká àfẹ́ náà nìkan
7: lò? Ṣé wàá lè? Ṣé wàá kà? Your preferred wholesome radio.

0: Akọ́láwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánìjà, ọmọ ẹni ìjà ọ̀pá tí bẹ̀rẹ̀ lọ́kùnrin ọmọ sásá lójẹ́ ọmọ wa mú mi wá mú mi. Èyí tí mo fi mọ iye wádùn lóhùn pé tu ọmọ gbọ́n sására olúbi ẹ̀lá mu kò wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹ̀gà. Àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin olúnú àfẹ́ ìdí ẹ máa gbọ́ West Radio 89.3 FM. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánìjà.
1: O pe mi ti tẹ̀gbọ́ ohun ẹ̀rin Mrs. G. Fashion ti Good Milk Craft kẹ́ ẹ mọ̀ pẹ̀lú

ibi tí àwà yìí ò là ń pè ní Wells Radio 89.3 FM kànga agbọ́nmàgbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wọ́n ṣe ọ̀pọ̀ ìláyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM kànga agbọ́nmàgbẹ́ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀gbọ́n ohun ẹ̀ ni Mrs. G.A. Fashion ti gún.

0: Batayin, ti awon lesen lamba yin wo ni. O da eh?
1: O fe se.
0: Eh, o je ble gbangbangbangbangbo. Eh, bata grandpa, mo wo gba lo size yin go for yin. As you are mostly yet, don't be you now.
2: Oh yeah.
0: Wells Radio 89.3 FM won na le kale si be le jasuwa yi 13 lanfa ni ati mo po wa eni gugu bi kibe towo ja kan ni ba lanfa ni ati mo fe de agbeye woro yan gumagbe nletu 10 lanfa ni ati mo gbo lowo lowo bayi e be ta ati mo shagbeye wa won ro yo loko ko ojo kan be tin bo ka lo ni komboki be tin jade lori le de Nigeria da mo gbe be yo kokan yi okokan ejeje ta se mo gbe ye wo lori eto yi ba ti mo se na wa na ko Olorun lo dumore yi o ba ti wa soro ninu kulun ahin ago mejo ti koja seju meje lo ro yi oni o se dojo kerin nu osu kejo odun 2026 oni tun wa lojo segun ya o ka segun ota ka segun abinu eni da se le dumore Boya yin wa sese ndarapo mo wa fun gba akoko mo kiyin e kaabo sori eto akotun eto wa agbeyewo ni agbon magbe yin lolufe wa e la nfa ni ati lo gboju ogewo wa lati lo darapo mo wa loju opo ikanle banidore Facebook wa well video 893 FM campaign ni be let mo wo ba ti sikitikiti nu ni agbara hin gege be ti mo pe ni gbogbo ojo segun eyan ke e ja wa de opo eyan le jejan mo e ka ko gbogbo wo bayi lowo fi mo Baba won ne shan yon ambassador wali ekbe wo me baba won ne shebe me ti manke alade e boy se me. Won ti wane non kulu kwa lo me nebe won ora gong wa se ti won ora se benke yo so li aga joko o. Baba won ne shan o ya o. E ban gong sa pefe e ban kan wara le ko juma ko juma ko juma man.
2: To o she yon. O she yon yon lon. Mo du pe lo wore e po. To o kimi dele.
0: E yon a di go kwa kimi le.
2: O mo yi kimi. o mori ki mi na ti ki o lekan pe ti fun lora sorry
0: eh pe o le zo da bayi o
2: sorry ma binu
0: e wo ja mo trust ya ara wa
2: ma
0: ja mo dawo bora wa ka mo yanju o rara wa ni kokko
2: mo da bu na ni mo binu mo binu and ka bo jare Steven gbogbo ara mo fin ki o oruko temi ni ambassador wale egbe wu mi mo ki gbogbo eyin ti en gbo wa ni ile mo ki okunrin a obirin omode ni agbalagba ni eh ni agbara lowo Olorun e ma ri ba ti se o e ma rona gbegba odun yi koni le kokun mo wa o yo san wa sire yo san wa sire ikun bale oro o ri ba ti se omoro mo gbegba o gbogbo eyin te n gbo wa eyin te n boju wo wa lori ikanni abanidore wa tan pe ni Facebook e se te n da soro wa oju oni ti yin o e ma ri ba ti se o yo Olorun Ambassador,
0: so, e se won ambassador wa le egbe wo mi, o ya eyan ara ile loruko lowo boss ni wa fun to oro tini Steven Igadubi, eh o lowo boss ni wa fun to oro tini bo ti e je po omo lile na ne, o pe o da. So, eyan ara ile ko ti ko yi pada, oye, Olorun adeko ki do ko ti mi je mo to kin le kan se kaabo sori eto agbeyewo royin agbomagbe. Oya, mo nbo na ka to mo sise loju awon owo iroyin mo ko ti jade lo oro tini o. Oya ni kwa papa awon we iroyin olokoko ojo kan bi tin bo ta lo oro yi bi ti mo ti te jade bayi ni mo nawo gan koda ngba mo nawo gan o gbona feli feli ni o e ba gbo o gbona feli feli en la mo we iroyin o bi mo ti nawo gan Vanguard country these days Nigerian children eh ajo ko worin ti mo ko won mo fa kan lowo mo fa won kan lose koda mo tun wo ri eh bi mo ti di gaguga tuga tuga dunun ti mo pe wa si inu okuru loro toni o je iwo ni kokko fi side loro jeje mu Vanguard ke ma ga dire Vanguard ti ju o ta si gboro aye lo ni kombokino le locho we akoko iwe ro ni Vanguard to jade fun sowuro toni ni pariwo ni kegbajare ni polongo pe bo ba di lodun 2027 an pe awon omo orile ede Nigeria awon ni won se pinu beto odibo ti lo won ni ki iso Basanjo awon omo orile ede Nigeria ni o pinu eto odibo ki se Obasanjo o sa lo koro mo le de nebo na ti so be egbe oselu olowo bowo ADC awon mo koro na dede oju we kesan iwe iroyin Vanguard oju we akoko iwe iroyin Vanguard o jade fun toro toni bagada lo wa nbe nipe mo ti sare mu akori ohun akori mi re o to pe ha anu tinu bo ma se mi e ti se kilo sele oni anu tinu bo se mi ni o sugbon oro awon omo orile ede Nigeria ko mi lo minu on lo ko mi lo minu ju ta lo soro asim on lo soro oju we ko kan de la atota gbero ni Vanguard to jade fun toro tun nibe o na lo wa eh ba ba ti dagbon be te ti se ye te ti gbo balance e amon beta o ye je nse waju akori mi to re to pe igbe aye awon omo Nigeria lo mo pe wa lo ba tinu ku igbe aye awon omo orile ede yin lo gbe wa to lo o ta lo soro ona iye kan o lo soro be oju be kesan gbero yin Vanguard o lo ti jade lori oro ajo aye deru eyi ti won ba ejo re ati iwadi re lo e ti mo iyan ajo PFIPC ene ka ti soro ta lo soro eni ti se Adeyemi o ti foro ede Adeyemi ni oga agba ajo na ti won ko pera re bi ji o je o mo ti soro ni eje wa jeri so tenu mi eje njeri o eje nka eje so tenu mi won mo fe fori mi fagbon mo ni won fe fi mi se eni ti oru gbogbo eru ohun o debi na emi lori e wo ede gẹsi le ko pe won fe fi mi se scapegoat nu o ko ti so be nu Adeyemi o lo soro oju be karun we ro ni Vanguard to jade fun toro to ni nibe oni mo ti mu e tin te waju o we ro ni punch bo so le kan ko na te le mi wa si gboro aye awon na soro lori ba won asoju sofen ba tin se wa de won lori ajo aye deru to je ko mo se ngbaraji lati se akojopo asekagba iwadi won oju we keji ti mo gbon we ro ni punch toro to ni lo ti jade ìròyìn mi rẹ o pẹ̀lú àkórí tó pé Tinubu ṣe àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ àbá òfin ọlọ́pàá àpínlẹ̀ kó bá di ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún tá a wà yìí oṣù kìíní kẹta ìwé ìròyìn punch tó jáde fún tòwúrọ̀ tòní níbẹ̀ nìyẹn náà ti jáde àwọn òṣìṣẹ́ wọ́n ti fún ìjọba di ọjọ́ kọkànlá oṣù kẹjọ láti san àwọn owó ilé tó tọ́ sí wọn oṣù ìwé keje ìwé ìròyìn punch nigerian tribune náà wà níwájú mi ọ̀rọ̀ àbá òfin ọlọ́pàá àpínlẹ̀ tí wọn yóò fi sọwọ́ sí tinubu ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án náà bọ́ ta níbẹ̀ ẹgbẹ́ òṣèlú apc kan pé wọ́n ti gbẹ̀rẹ̀gẹ̀ dígẹ̀ nínú ìtẹ́lọ́rùn àti ìbàlẹ̀ ọkàn wọn ni ọkàn wọn balẹ̀ wọn wà débi tí ọkàn wọn ti balẹ̀ tán ti gbẹ̀rẹ̀gẹ̀ dídìẹ̀ wọn ni wọn fi wá sọ̀rọ̀ àtíkù yàtọ̀ sí tó yẹ kán wá bí wọn ó ti tún orílẹ̀-èdè nàìjíríà ṣe yàtọ̀ sí tó yẹ kán wá bí wọn ó ti ṣàtúnṣe orílẹ̀-èdè nàìjíríà wọn lọ́rọ̀ àtíkù ló tẹ wọn lọ́rùn níbi wọn ara fẹ̀ gbẹ́ sí wọn ni àwọn wọ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọwọ́ adc àwọn náà sọ̀kọ̀ ọ̀rọ̀ ọ̀ta o ojú ìjọba tí kò yẹ nìròyìn lẹ́yìn nínú ìwé ìròyìn nàìjíríà tribune náà mo ṣọ̀rọ̀ pé ẹ wò ó ojú ìjọba tí ò yẹ ní gbòòrò ayé rè o wọn ni àṣìṣe mọ̀ lóníjó àṣìṣe ni oníjó ìbẹ́kọ̀ mo sọ ọ́ nàìjíríà tribune ló gbé wọn wá fáwọn àwòrán ojú òpópónà kan bẹ̀ ibi tó jẹ́ pé àwọn ibi tí títì ojú pópó àwọn títì láwọn ibi tó jẹ́ pé ọ̀dà abẹ́ ti ṣí àwọn kan ọ̀dà abẹ́ tiẹ̀ ti yìnrìn pò àwọn kan tiẹ̀ ti là wọ́n ti kó ẹgbẹ́ kan wọn pé ẹ wò ó ojú ìjọba tí ò yẹ rèé lóde o àṣìṣe ni oníjó ẹ wò ó wọn ya àwòrán àwọn ojú òpópónà ni mo dákẹ́kẹ́ wọn yà á síbẹ̀ tíze èsì òun náà gbé ìròyìn tó ní ṣe pẹ̀lú ọlọ́pàá àpínlẹ̀ àtàwọn ìyókù fẹ́ àwọn ìròyìn ọ̀hún wọ́n fẹ́ ìjọra àwọn ọ̀hún bọ̀ láwọn ojú ìdè ẹ̀kọ́ kalẹ̀.
2: Sọ̀rọ̀ ìzànẹ́rọ̀. Múndẹ̀ ìzànẹ́rọ̀.
0: Níbo?
2: Mo fẹ́ sáré.
0: Níbo?
2: Ó ń gbé ọdí omi wọlé.
0: Yes, sir.

0: Object in what I'm okay. Oh, that's a good one.
1: That's beautiful.
0: Yes, only one.
1: Yeah. So, a carbo, quite a year again, Salima Mokino, Nishoki, to Nishoki by Lobby of Gay. You know, where you want card, they not pay a bell ship or lower bow ADC. Lamo, they eat it, or do I check? Only one kid we pay. Àwọn ọmọ Nàìjíríà tí kìí ṣe ààrẹ tẹ́lẹ̀ ló olùṣègùn Ọbásanjọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó sọ ìpinnu ètò ìdìbò ààrẹ lọ́dún 2027. Wọ́n ní kìí ṣe olùṣègùn Ọbásanjọ́ o, kìí sì sọ̀rọ̀ kan yòówù tó fẹ́ sọ lórí ẹni táwọn fà lẹ̀. Wọ́n fẹ́ sọ kan ẹgbẹ́ òṣèlú olóṣùtú ọwọ́ ẹ̀yìn APC. Wọ́n pé àwọn nígi wọ́rọ́kọ́ ti dáná rú o. Wọ́n pé ṣe rí ẹgbẹ́ ọ̀hún, wọ́n ní wọ́n ń gọ sẹ́yìn ọ̀rọ̀ kùbákùgbé àti ìkọlù. Eléyìí ti ń wáyé lórí olùdíje dúpọ̀ ààrẹ àwọn èèyàn Atiku Abubakar. Wọ́n ní láti má bàa lè ṣàlàyé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkóyawọ́ látàrí ọrọ̀ ayé ààrẹ Bọ́lá Tinubu tó fi mọ́ fẹ́tọ̀ àbòṣe mẹ́rin lórílẹ̀-èdè yìí àti ọ̀wọ́ngógó ìgbé ayé. Wọ́n ní ọ̀rọ̀ tí ó jọ́rọ̀ kùbákùgbé tí wọ́n wá ń sọ̀kò rẹ̀ sí Alhaji Atiku Abubakar. Wọ́n lẹ́yìn rẹ̀ wá gọsẹ́ tí wọ́n fi wá ń fẹgẹ̀. Bàtì fi ibẹ̀ nu ẹgbẹ́ òṣèlú náà sọ̀rọ̀ lórí ìgbógunlọ́gbọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti ń kọminú lórí ìnira ìgbé ayé ojoojúmọ́ tó kọjá ọ̀rọ̀ òṣèlú pẹ̀lú ìdúró lórí wípé ìfigagbága ọdún 2027 yóò dá lórí ìbíjọba Tinubu bó ti ṣe ṣe nígbà tó wà nípò yàtọ̀ sí ìpinnu àti ọ̀rọ̀ ẹnìkan lórí Atiku
2: tàbí ọ̀rọ̀ tí ẹnìkan rò pé ẹyin ìntàtí kò ṣe fún mi rèé. Ọ̀rọ̀ ọ̀hún ó jáde nínú àtẹ̀jáde akọ̀wé ìgbéròyìn jáde ẹgbẹ́ òṣèlú ADC Mallam Bolaji Abdullahi. Kódà nínú àtẹ̀jáde náà ó tún sọ̀rọ̀ nípa bó ti bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́ wọ APC lórí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé láìpẹ́ yìí nípa àwọn alákòóso lórí ìjọ àgùdà ìyàn àwọn bíṣọ̀pù kan tí wọ́n kọjá lọ sọ́dọ̀ ààrẹ bá ti dágbọn ìyàn náà torí ìròyìn òun náà wà nínú ìwé ìròyìn tá a múlòórọ̀ tòní. A ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ó tún bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ yìí náà. Ṣùgbọ́n eléyìí tá a mú yìí Yaba Nation ẹgbẹ́ òṣèlú ADC tí ẹ bá gbàgbé nínú àwọn oṣù tá láti ẹ̀yà oṣù tá a lò parí yìí òun náà lọ̀rọ̀ ọ̀hún ti ń di mọ́mi sí omi òto àwọn oko ọ̀rọ̀ ẹ̀mọ́ àwọn oko ràgùdù tí sórí aláǹgbá pèsín ó ní wọ́n tàkùrọ̀sọ rẹ̀ ni wọ́n jù ú síra wọn kòbàkòbà láàrin ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ẹni tán jọ kọ̀wọ́rìn gẹ́gẹ́ bí igbákejì ààrẹ lákòókò ìgbà táwọn náà ń lọ fún ìṣàkóso agbára lórílẹ̀-èdè yìí ìyún Atiku Abubakar tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti bàbá pé àwọn bá jẹ́ páwọn ti mọ bí Atiku ṣe jẹ́ ni táwọn ti mọ̀ ń gbà náà kìí sóhun làwọn yàn tí wọ́n sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa pé àṣìṣe ńlá gbà táwọn ṣe nígbà wọ́n wà ń pò nínú ìṣàkóso àkóso lórí tí ìṣàṣìṣe ṣùgbọ́n lára àṣìṣe ńlá táwọn ṣe ò ní báwọn ti mú Atiku tí ẹ bá sì gbàgbé Atiku ó jáde lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC pé òun ó díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti ń polongo rẹ̀ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún làwọn ẹgbẹ́ òṣèlú náà wá bòde lánà òde yìí náà sọ̀rọ̀ pé bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ èyí ti ṣe ọ̀rọ̀ yín àbípinnu yín kọ́ ni ó tọ́ka sí ní táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣèpinnu lórí ẹjọ́ dọdún 2027 náà kìí ṣe tẹ̀yìn sọ yìí ni ìgbésẹ̀ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó pè é. Babawa Nation óyá ẹ̀jẹ̀ ń sí kìnìún ọ̀hún lẹ̀ kí lè rí sọ sọ́rọ̀ yìí ẹ̀jẹ̀ àkọ́kọ́ mọ̀ láti bí ọ̀nà ẹ̀ fojú àgbà wo
3: ṣe oyè ọlọ́run àwọn olóṣèlú wọ́n máa ń wá ibi tí wọ́n ti bara wọn jẹ́ káàkiri ni òṣèlú Nàìjíríà ó yẹ kó yé gbogbo wa pé láti ìgbà tá a ti wọ tá a ti ní àwàrà nínú democracy láti ọdún 1999 títí di àkókò tá a wà yìí ibi tí wọ́n máa ń sábà gọ sí ó ní ìbàjẹ́ ara wọn ìbàjẹ́ míì máa ń wà tó máa ń jẹ́ òtítọ́ ìbàjẹ́ míì sì máa ń wà tó jẹ́ pé àhun ni àgbélẹ̀rọ ọ̀rọ̀ ni láti sáà ti fi ba ẹni tí ó bá fẹ́ díje pẹ̀lú wọn jẹ́ ngba won ba gbe oro kamba kamba ti won lorun ko si bi won se le ri ona lo e ri pa riru e na laye Buhari nigbati kini je agbenuso iyen Oloye Lai Muhammad to je agbenuso fun APC nigba yen so ari gbogbo ituti Oloye Lai Muhammad pa lori irin ajo pe ki Buhari ko sade wa lori apere ari ituto pa ati ntoju oto ati ntojo iro so o fi oro enu o fi win ni race yen fun Buhari ti eyan ba wo daada nigba na asiri pe ete oselu ti wa ojo to ti pe iro kon bo ki e lo wa ninu oselu ina fi man so wi pe nje oloselu kan wo le wa ko ri orun re wo bi o le wa daada to ba je pe ohun ti o nfe lọlọrun ba nse an lo ba nse fun olorun so o le wa sugbon niru akoko bayi te eyan ba ronu nkan ti to sele laarin baba Obasanjo ati Atiku iyan o ri pe ede ayede ni bere pepe ngba won jo bere o ndun sugbon gbodi akoko kan o di pe wahala de papa nigba to di pe Are Obasanjo o ngboju soke lati so pe o fe se sa keta so wahala yen bere laarin won to di pe Atiku gan bo se nlo court lotun ni lo court lo si o fe lo court to 11 times nigba yen lati ri wi pe Are Obasanjo ete ati di ati lo ipo fun sa keta ko jo ni toto ta ba wa wo gbogbo nkan yen ati beyen lo ta o ti bere ti asiri ikoko to ba ti le wa laarin won tele won ti di ota e ri pe ari gbangba wali a wi pe won pada di ota ara won so awon asiri mi to je pe boya are igba na o foju foda o so mo en to je be ati ti o je be o so mo se mo yi pe lati le fi ge iya wa opo apa re e ri pe ko se be si idarijin ninu wi pe mi o fe ki lagbaje odori apere afi ti olorun ba ko ko si idarijin laarin awon oloselu pe lagbaja imo fe ni je ko dori apere nitori wi pe awon igbese kan to ti gbe nigba ta jo nse nigba ta jo wa emi na si setan a de da mi logun nu ma fo leyin pelu awon nkan won yi lawon egbe onigbale APC ni la won dagbale lori niru akoko bayi lati fi le ma yan fanda lori Atiku be si ni gbogbo nkan mi toro Atiku ba gbe jade e ma ja tan ra wa je luru sa ta wa yi en to ba ronu jile dada yo mo wi pe o toro wa ninu oro ti e na nipa pe bawo lorilede Nigeria se nlo bo se jimi bi wahala se ba orilede Nigeria bi Atiku to ba gbe nkan yi jade a ori pe sasa awon ti won o le ri so nipa e ni la won ti o je pe won je oloselu ti won ri sonto oselu se gba dede labe ijoba ta wa ninu eyi ta ba wule fe tan ra wa je loku opo lo n pariwo lati gba ti won ti yo subsidy ti wahala ti bere opo ni o n pariwo igbesumo mi wahala lotun wahala losi ati je ati mu epo won moto won gbogbo nkan lo se mo pe in ta won yan ma expect ninu ise ose ninu enikan to ba wa lori apere ni pe oda na mo de ni temi gbogbo nti eni ti mo gba ijoba lowo re to se gbogbo e ni mo fe fi owo pare gbogbo e ni fe kiru kan be ko sele lasiko temi in ti awon eyan bere fun niyan iyan ni pe nigba ti Buhari ta ni yo change nkan ti o tun gbogbo nkan se lorilede Nigeria to ja won mo orilede kule in ta awon eyan expect ni pe ki wa se iru Buhari yen lawon eyan re no to wa mo so pe ko tan se ri pe awa se daada ju en to tun wa nbe lo tori pe awon oloselu ma nse iregun lori ara won pe ko tan se ri pa se but inu egbe kan na won si jo wa ti nkan yi to fin lewo to ba je pojo opposition na ti gba nkan bi bayi ni a nigba ti nkan ti jimi itan ni pa ka lati pe odun me odun merin di logun odun si ni kan la won egbe PDP se ti won iyen ti ditan to ra won na ti se odun kejo re odun keta ti o ti lesi pelu e so nigbati o tin lo bi odun mokanla ba yen ta na ti foju ri pe nkan yi irajo yi tin lo bi odun mokanla ehn ki wa ni ipa atipin ta won na ti se ti a ti ri koko so ipa en ti won ti se ti a ri koko re lo mu atiku mo mu yen na gege bi ohun elo lati fi soro lati ri fi mo pe ohun fi campaign against won se mo man mo so pe nkan kan lawon oloselu ma mu lati ri yi pe awon fi jagun oselu ninu oro enu seyin kan e kuku better ju pe kan mo gbe bon kan mo gbada lo sugbon kaluku nti won ba ri ni akoko lati won ba fe bere campaign ni won ma so
4: eseun lori oro te menu ba ni isin pe awon oloselu nkan kan ni won mo se mo pe ko si pijoba kan tu wa nbe to je pe awon mi to fe dije na won o ni ri nkan so pe nkan bayi la sise ire nkan bayi abi se nti mo gbeyanju ati so ye yin won o ri nkan kan ti won e ma takura
3: won
4: e pe o sele da to o sele da to to je pe igba ti o ba kan won na boya olodumare sami si adura won to wa di wi pe boya won na debe awon nkan tan toka si ti won fi npegan elomi o se se kan won na o tun se koja be
3: beni
4: kini awa ewa wo bi oro to selu bo tin lo lorilede Nigeria yi baba ni kawo o dabi in ta le pe ni obiripo to je pe awon iro to wa nbe na ni yi lo ni yi lo ni yi lo tin se na lo nti mo gbeyanju ati so ti
3: yi ba oye mi
4: pelu e na be kan ba se loni to se sa ti e a le pe ayin ko lo bo ti yo lo be lomi ba tun gba koso nkan o se se ko tun buru jai si to je wi pe bi joba kan ba ti ku o nbe bayi mi ti o tun gba kini ohun a tun ma leju ta teyin wa lo baba wa nation kila ati so siru eleyi
3: nitori pe a o ti ise oselu orilede Nigeria o ti duro daada ni ko duro daada nitori pe akoko awon ti en gori apere o nyipo inu mi dun po ti e touch aniyen won yipo re laarin ara won to ba je pe neutral person excuse me to ba je pe neutral person ni onitohun to je pe eniyan ko si inu egbe yato si awon egbe tan dibo fun PDP ni APC ni PCV APC ba lo PDP o bo sibe to ba je pe ninu egbe yen won le fenu ko pe ewo eni to wa lori apere lakoko yi o ti boju wa je e je ka tun di owo pada ka tun mu elomi o sheshe ki Nigeria ki o tun se kini o ko tun gbe won die nitori pe en to ba ma guri apere yo ma so iwawo a ma wo wi pe kini ohun le se ton lo fi dun omo orilede Nigeria ninu sugbon te ba wo dada oruko ti a tin gbo ton trend lati ojo iwa lo yipo la ara won bele bagba oruko oruko yen na ni bele mi bagba the same thing bele mi bagba the same thing ani ara won ni won tin en ti won mo po le so to mo won won mo po wa laarin won won mo sugbon owo ijekuje ti awon oloselu mo nje ko ije ki won mo the right person lati choose lati counselor ni o ta ba gbe lati counselor ta ba gbe lati nitori pe lagbaja eyan temi ni sugbon at the end of the day o le pada disappoint won mo mo sugbon gba won ba choose e tan yo di kan ranjan pon si an lorun yo di kan ranjan pon si ilu lorun mo wa ma so yi pe se beyin leniyan eyin leni o bo be latori councilor to fi mo chairman ni to fi mo governor ni to fi mo president wahala tin ba wa lorilede Nigeria niyan now ti ti o le sele ni pe ti an ba tun constitution wa se ti an ba wo wi pe okay o eje ka joko eje ka wo kini ona abayo ogbon wo la le da si ona to selu wa ti o fi yato si tateyin wa because awon to eyan sa ni awon awon are orilede kan ta na gboro won igba ti kino npe Bush to se are nile America iyen baba agbalagba to kokko se won tun pe omo re pada pe ko wa se se mo pe won ti ri ohun amuye ni ki kan se pe awon kan san dede dibo awon ma ri ohun amuye ko to di pe won dibo bi the democrat ba wole loni republican lo tun kan lola ti bi won yi ipo lati ri pe awon wo ta ni ninu eni tawon leyan sugba bi orilede Nigeria ko ati pe en to ba wa lori epe apere ase ti wa wa lowo won debi wipe awon ni won ni control lori INEC won kan pe ni independent ni ko se ko da duro INEC o se be da duro
4: ero be
3: be ni
4: kilo de de firu
3: e se tori pe awon ni won yan to ba pe awon aralu ni ba ndibo fun INEC pe o da na awon wo le fe gbe jade fun awon INEC ti o se kini ni eyin o ri wipe fun ra awon aralu ni o choose en ti o je olori awon INEC ti ba si ti choose e ti se pe are kan lo choose e fun wa e o ri wipe oro aralu ni ise aralu lo na o mo dance so ko ni dance so the tune of ijoba to ba wa nbe wipe se bo lo yan mi en to ba ti wi na ni ma wi tori pe ki je ko ma ba bo lenu mi e wo ti Mahmood Yakub e wo nkan to se drought

0: ọ̀gẹ́ èèyàn wọn níbẹ̀ kí n kàn ṣàdédé wọlé kí n dẹ̀gbága mi kí n jókòó nínú stúdíò yìí. Ejò lọ́wọ́nú. Ejò ó lọ́wọ́nú. Ẹ já sóòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ṣé ẹ rí nǹkan tó kàn dùn mí nínú ti àwọn kí ló ń pè tí wọ́n wà ní House of Rep? Ó ní pé àwọn ló yẹ kán kọ́kọ́ gbé ìgbésẹ̀ kó tó délé ẹjọ́ gan. Bí wọ́n bá fẹ́ gbé ìgbésẹ̀ tí wọ́n fẹ́ ṣe ìwádìí ọ̀rí kíni wín, wọ́n á ṣe ìwádìí, wọ́n á pè wọ́n, wọ́n á pe àwọn tí ikọ̀ kàn, Adéyẹmí ni, Gbàjàbí Àmílà ni. Ẹ rí òótọ́ àwọn kó ṣe Yorùbá bọ̀, wọ́n á ní ìkàkọ́ ní ògbẹ́jọ́, ìkàkọ́ ní òdà, tá a bá dúró lórí òfin, tá a sì dúró lórí ẹ̀tọ́, tí ì ṣe pé a fẹ́ fi ṣèkàfẹ́ ní ẹni mọ́lá kejì. Tí ìṣe pé a fẹ́ fi sọ̀rọ̀ òṣèlú. Tí ì sì ṣe pé bóyá díẹ̀ dà mí lógun nù, mo fẹ́ fọ lẹ́yìn. Tá a bá yọwọ́ gbogbo àwọn nǹkan yẹn kúrò, tá a sì fẹ́ ṣe ìjọba lámẹ̀ẹ́tọ́, tá yóò fi máa kan sára sí wa pé àwọn ẹni ìwọ́n kájú ẹ̀ ń tó tọ́ nígbà wọ́n wà ní ilé ìgbìmọ̀ asòfin kékeré àti ìtagbà. Èèyàn ni wọ́n, wọ́n ṣe dáadáa. Torí kí àríṣe láríkà, àríkà bàbá rẹ̀ gùn. Àmọ́ nǹkan tí ọ̀kadìgbò, túbà ọ̀kadìgbò tó bá Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá wa, Olúṣẹ́gun Ọbásanjọ́ pò. Ẹ̀mọṣẹ́ tó ṣe ń gbà náà ni. Láti rí wípé nǹkan tí ó bá jẹ́ tí ò bá jẹ́ ohun tó tọ́ inú ẹgbẹ́ kan náà wọ́n tó jọ wà ń gbà náà. Yóò yí ìdànù ni. So, tó bá jẹ́ pé lámẹ̀ẹ́tọ́, ojú lámẹ̀ẹ́tọ́ wọ́n fẹ́ fi wò ó, wọn ò ní rólé apá kan dápá kan sí. Gbogbo àwọn tí ikọ̀ yìí kàn ni wọ́n ṣèwádìí ọ̀rí kíni wín pẹ̀lú ìwé tó báàkì ẹ̀. Tó bá jẹ́ pé nítòótọ́ nítòótọ́ ni wọ́n fọ́ọ̀jì signature Gbàjàbí Àmílà. Yóò ṣáà ní nǹkan kan tí wọ́n bá débẹ̀. Bóun lọkùnrin yìí ṣe ń wọlé, bóun ló ṣe ń jáde, àwọn wo ni wọ́n wà lágbẹnu ibi títí ń wọlé, ibi títí ń jáde, àwọn wo ni wọ́n jọ ń jókòó nínú ọ́fíìsì papọ̀. Ó ṣe wá jẹ́ pé ọ́fíìsì ìjọba náà ló tún ráyè sí. Ibi tí àwọn ọlọ́gbọ́n ayé tí wọ́n lọ tí wọ́n ti tẹ́bù ọ̀rọ̀ yẹn nù. Now, nígbà tí ẹlẹ́yin invite àwọn arákùnrin yìí, Tai CPC, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀. Wípé bóun ló ṣe ṣe tibí, bóun ló ṣe ṣe tọ̀hún. Lẹ́yìn ìgbà yẹn ṣe mọ̀ pé Gbàjàbí Àmílà náà lọ síbẹ̀. Ìgbà tí Gbàjàbí Àmílà débẹ̀, tí kí ló ń pè tí ICPC ẹjọ́ tó dé ibẹ̀, àwọn ICPC náà lọ ṣèwádìí bẹ̀. Wọ́n ṣèwádìí ọ̀rí kíni wín lọ́dọ̀ àwọn tí wọ́n wà ní agbọ̀n ni àwọn tí wọ́n mú tí wọ́n pè pé kó wá ro tẹnu ẹ̀. Ó sì rí wọ́n sì ṣe wọ́n kọ nǹkan tí wọ́n fẹ́ kọ́ ńbẹ̀, wọ́n gba tẹnu ẹ̀ kó tó ti gbé Gbàjàbí Àmílà kú ńbẹ̀. Ok, nínú ọ̀pọ̀ èèyàn tí a rán lọ sílé ìgbìmọ̀ asòfin, a rí nínú wọn tí ó jẹ́ lámẹ̀tọ́, a rí nínú wọn tó jẹ́ pé wọn ò ní fẹ́ jókòó lìdírọ̀, a rí nínú wọn tó jẹ́ pé wọn ò ní fẹ́ borúkọ ara wọn jẹ́ wípé táwọn káwọn ó gbè lẹ́yìn irọ́. A rí nínú wọn tó jẹ́ pé àtàfẹ́tọ̀ ọmọnìyàn gidi ni wọ́n ń tòótọ́ tó jẹ́ pé wọ́n mọ nǹkan tá à ń pè ní lámẹ̀tọ́. Tí ó sọ pé ìwé tí wọ́n gbé wá òótọ́ ni, èrè tí wọ́n gbé wá irọ́ ni. So ṣùgbọ́n tí wọ́n bá rólé apá kan dápá kan sí, wọ́n fẹ́ fi ìyà jẹ arákùnrin yẹn ni. Kò sí bí ìròyìn ṣe lè dé court of law tí wọn ò gbọdọ̀ mọ excuse kán mọ́ béèrè ìbéèrè lọ́wọ́ Adéyẹmí, Gbàjàbí Àmílà àti àwọn tí wọ́n bá mọ ìrìn àjò olóògbé Tanimọ̀lá tó kú. Kí tí ó yẹ kán ṣèwádìí kí ló fa ikú ẹ̀ gan? Bóun ló ti jẹ́? Bóun ni kíní ìrìn nǹkan yẹn ti rí bẹ́ẹ̀? Níbo ni nǹkan kó ṣàbẹ̀rẹ̀ láti ibì kan náà ni? Kì í kàn ṣe pé nǹkan yẹn kàn ṣàdédé bẹ̀rẹ̀, ó ti pẹ́ tí wọ́n ti wà ń bẹ́ẹ̀. Kì í ṣọdún kan, kì í ṣọdún méjì Adéyẹmí tí wọ́n ọpérétì ń bẹ́ẹ̀. Bóun ló ṣe jẹ́? Bó ṣe jẹ́ gangan lẹ́nu.
1: Ẹ ṣeun bàbá wa nìṣà. Ẹ ṣeun púpọ̀. Ṣé rí tí ẹ bá gbàgbé lórí ọ̀rọ̀ àjọ yìí, àwọn àsùnwọ̀n kan wà tán sí fún àjọ yìí. Àwọn àsùnwọ̀n kan lọ sí fún níbi tó wó ti lè wọlé, bó ti ẹ̀ jẹ́ pé wọ́n tún ìròyìn tún gbé pé wọ́n tún yàwó kan tọ̀ fún pé àpò ìgbẹ̀yìndà rẹ̀ wọ́n kówó òun kò tẹ́ lọ́wọ́ látàrí pé kò àwọn nǹkan kan tó yẹ kó tẹ̀lé àwọn ìlànà àwọn nǹkan kan tó yẹ kó pèsè rẹ̀. Nígbà tí wọ́n sì pé àwọn tó ṣe àsùnwọ̀n fún wọn nígbà táwọn ráwọn ìwé kan tó yẹ káwọn rí, wọ́n ní táwọn sì ti ráwọn bọ́ọ̀lù tó yẹ ó wà ńbẹ̀ tó ti wà ńbẹ̀, oni awon semeni semeje awon se n toto gege bi ilana ta won ma ntele ta won ba fe si asun fun awon ajo ijoba baba won nation te ba ni afoju lame to wo be ti so yi won pe asen wa asen bo won pe aye deru la won buwo lu ohun o sugbon pelu n te so yi so se se ke eyan kan sa dede ko si ma gbe aye deru ibere ni won bi yin o kan sa dede ko si wo pe ese ti mo fe da bayi bi mo ti wa yes en lati mo fe da bayi ni pe gbogbo awon eyan nla nla ilu yi ni mo mu ibuwoluwe won ni si mo sagbele ro re tin si lo mo fi se ko to so se se ke eyan laya to ba won
0: se eyan se ri ayayan oledi to be ta ba fe wo se mo pe ese gan ni pe keyan mo si lejo enikan bo se wa ni si to wa ni okulu yi kan kan sa dede gbewe kan de kan ni wo se ri wo lo buwolu iwe yi to si man pa iwe yen bi iwe yen se je ti an si wari signature nbe se oni oni oni soro now ko se be se se pe ki yan forge signature enikini signature enikeji teni keta teni kerin ki won ko won si wa lori iwe then iwe to ti won tan gbe kakiri ohun gan lati mo buwolu se agbele ro iwe ni
1: Wọn laye deru ni.
0: Ki lo de ti alakunrin yen gba to je pe aye deru ni? Ki lo de tin joko si ile ijoba? Ki lo de tin joko si ile ijoba? To ba wa je aye deru ta won people yen o si mo pa aye deru ni ti wa ni oke o. Awon ti asun won si asunsun. Ko wo ma wole. Ki lo de to nrale lati bi odun kan? Odun meji. Odun meta to ti wa nbe. Ti e ti se wadi. Ti da koko yi. Abi ko ma ri won? Ki lo de ti awon eleso ti awon oluso agbofinro ti won so kakiri to ba je pe agbele ro nkan ni se ri awon nkan to lo mo nkan yi ti won ba se iwadi ori kini win e je ka ni gbagbo pe iwadi yen gbodo ni mini tori pe gbogbo orilede lo nwo wa ba se nse ijoba ti wa nbi ijoba pe bo ba se temi dede bo ba ti se temi oran ti practice real democracy bo se ko je bo se je ni
1: baba nation o se je poro ohun ti wa nle ejo sugbon bi royin wa tin lo lori e awo mo se kini a mo gbe ta fa won ara lo pe ababo ilejo nre o ababo idajo ile ejo re o ababo iwadi on re o awo mo se kini o a ni je tin yo de se a mo gbe ta fun eyan ara lewo eja sare doki oja lona ka lo sikede ati poluwo aja baba ti pada de a soju opole lati gba pe agbeyewo ri agbon magbe le to te ngbo lowo ikanni kan ga agbon magbe Wells Radio 89.3 FM e mo gbe ko nbe mo nbo na e ku kale

pé ọkọ nàìjíríà rèé lórí agbami sulaimon sheriff àwọn náà fàtẹjíṣẹ sọwọ sí wa lójú òpó facebook wa wọn ni ẹ káàárọ ẹ kó ètò lágbára ọlọrun ẹ ní sọtán àmì o wọn sọrọ lórí tí ń múná bí àwọn ènìyàn wọn ni wọn sọrọ wọn ni mr gomina wọn ni wọn sọrọ lórí ọrọ ìjọba warawa àti bó ṣe lè dá sí i látàrí ìfigagbága àwọn olóṣèlú tó ṣe ní ìtọ̀nà àlàáfíà àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfẹ́ ìpínlẹ̀ ọ̀sùn wọn sọ̀rọ̀ nípa sulaimon sheriff náà fi ọ̀rọ̀ ọ̀hún náà fi léde ojú òpó wa tẹ́ lè pèsè láti bá wa dásítò 0916893 1000 0916893 1000 àti 0915333 4893.

0: Baba wa nation damu oro eleyi to ni se pelu awon igbimo apapo to ndunadura fa awon osise ene won tin ro minister feto osuna ati alakoso oro ade yan Taiwo Oyedele won ni ke Taiwo Oyedele se ko pe ipade pajawiri won ni lori idaduro owo osu meji ati imuse ida 40 lori owo kan to je ti awon osise ti joba apapo ti pase re egbe won wa soro nipa bi won se fe ba minister won soro lojo kakala osu kejo pelu ikilo ti won so wipe ikuna lati yoju oro awon won lo le da nkan miran sile o laarin awon osise ijoba won pe awon owo kan wa nle to je owo osu meji ti won de awon won ni o tun wa lowo kan to je ida 40 to ye kan fun awon ti won fun awon na ti won se ikilo pe a fe se ipade pelu yin etete wa be ti pe ipade ta si jo soro ta jo foju oko so odun ta jo soro lori oni ai se be ha afaimo ki nkan tero ko ma ba en te lero je baba won nation ki le so soro yi
1: to e ri pe ko si be yan se le wa laye ko ma sise ko ma gba owo ni akoko gba to be ko gba akoko gba to ba gba yen a yo sanfani fun inu ile re ebi re ara re yo si mo fokan soye adua fun ijoba be to ba wa lori apere pe to olohun o tun ba wa pelu won lati ri wipe gbogbo orin ajo won ti an ba fe rin lori oro ati dibo wole pe ki o jo awon na o si tun ni lokan wipe okay o labe bo ti le wu kori o ijoba ise daada fa won o eje ka won o dide ka won se ka won bu wa lame to fun ijoba be ṣugbọn ijọba ki ijọba to ba je pe o nfi owo osu je awon osise re niya nti e ma je ka gbagbe wi pe awon na o mo wo aworan wi pe e ba won oloselu kan won to be pe ki won mo sanwo osu won ta lo de ba oloselu danru ewo kan je awon oloselu lowo e ti ijọba apapo ba je awon oloselu lowo awon to wa ni agbon ni pe won serve orilede Nigeria in ti won fi oju ijoba yen ri ni lolokan won fi na moju oba be won si soru ijoba be lenu so ka wa to wa so pe awon osise ti won sise owo ta won gangan na tun gba because to sise oba si ni agbani ijoba bo ni ijoba se fe rowo pa wole bo ni won se fe ri owo owo ma gbo bukata o mo orilede Nigeria so owo ti an je won yen ki se nkan to buru ju ninu pe kan mo pe ki owo wa ki won mo le bere nkan won se bi won ni ogun alaru ki gbe ni so ko ye ka ti e ma gbo pe ngba te ton won ba te ton so pe ba won increase e si e tun je won lowo le da ta tin so wi pe okay o gbogbo nkan ti won gbogbo nkan ti fe gbe won ganran so o de awon osise e tun je won lowo bo ni won o se ni ejo won lowo tan a je won nu won ba kan na bo ni won o se ni bere so ijoba ki ijoba ti ba nje osise lowo o dabe ni wipe ijoba ohun ko joko dada won si tu ero ara won pa pe awon osise ina wa lara won to ndibo fa won so idi ni to fi dabe ni wipe oju lame to ti mo fi wo ni pe ki se n to sun won ki ijoba ko ma je awon ti an je osise to wa labe re lowo pelu ajemonu won bo si je niyan
0: oda e seun baba wa nation baba wa nation ta ba ni kawo oro to ni se pelu awon osise yi ke sana ke so ni titi won waye lorilede Nigeria be na awon osise feyin ti na gba mi awon osise feyin ti o ke gbajare pe awon nkan to ye ko to so awon awon ori won o se nkan kan ti won ma fe onu won ti se ati sise ati sinlu akoko to wa ja feyinti ka mo je gbanu awon to to si wa aari tawon osise feyinti na be ban lawon osise leka lajo orisirisi to je pe lona ka bo mi won soro nipa pe won o seto awon fa won won ja won lawon nkan bayi awon ojuse bayi to je kan se gege bi tunadura won mo se eyin ofin kan to ye kan tele won o tele awon bere fun kini kan to si ti se pade pelu won o se be baba won nation e je n bi yin ni bere yi lori oro yi ta menu ba nipa awon osise yi ta ba ni awo ke se n to se se n sele ko si je tuntun mo se bo tin lo lorile ede Nigeria to je wipe bo si se gan ba si se gan gba mi o se se ko je pe eto ofeyin ti re won edun abi ko ti e je pe lai ti ifeyin ti gan ni o ti mo lala se owo re se ro pe awon to ti e jodo gan lorile ede yi won o ne fe si se lorile ede yi mo
1: in to sele ni wipe ko kan pe ki won ma le sise lorilede Nigeria iyen ni pe awon odo at least wan an toro boya ju o san ju wan an kobolo so kini mo ngbiyanju ati so ni wipe owo to ba dile ile sun be lowe oju to ba si dile ni rore so so awon ko dina yi pe ki awon osi awon odo ti won ba fe putin fun se pe ki won mo le kowe fun lati le wole sugbon ogun yin aja asowopo ja won ni won mo nkan ti won le ba federal government ja yin awon osise tabi awon osise feyinti awon osise gangan lo ti e ni ipa ti won fi le ba federal government ja lori pe boya won fi ehonu won tabi ki won dase sile nkan kan ti man ko awon ijoba lara ni pe idase sile hun o mo ni won lara pupo tabi ki won fi ehonu han bi pe nkan ti an se o ku je ka to so gbogbo awon nkan won yen ijoba ma nberu e pupo so eni ti o ba wa ni agbani ise ati mo pe o n sise niyan bo pe boya won ni je gbe ijoba yi je eyan gbe o ti dida kan se kini o kan san kini yen sugbon nkan ta so ni pe kan ma so into time debi pe won o fi le gbe obukata inu ile won ebi won ni ara won ni atawon omo won
0: oda e seun baba won ni se ja mu pe yi elo
1: e ko e ka ro sa o
0: oruko yin ati bi te tin pe wa
1: e se gan sa o e se mo dupe sa
0: e ko e ka ro sa e so e seun
2: papa lo ko akamba
1: yes sir ka ro le sa
2: era sa ari ti de de mi ni mo fe so baba yi ko possible se no se o sha du go go ko pe ti government ni ko ko pa awon ko wa se ye fe pe awon lo se gugu afo ko ye iba ti kiri ye wa to si ti kiri ye wa to ati kiri ye tu jade no wa fe ba no fe ko fe back out ko possible now mo wa ninu ile mi inu ile mi mo wa lara awon to wa adu adu ile eni ko wa wonu ile wa
0: Eshon. 0916893 1000 ati soro ajo itele sugbon pelu ohun ti won tun mu pada yi oro ajo o ti je poro n wa nle ejo o ehn iwadi sin lo lori re savani awo lo to o wa nle ise ijoba eji mu pe na hello e ti wole ko ojumo
2: ata
0: ata ara ko so ko
1: le gbere lori le gbere do yen
2: Ah, I'm going to go to the next one.
0: Ìjọba ń pé ẹgbà káàdì yẹn ẹtẹ̀ káyín ìkáyín lẹ́yìn sọ̀rọ̀ wọ́n láwọn sì tún fowó kọ́ lẹ̀ tán wọ́n fáwọn ní bébà bẹ́lẹ̀ ń
1: dẹ́rẹ́ yìí wọ́n
0: fáwọn àwọn sì ń pò yí bẹ̀.
1: Ala nǹkan tá ń sọnu.
0: Àbá wọn ni ṣèjì ń tún pè wọ́n. Ẹ ló ẹ ti wọlé ẹkú ojúmọ́ o.
2: Ẹ
0: káàárọ̀ à ń gbọ́ yín ketekete orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
1: Yẹ sà.
2: Mi ò gbọ́
0: yín
2: o.
0: Àwa
1: sì gbọ́ yín.
0: Ẹ ṣeun.
2: Ẹ dákun, mo kí ìyá wa, mo sì kí bàbá wa, mo kí ìfẹ́ mẹ́rin.
1: Yà ẹ ṣe kan sà, àmì ò, àmì.
2: Ọ̀rọ̀ Nàìjíríà ò kún ní èso yín.
1: Àmì ẹ ṣe sà. Àgbọ̀ yín.
2: Báwo, ṣé tí ò bá dìgbà tí àwọn òṣìṣẹ́ bá ń gbókòókò mọ́jọba káwọn ó daṣẹ́ lẹ̀, ṣé ìjọba ò yẹ kó sanwó wọn ni? Tí ò bá dìgbà tí wọ́n bá táwọn òṣìṣẹ́ bá ń ṣe yẹn, àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ oṣù kan tí wọn ò ní rówó wa gbà. Nípa bá tí ìtòlé tẹ́tí ń fún ọ sí òṣòwò náà. Kò yẹ kó rí bẹ́ẹ̀, àwọn sì ń gba owó síbi tí owó lọ́dún lóṣooṣù. Owó tí wọn gbọ́dọ̀ kalẹ̀ gbọ́dọ̀ kọjá ayé tí ọjọ́ bí wọ́n fún wọn. Kò yẹ ká máa fi àgbẹ̀ àwọn òṣèlú àwọn òṣèlú náà ní ẹni tẹ́tí owó ọ̀pẹ náà náà. Kò yẹ kó bẹ́ẹ̀, kí ìjọba ọ̀nà kúkúrú bá ní fún òkú dáadáa. Àwọn òṣè
0: Ojú òpó wọn ò já gere dáadáa.
2: Ó kí wọ́n fi máa ń dìbò gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ Yorùbá tí báwọn òṣèlú ìjọba ìlú ìjọba òní máa ń fi ẹ̀ka ìdí wọn nípa ọ̀rọ̀ ẹ̀tọ́ wọn. Wọ́n fẹ̀tọ́ wọn dùn wọn kò sí ẹ̀kọ́ dá bẹ́ẹ̀. Ẹ kú ètò kò ní bàjẹ́.
0: Kódà ẹ ṣeun púpọ̀ o, ẹ ṣeun tẹ pé wọlé tẹ bá wa dá sító, ẹ ṣe o. Lórí ọ̀rọ̀ tí ẹni tó kọ́kọ́ pè káwọn tó pè ń fi léde ẹ̀dá kan bẹ̀rẹ̀ àmọ̀ pé ẹ̀yìn tẹ́ wà lágbọnú ọ̀rọ̀ yún ẹ̀ ń gbọ́ wa bá a ti ń sọ̀rọ̀ yìí àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò gbogbo àwọn ikọ̀ tó ń rí sọ̀rọ̀ káàdì ìdìbò alálòpẹ́ à ń ṣèforúkọ sílẹ̀ ni à ń bọ̀ wá gba káàdì ni a fẹ́ wá ṣe àyípadà ibi à ń gbé. Àfẹ́ àti kó lọ lúbò míì ibi tá à ń gbé nìsín àfẹ́ pààrọ̀ rẹ̀ síbi tá a wà nìsín láti máa dìbò àwọn oríṣiríṣi àtúnṣe báyìí lè yán lè ṣe àbáwọn tó ẹ̀sẹ̀ fẹ́ gba káàdì ìdìbò ẹ̀dá kan bí káàdì wọn bá ti ń jáde ẹjọ́ máa tẹ̀ wọ́n lọ́wọ́ kí wọ́n lè fóhùn wọn sọ̀rọ̀ nípa ìka wọn.
1: Ó yọ lọ́hùn ara àwọn nǹkan tó ń dùn wá lórí orílẹ̀-èdè Nàìjíríà nù. Nígbà bá ní ìjọba ń ṣe bákan bákan. Tí àwọn tí wọ́n wà ní agbọ́ni ibì kan ní abẹ́ ìjọba náà táwọn náà ń ṣe tó wù wọ́n. Torí pé bí ìgbà tí yẹn ṣe tó wù wọ́n lọ́rọ̀ ni nǹkan tí wọ́n tó wà lẹ́yìn.
0: Ẹ̀jẹ̀ á mú pè ná. Ẹ ló ẹ kú ojúmọ́ o.
2: Kọ́lí mi.
0: Ẹ kú ojúmọ́ sàárù kan yín àti ibi tẹ̀ tí.
2: Ẹ̀rí
0: voters card ìgbà ti ṣe registration. Àbí ń tẹ wíkọ̀ wọn.
1: Ẹ̀sẹ̀
0: registration ẹ̀rí voters card ìgbà.
2: Àrígbà wọ́n pẹ̀ fún wa ní nọ́mbà tí ló dé kan wọ́n pàkọ́ sínú àdékàmọ́ lọ́wọ́ gbogbo káàdì bá ti jáde.
1: Kí ló ń ṣàwọn èèyàn wọ̀nyí báyìí nítorí ọlọ́run? Nígbà tí ẹ̀yin náà lẹ́ pè pé kí wọ́n lọ gba voters card. Ẹ̀yin lẹ́ pè pé kí wọ́n lọ gba voters card ẹ̀tọ́ ọmọ Nàìjíríà dẹ̀ nìkan gba voters card now. Kí wàá ni àfẹ́ gba voters card tó bá fẹ́ jẹ́ ìnira fún àwọn ẹni tí wọ́n ṣe tí wọ́n register? Kí nìyẹn fẹ́ túmọ̀ sí ná? Ṣé ẹ ń béèrè nǹkan kan lọ́wọ́ wọn ni? Tẹ́ bá sì ń béèrè nǹkan kan lọ́wọ́ wọn, ẹ jẹ́ ká kúkú fẹ̀ kan mọ̀. It's not right, kò ṣe nǹkan tó sun wọn o.
0: Wọn ò béèrè nǹkan kan lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Kí wàá ló fà á? Kí ló fà á?
0: Ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá kò sì tí ìjáde náà ni.
1: bo se se pe ko ti jade no awon na so pe o ti jade pe ko awon eyan wa gba na
0: o le mo o le je pe nipele nipele ni
1: ipele kini ni lo wa lo spread lati ilu lati local government kan de keji
0: o le je pe le nipele
1: lawon eyan ti lawon eyan se wa lati won ri photos card gba ko right
0: e wo olosopo facebook
1: ko ri be ra ra ra
0: ra ade tola won lajo olomira tun ri soro eto odi wainek won ni ona mi to si je kan te ko igboya lu ati ifokatolu nipa kan jise eto odi bo gomina ipinle osun lona ti o lo ni gerege won ni pe ke awon alatileyin egbe oselu ki won yago fun an gbogun ti yan ta ko yan ba su wa janduko an ko ni laya je ta ba ran abo won soro pupo nipa re e wo e je mu pe yi kin to ma lo le e lo e ti wole e ko ojumo oruko yan ati bi te tin pe wa eko jumo o
2: ni mu mo so le eko e ma duga
0: e seun e ba mu pa pa pa
2: so le lori o ka lo chege ji ku ijo wa to wa ku e ka wa ka le ba ko na ti ju ju ka ti ja a to an da won la ti wa e le ni wa la fun to ku a ni ka di ba e mo ko wu en lori na is very bad ti so lo so lo je ba e ba wa nkan ti ko olo ni le ba je o
0: e seun
2: awon gidi ni
1: ese adukọ
0: ewo ko je bi ta wa o ma fa dagba eto ro si loro toni lori agbeyewo royin agbon magbe oni ase olope se gbogbo eyin te ba wa fife je seun pupo adupe o baba wa nation oya o do wo yin e ba ndagbere ja mo re
1: to adupe lowo olohun pe olohun gba isakoso toni in royin agbeyewo so as dupe lowo gbogbo eyin te ba wa da si eto na lokokan ejeje ile atona yin oni daru to oruko temi ni ambassador wa le egbe wu mi baba one nation mi ti lo o ni nkan bi 30 seju si asiko yi mo wa lori igbagede oro a dara fun wa o ese
0: ese on te yin ara le ese on te wa nibe nitori ti woju te fin wo wa ni 14 yo si ni de lase ledumare oye olorun adegoke loruko temi nje ma gbe po nbe o e ma gbo wa nso wells radio 89.3 fm letin gbo wa o dabo
3: lati ikoni west radio 89.3 fm ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon oye wa ati olupe wa ki se ohun ti ikoni fi untelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa

0: A jẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́, wọ́n pé ọ̀yá là pèrègede. Ọ̀yẹ́ ire, owó, ọmọ, àlàáfíà tó ń ta Èkó ti ṣe bálẹ̀ tọrọ̀. Òun náà ni Kótúlà kò wá lówùúrọ̀ tòní. Ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú lojúmọ́ tó mọ́ wa lónìí. Ojúmọ́ tó mọ́ wa náà lojúmọ́ àmú joyin, ojúmọ́ tó mọ́ lojúmọ́ àmú jepo, ojúmọ́ ẹ̀ náà lojúmọ́ àmú jẹ yọ, ojúmọ́ náà lojúmọ́ àmú jẹ mọ́dùnmọ́dùn. Bàbá oyin o, àkú ojúmọ́, àkú ojúmọ́, àkú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé láàárọ̀ tòní, ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM tí a kalẹ̀ sí Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. A tún ti dé lónìí ọjọ́ Ìṣẹ́gun míì. Ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ọdún 2026 482026. Àbí ká sọ pé 0408 2026. Adájọ́ àti àbá ń pè nọ́mbà kóòdù àbí kóòdù nọ́mbà. Àwọn ọdún ni kóòdù nọ́mbà yẹn àbí matric nọ́mbà lójọ. Matric nọ́mbà Olamide 04082026 àbí 04/08/2026. Ṣé mo gbà? Ok, kì í ṣe. Ok. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ àmójú ẹ̀rọ fún sàtàwà yìí, Stephen Adeyemi Ige. Òun lọ lọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tò ní àmójú ẹ̀rọ tó ga yàtà tọmọ ti fún tẹ̀dọ̀. Òun gbogbo ti ń lọ. Ọmọ mi dáadáa ni. Pẹ̀lú àwọn ìsọmọgbè tí àjọ wà nínú kulù láàárọ̀ yìí, tí àjọ dánámọ́rí ṣiṣẹ́ ọpọlọ látòrí Akíntúndé de Ibrahim testimony àti Olamide àjọṣe tí ó fi gùn tí gbogbo fi kan sí láàárọ̀ tòní. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Nigeria, our country, orílẹ̀-èdè bàbá wa ni. Kò sì ní bàjẹ́. Kò bá jẹ́ láyé olúgbọ́n, kò bàjẹ́ láyé arẹsà, kò bàjẹ́ láyé ọwárọ̀gùn àga. Ẹ̀yin tẹ́ ń bẹ níṣàkóso rẹ̀ lónìí iná, kò kú nítorí ẹ̀yin bàjẹ́. Ó sọ ọmọ olókù bẹ́ẹ̀ ni. A ò ní sin pẹ̀lú òkú rẹ̀. Adédàmọ́lá, olóyè ọmọ bàbá Olómiyè, òun lorúkọ tèmi jẹ́. Èmi ni ọmọ bàbá Olómiyè. Mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Gbàgede ọ̀rọ̀ ọ̀lọ́pọ́n sún kan. Ẹ ṣáàmọ̀ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday bí èyí láti aago mẹ́wàá sí aago méjìlá. Lájọ̀tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ wa tó ní ṣe pẹ̀lú ìlú. Ìlú orò ọmọ afàgbọ́njà. Ẹ̀láọ̀rọ̀ gan ni mi ọmọ òpeyè mọ́gbòye ìgbàdé ọmọ eruku tí sẹ́mọ lọ́wọ́ kí ìlàládé wà kóradé. Ìlá òlóògùn ẹmu lóògùn la. Ambassador ẹ kú ojúmọ́.
1: Abájọ tó fi mẹ́mú mu.
0: Ẹ káàárọ̀ sá.
1: Ẹlẹ́mu ni ọ́.
0: Mo kí yín.
1: Mo ń jẹ́ Ọlọ́run.
0: Ẹ káàárọ̀ ọmọ Nàìjíríà.
1: Ìwọ náà ká. Ìwọ náà káàárọ̀. Ẹ káàárọ̀ jàre ẹ̀yin èèyàn. Ẹ̀yin èèyàn wa lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń gbọ́ wa.
0: Awu.
1: Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti dáwadá iṣẹ́ ìṣe àti ohun tí à ń gbé kalẹ̀ ní West Radio níbí 89.3 FM ní Olúyọ̀lé Estate níbi tá a kalẹ̀ sí. Ẹ ṣe tẹ̀ ń gbárùkù tì wá. Agbe fun yin o. agbe fun yin e se adupe oju te fin wo wa o de ni fo eti te fin gbo wa ko ni di emi a ma ni yen lo nje o ka logun ari rara la je ko kenu mo dile nti guguru mai mai lemi meje aje je tun je ni aje pa tetete eni ba je do sokun dale ko mo jina solomi eyan to ba jo be ja ko mo jina soguro okunrin lo mo ko nje obirin lo mero ja obe omode lo mo obe to dun
0: o lo pa
1: ori nkan bayi bi iru akoko bayi lori oro moran ori nkan bayi bi to ba je pe wo lo wa ninu kulu ni isin to bi gbogbo awon omo yi so mo po nje ti de
0: adura awon gende
1: awon gende yi
0: awon gan goloto goloto
1: boya lo si se mo
0: nti
1: mo ti mo wo ni pe nigba to bi awon omo to
0: se laye atijo
1: laye isin boya lo si se mo so mo pa awon omo yi won ti kawe abi be ko
0: mo ti kawe jade o mo se ko ale ko
1: gbo soro mi gbo ro mi
0: eni won ti kawe
1: ko mo be bi oya
0: eni won ti kawe
1: ti ba se oya en ti mo so fun won ni pe won oda na won ti kawe won ti nka iwe won si ti nka debi to lapere ti e ba wa bi iru omo bayi to ba wa wa ni akata re ti won rise ti gbogbo won wa lenu ise ti an sise daada se mo pe la atotun atosi ni o fi ma ko wole abi beko toropo to mo re ko le ba mo ni simi in la ko yoro ti mo fe so seri eyin ya I don't care eyin baba bo ba ti lewu ko ke ri bo se ba se wu yin ni ke ni lo mo se le rin ni aye re o waye ti e ni o le wa pa baba wo ojo ale re lo fi sere o mi mo so ko je ko mo gbo iwo to je pe o kan ye jo ni o ka mo te ba nu ni mo fe bi tan ẹ lọ mọ pọ nu mi o mọ pọ nu re to to tọlọrun o si mọ fun o to mọ bi mọ pe bi e ko eda ṣugbọn ma ja tara wa je ke eyan to mọ ni o bi mọ o en ti o ba to mọ ko ro mọ bi o to ba to mọ re bibeli ni to mọ re ko le ba fun o nisinmi isinmi dere ojo ale lo wa ngba ti awon omo to ti iwo je baba to mu fo na gawo apete si gbagbalu koto gbogbo eni wo mo da mu bo mo ba wa bere nkan lowo re o ni lo ba mo re ti ya na ba si je o je pe oni omo loja ro leyin ya iya na so pe lo ba baba re e wa mo da mu awon omo lomo eyin le si bi won o da na ki le bi mo si ngba te mo pe ni toju won elomi oni nta ba bi ni awonu ile re so oto so lagbara ati to no se mo pe ngba ti eyan ba to mo lo gbadun aye en ti oto mo ti ebi n pa omo to ye asiko gba to ye ko je onje oro awuro ti e je ko je ngba to ye ko je tosan e je o je ngba to ye ko je tale e je o je o wa jobirin e wa lo beta o wokun ikiri se mo pe wo lo fa to ba loyun apete to ba gbe wale iwo na lo to a je pe yare o ti tanun idi ni to fi dabi eni wi pe omo te eyan ba bi eyan ma ngbianju ati tomo ni yo kawe ni yo ko se ni akoko kan pa ti e wa to je pe wese de ki fi gba kan simi lati ri pe eni to ba fe ko se mo se lori ero ba se nlo imo ero ba se nsoro ba se nsoro ni ori afefe ipele to ba wo to fe da si to fe se to ba ti wa west stadium bi won ni ko gba ko wole na ni ko si se nkan to to lo ba pari o ai mo ya awon mo to ti gba certificate lori nkan yi now nigba ti wo wa joko to tere eyi eyin ilewe omo re o lo eyi ise ko ko o n te lawon omo awon omo funagawo o se baba o me je fe yan kan emi ke ko si ru eleyi ma wo ma ma shiri ke omo re wa ni gangi won o ti keran now ituma ki omo eyan ma seru aye je n so koko e fun e loni ituma ko omo eyan ma seru aye o ni pe nigbati omo to ba wa ni wurewe rewe to je pe iwo lo ntoju re ati je ati mu ojo kebi opa akoko lati bomo wi okan ninu e ni ona wo la fin bomo wi omo ti o ba ti gban ti o ti rogun iru omo be a le ba omo wi nipa pe egba tintinrin bayi egba to ni odiwon to le fi na omo o wa ki se pe o lo omo egba nla fo omo tintin ti o ju omo odun meta lo wa nko bombo ti ehn iyun tun le die o ba nko ni won se bomo wi o now omo wa dagba o de stage kan o ti de akoko igba to je pe o na ti teni to toju bo oro loku to fi ma ba soro sugbon lori awon nkan to fi to ti fi ko labele so mo pe onje mi wa to je pe to ba fi ko momo ni le ko ni mo je to ba dagba yes ko ni le je sugbon gba to ba fi ko to ba ni mi

0: àwọn òbí mi bá ní ò ní jẹ ẹfọ ọjẹ nígbà tí o bá débi tí ó jẹ pé kò tiẹ̀ sí oúnjẹ kankan ju ẹfọ àti àmàlà tàbí nkankan tí wọn gbé síwájú rẹ ṣé bí ò ní máa pọ ó kọ ni bí mo ṣe bẹ̀rẹ̀ sí kọnu o má ní kò sí nǹkan tó kàn wọ́n ó rí i pé o jẹ lónìí olónìí yìí mo mọ̀ bí wọ́n ṣe ń jẹ gbogbo ewébẹ̀ pátá àṣé àwọn ewébẹ̀ yẹn ewé kọ̀ọ̀kan ló ní iṣẹ́ tí ń ṣe ní ara ọmọ ènìyàn tèmi ò mọ̀ nígbà mo wà ní rèwerèwe ṣùgbọ́n wọ́n kọ́ mi mo dẹ̀ máa jẹ ṣé mọ̀ pé ẹ̀kọ́ kan nìyẹn lórí oúnjẹ ni mo sọ yẹn o ṣùgbọ́n ẹ̀kọ́ wípé bó lọmọ ṣe ń wùwà dáadáa láwùjọ ọmọ tí ó mọ̀ yàn kí ẹni háì sí àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ háì ṣé wúrẹ́ ní ilé ni ọmọ mọ̀ sánú ọ́ ni a ní háì ṣé ẹgbẹ́ bàbá rẹ̀ ẹgbẹ́ ìyá rẹ̀. ló ń ṣe háì sọ́ọ̀tì ni mo fi sọ pé àkókò tí ọba ti bí ọmọ bí ìwọ̀n tó o bá le tọ́ ni mo ṣe ní tọ́ ọmọ rẹ kó lè bá fún ọ nísinmi bí ìwọ̀n tó o bá mìíràn pé ẹnu rẹ yẹ máa ká àwọn kan máa tó ẹ láà ní wo máa wèrè ṣé wọ́n jẹ́ wèrè ìbá rẹ dà sọ́hùn wèrè kọ́ ọlọ́run ò ṣe ìwọ́n wèrè bí ọlọ́run fún ìwọ́ pé kó o tọ́ sọ́nà ọ̀nà ibi tí ó jẹ́ pé yóò gbé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀tọ̀ ni bóyọ fẹ́ kọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run kó mọ lọ sílé ìsìn dédé kó mọ bí a ṣe ń ka bíbélì kẹrẹkẹrẹkẹrẹ òye ọlọ́run ọmọ tó bá tẹ bá tẹ ráwọn ọmọ tí wọn jẹ pé wọn ń gbẹrọ ọlọ́run láwùjọ ẹ rí i pé wọn wà decent èyí tí ń kéwu a sọ pé lékewu tí wọn mọ kọ wọn ní ìkọkúkọ o torí àwọn lékewu mi mọ wọn mọ sọ pé ẹkọ òdì wọn mọ kọ lómi ṣùgbọn ilé kéwu tó jẹ pé yẹn rántí tẹ ẹbọ ọmọ yín lọ tọmọ yín dẹ kéwu tó mọ kéwu ẹ wo tẹ bá ráwọn ọmọ tí wọn mọ kéwu dáadáa tó yẹ ọrọ ọlọrun yé ọmọ ọmọ wùyìn bí so ìdí ni ta fi jẹ pé kọ ọmọ rẹ kó lè bá a fún ọ nísinmi kó mọ bá di kanra jẹgbọn sílùú ọpọlọpọ tó di kanra jẹgbọn sílùú àwọn òbí ló mọ kọọsì ẹ o àwọn òbí ni o ẹyin lẹ kọọsì ẹ o wọn ni ilé la ti ń kẹsàn-án òde náà o so o lè tọ ọmọ márùn-ún obì jọ ebi wa ń pọ ọmọ ọlọmọ wa bẹ́ẹ̀ ta kí lẹ ti mọ irú ẹ̀kọ́ wo lẹ fẹ́ lẹgbẹ́lẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ọmọ yín ẹ̀sìn bí ìjọ ẹlòmíì màálù wọn pa níjọ súná ọmọ rẹ mo ti rẹ níbẹ̀ tó yẹ pé nígbà wọn bí ọmọ wọn pe eléré gan tíyẹn wa kọrin fún wọn níbẹ̀ ìgbà tọmọ yín yẹn dàgbà tán kí ni wọn pè ń kòlò ó náà ń gbé ìlú ra so gbogbo àwọn nǹkan bẹ báyìí ó wá sọmọ yẹn di rada kò wúlò láwùjọ gbogbo àwọn ọmọ tí wọn mùmùkùmù yẹn tẹ ẹ bá tírèènì wọn ẹ ó rí wípé wọn máa wúlò dáadáa láwùjọ tọ ọmọ rẹ kó lè bá fún ọ nísinmi kì í ṣe pé kó o bí ọmọ jọ tó bá jẹ pé méjì ló lè tọ tíyà ò ní jẹ tẹbi ò sì ní pa tọ ẹyin ọlọrun máa sọ pé èèyàn ń báyàn wò pé ó tiẹ gbìyànjú ṣé méjì náà ni ń sì máa bá wò ẹyin ni kì í ṣe pé wàlẹ́ ẹ láàánú kékeré tó máa bí sí tọba tíyà bá jẹ wọn ọlọrun ó béèrè lọwọ rẹ o dákun mọ̀jẹ̀ ó jẹ kanra jẹ́pẹ́ sí ọlọ́run mọ̀jẹ̀ ó di kanra jẹ́pẹ́ sí ìlú lọ́rùn àwọn tí wọ́n di kanra jẹ́pẹ́ sí ìlú lọ́rùn lónìí ẹ lọ́ọ́ bèèrè ìgbésí ayé wọn láti ilẹ̀ wá ayé mi ò ní ta tèmi ò ní bàjẹ́ tíyín náà ò ní ta tèmi náà ò ní bàjẹ́ o abọ̀rọ̀ ó tọ́ fọmọlúàbí torí tá a bá dénú ẹ̀ tán ó yẹ kó lódìdí bó ṣe jẹ́ nìyẹn.
1: ọmọlúàbí tó bá lódìdí nínú tẹ́lẹ̀ abọ̀rọ̀ tó bá dénú rẹ̀ yóò dòdìdí èyí tí ò bá ní rárá ṣúgà jàánù tó ṣókí ọlọ́run á pè ní ọbẹ̀ oge ọbẹ̀ tó bá ti ń pọ̀ báwọn ó ti di omi lásán ó ti domi ọbẹ̀ tó so àròjọ mùsùlùkùn ibi méjì sí mẹ́ta bí a méjì àbí mẹ́ta náà la máa yà lénìí mo la fẹ́ sọ̀rọ̀ nípa àwọn retiree tẹ́lẹ̀ bọ̀ mi sọ bóyá a lè sọ tọrọ ọ̀rọ̀ mi gun orí ọ̀rọ̀ yẹn lọ́sẹ̀ tó kọjá alago ìkìlọ̀ kan lórí nígbà tí ọ̀rọ̀ egun olóòlù ṣe egun olóòlù àbí agbo isele kan to sele si arabirin kan si mo we na gbo
0: mo ri lori fanran na
1: bo te ye pe n to soko ko se eyan kedere gba lo wa lojo olorun tudman tin ba fe wo oro yen lona kan bo mi oloyibo ba pe kini kan ni religious tolerance religious tolerance to ba je po wo olorun ni to ba wu kosin ti o mo lati kosin ti o di lowo lati so pe ki gbo wa je lesin kan
0: beni
1: to ba wo olorun
0: beni beni beni
1: kosin ti o wu di lo kosin to le di lowo
0: ko na olorun lati so pe ko
1: ki gbo wa wa ta
0: ka ma se sin kan na
1: ka fori si ibi kan na on to de se be on loye ori Jacobu ni mo fe Esau ni mo korira Esau ti o ti dinu aye debi ti o se debi ta wo pe abi ese re lo tobi to ba nu sugbon lo mo aye re ti kini mo fe fa yo nbe ni wo pe n to ba mu kaluku ti o ba gbe esin re lori si won fi ojojumo ma se wi pe in ta fe se yi ojojumo la ma se o Bibeli gan so pe olukuluku ohun ni igba ati akoko wa fun abi ti mo so ye
0: ah be ni o ye mi
1: ti awon kristiani ba nse ti won a se Easter won a se Lent won a se Christmas ati awon bebe lo ti won o tun se musulumi o se ti won won so dun won gbawe won se tunu awe ojo ibi anabi muhammad sallallahu alaihi wasallam ojo ileya ati bebe lo koda to ba tun digba ta ba tun mu new month new year rada ta mu odun tutun ninu calendar awon moleyi musulumi ngo ti kaluku ba fe se won se koda gbogbo ojo jimo ta ba n ki jumat kaluku yo faye ibe nle fun won pe ki kaluku ma se ti e ti o si di anybody anybody will complain ta won ni sese na ba se ti won so leto ka ma di won lowo se bo ye ki kaluku o se ti e ba ile mi si fe se temi o e ma ba nda si o mi ro bo lewo ke si sojojumo a wo agba be won ko to di pe a wo soro nipa ke oro ta fe so nipa won o po
0: Don't go.

0: kò ṣe fọwọ́rọ́ ti sẹ́yìn. Kò tó di pa wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan tí ó ń jà rìnrìn láti ibi òpin ọ̀sẹ̀ sásìkò tá a wà yìí nípa ó ṣe ọ̀rọ̀ àwọn bíṣọ̀bù kò ṣe bíṣọ̀bù tí wọ́n ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ. Àwọn ọ̀rọ̀ tá a fẹ́ wò rè láàárọ̀ tòní tí àwọn ọmọ Nàìjíríà náà wọn ò ní ṣaláyè bá wa mú kan mú méjì lórí ọ̀rọ̀ yìí jábẹ̀ láti orí ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ eegun olóòlù yìí tí ọmọbìnrin ohun tí wọ́n pe ó mọ̀ṣe sọ ó tàpá sí àṣẹ àti òfin tó ní ṣe pẹ̀lú nǹkan yìí kí obìnrin ó mọ̀ṣe jáde lásìkò àbí ní agbègbè wọ́n sì ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ rí báyìí káwòdì báyìí kàṣá. Yíyọ̀nda àkókò tí kálukú fẹ́ ṣe ti ẹ̀ ṣó léwọ̀ ṣó ti pọ̀ jù gbogbo tí wọ́n fi ṣe nǹkan wọ̀nyí àti ìbẹ̀rẹ̀ ọdún eégún o títí tó fi dé parí o mi ò rò bójú bí oṣù kan lọ. Tàbá wá fi ààyè yẹn lẹ̀ fún kálukú láti ṣe ti ẹ̀ ṣó pọ̀ jù ambassador.
1: Ó ṣe ọmọ bàbá Olúmiyè tí a bá sọ̀rọ̀ káfa kò mú òkun ọ̀rọ̀ yọ bíbélì náà ti sọ àsọyàn rẹ̀ ó ní káfi ti késàrì fún késàrì àwọn nǹkan wọ̀nyẹn kò yẹ àpọ̀lọpọ̀ káfi ti késàrì fún késàrì ẹ jẹ́ kí ẹni tó bá wà ní agbọ́n ní tiẹ̀ ó máa ṣe tiẹ̀
0: kálukú máa ṣe
1: tiẹ̀ ṣẹ́rí kò sí nǹkan tó burú jù nínú pé kéèyàn ṣe wá sí kò sí nǹkan tó burú jù nínú pé kí èèyàn ó kéde yìn rere nílànà kristẹni nítorí wípé oníkálukú ló mọ tó dì mú àti ìdí tó fi di nǹkan yẹn mú mi rò pé ó burú jù ṣùgbọ́n kan wà ní ìgbà ìwásẹ̀ nílùú ìbàdàn bí látijọ́ aláyé ti dáyé nígbà tí ìbàdàn ti ń jẹ́ ìbàdàn pé ìjọ kan náà sì nílùú kan máa ń sẹ̀ tó fi máa ń bẹ̀rẹ̀ gbogbo olú tó wà lábẹ́ ọ̀run ní gbogbo ìgbà tí ìbàdàn ti ń jẹ́ ìbàdàn làwọn eégún máa ti ń jáde làwọn olóró ń ṣòro lóníkálukú ń ṣe tiẹ̀ onígbàgbọ́ ń ṣègbàgbọ́ mùsùlùmí ń ṣe mùsùlùmí rẹ̀ ara ẹni tó jẹ́ pé ó wù kó wà ńbẹ̀ kó mọ bá wọn ṣe ṣe ìṣẹ̀ṣe lọ a sì rẹni tó jẹ́ pé ó ti gba jésù gbọ́ gẹ́gẹ́ bí olúwa àtolúgbàlà rẹ̀ ara ẹni tó jẹ́ pé ó ní ìlànà mùsùlùmí ìlòun fẹ́ tẹ̀lé tòun mi rò pé jẹwà wọn ò jẹwà ìrẹsì ló wù mí jẹ mi rò pé ó burú a ò lè kò sẹ́nì kankan tó lè ṣe ìdájọ́ ọlọ́run ọlọ́run ni ó ṣèdájọ́ kó wa gbogbo wa lábẹ́ bó ti lè wórí torí òun ló aláṣẹ láyé àti aláṣẹ lọ́run. So ní gbogbo ìgbà tí àwa wà ń kékeré àwọn egungun kan wà wọn máa ń pè ní egungun ìpọ́nríkú egungun àtìpàkọ àbìdí ẹlẹ́gẹ̀ẹ́ alápánsápá òyí bámbámbámbám lọ tó oníkálukú sì ń ṣe tiẹ̀ tí ò dira wọn lọ́wọ́ wọ́n tẹ̀tẹ̀ wa máa tún fi àsìkò sí àsìkò yìí tí ó jáde ọ̀tọ̀ ni ìgbà tí alápánsápá ó jáde ọ̀tọ̀ ni ìgbà tí àtìpàkọ́ tàbí àbìdí ẹlẹ́gẹ̀ẹ́ ó bá jáde ọ̀tọ̀ ni ìyún ni àwọn egungun tí wọ́n ń jáde nílùú ìbàdàn ká tó wá sọ pé olóòlù ni wọ́n máa ń kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ olóòlù wá jẹ́ wípé ìtàn náà ló wà nídìí rẹ̀ torí tá a bá ní ká máa sì wò ó pọ̀ lọ́jà àǹtí rẹrẹ tó fi di pé olóòlù kì í rí obìnrin olóòlù kì í fojú kan obìnrin kóbìnrin tó bá fojú kan ṣe rí àsìkò sí gan wọn tiẹ̀ tó ti ń ṣe díẹ̀díẹ̀ ni torí pé àkókò kan wà nígbà táwa wà ń kékeré bóbìnrin bá yọjú báyìí kò ní súnmọ́ olóòlù gan tí ó ti gbẹ tán kò tiẹ̀ ní kọ́kàn yọjú lásán báyìí kó wò yóò ti gbẹ tán ni láàyè.
0: Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
1: Nígbà ìwásẹ̀. So ìdí ni tó fi dàbí ẹni wípé nígbà tí ọmọ olóòlù tí olóòlù tó pàdé olóòlù nígbà tí nǹkan yẹn bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí irú àwọn ọmọ olóòlù ń gbà náà tàbí ìran àwọn olóòlù ń gbà yẹn ati gba na lo fin ti wa pe obirin o gbodo mo yoju wo loluyu agbara to wa lara won yato sira won o yato se egun egun yoku ta daruko ati be awon ajangila awon egun olode bam ni won ma ma jade lasiko gba yen gbogbo e ti e tun si wale ni
0: o ti wale
1: e o tun ti wale ni awon egun o ti e tun so mo tun se be po mo tori pe arin osu kan gba mi gan egun le mo ti jado tan ni gboro lubadan ṣùgbọ́n tó ń gbà tó ń kálukú bẹ̀rẹ̀ sí gbàgbọ́ sí mùsùlùmí lọ sọ ẹni tó tọ́lọ́ ń pè sí ọ̀nà mùsùlùmí tó lọ ọbẹ̀ èyí tó fẹ́ jẹ́ kìrìsìtẹ́nì tó lọ ọbẹ̀
0: ló
1: ń dín gbogbo ẹ̀ kù so ti yé ní ìsìn tí ò sí ẹnì kankan tó jẹ́ pé nínú ìdílé mi ní ìsìn ẹlòmíì kò wọ́n ń gbẹ̀kù níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn àgbé egúnmọ́ so now tá a bá wá fẹ́ máa bá ọ̀rọ̀ bọ̀ egun olóòlù ò sí fóbìnrin láti mọ wò tó bá sì ti ń bọ̀ ni wọ́n ti mọ fìkìlọ̀ ọ́ta mo rí mo mọ̀ yí pé ní ẹnu ọjọ́ mẹ́ta ni wọ́n ti ń pariwo yóò dòjé yóò dọjá ba yóò dé ẹjọ́ nìbàdàn yóò dé ti bí yóò mọ ṣe ní tẹ́lẹ̀ yẹsí wẹ́sí ojú ó kà jáde náà pé ibi báyìí ló máa dé o ibi báyìí ló máa dé o àkọ́kọ́ ìgbà tó bá máa dé bẹ́ẹ̀ kó sì tó dé bẹ́ẹ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé àwọn èèyàn kan wà wọ́n ti mọ lọ́wájú olúó wọn fún àwọn èèyàn wọn ní nísàn pé ó ti fẹ́ẹ̀ dé tòsí bó ti ẹ̀jẹ̀ pé alábòsí lẹ́lòmíì nínú lẹ́lòmíì ti bá pariwo ń bẹ̀ níjẹ́ ọ̀rọ̀ la fọwọ́ kọ́ nígbà gbogbo ẹ̀ bá dàrú lóhùn wọn mọ̀ wá ń tiẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ń clear ọ̀nà tí wọ́n jẹ́ lóòótọ́ wà láàrin wọn tí wọ́n fẹ́ kí àwọn obìnrin pé kí wọ́n para wọn mọ́ wọ́n lọ sá síbì kan wọ́n tilẹ̀kùn mọ́ rí èyí tó bá wà nù mọ́tò ń gbà náà wọ́n ó dé mọ́ inú mọ́tò wọ́n ó wá ní mọ́tò wọ́n ó ṣe gbogbo ẹ̀ kó sáà mọ́ tiẹ̀ fojú kan kó mọ́ rí olóòlù ni mo sọ pé ọ̀dà náà ọyẹ mọ́ sí mọ́tò yín ọyẹ mọ́ wá àwọn èèyàn bọ́lẹ̀ nítorí wípé àkókò tá a wà yìí àkókò tí ó tún ti yàtọ̀ díẹ̀ sí tìgbà kan ni now wọ́n wá pariwo ẹ̀ síta ìwọ wá lórí láyà wá ló fẹ́ jáde ó fi hàn yí pé kò dá kéèyàn máa dẹ́jà ìdẹ́jà ni tàbí agídí inú tàbí ká sọ pé n tó bá wù mí ni màá ṣe nínú ọkàn ara mi
0: ẹnìkan
1: ò lè dí mi lọ́wọ́ tàbí ká sọ pé nítorí ẹ̀sìn kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ìrírá ni máa ń pàjọ́ tó o jáde tó o fi ṣe àfojúdi ńgbà náà n tójú ẹ̀ bákan náà ni yóò fara mọ́ so ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ tẹnu ọjọ́ mẹ́ta yìí àgbà tẹ́mi náà rí lórí fọ́nrán ó yà mí lẹ́nu pé ṣé àwọn èèyàn kan sì tún wà tí wọ́n tún dẹ́jà gẹ́gẹ́ bí obìnrin ìdá olóòlù bá wà ń bẹ̀ o tàbí kò sí ń bẹ̀ o níwọ̀n ìgbà tí àwọn èrò lẹ́yìn rẹ̀ ò tí ì tán ní agbègbè yẹn kí wọ́n ti lọ ó nílò láti jáde síta ní gbọ́mẹ́ntì ìgbà náà ó dìgbà tí wọ́n bá kúrò lágbègbè yẹn pátápátá sẹ́mi pé olóòlù è kúkú dúró àyàfi ibi tó bá jẹ́ pé olóòlù ó ti lọ bá ọba kábíyèsí tí ó ti wá lọ bá àwọn baálé baálẹ̀ tí ó ti lọ bá àwọn ọ̀tọ̀kùlúùlù àwọn lọ́ba tó wà nìbàdàn tí ó ti lọ kí wọn gbogbo ibẹ̀ yẹn agbègbè ibẹ̀ yẹn ni ó dàbẹ̀ ni kó máa ń pẹ́ díẹ̀ tí ó ti máa ń pẹ́ díẹ̀ tí ó ti dúró kó tó ti po jáde so torí tí ó ti wúre fún àwọn baálé baálẹ̀ àwọn lọ́ba tàbí bàm lọ kó tó di pé ó bọ́ síta tàbí ní àdúgbò rẹ̀ gan torí pé ó tún ní àkókò ìgbà tí ó dúró ládùúgbò rẹ̀ tí ó mọ̀ lọ kó tó di pé èyàn ni bí àṣekágbá kó tó di pé wọ́yẹ̀wò so ìdí nìyí tó fi dàbí ẹni wípé ọmọbìnrin yẹn ó gbé ìgbésẹ̀ tí ò yẹ ó gbé kódà
0: ni ìfìyà sọ̀rọ̀ pọ̀ pa tèmi kàn fẹ́ kákan mẹ́nu bá ń bẹ̀ ojú níní ìfaradà
1: ẹ̀sìn
0: religious tolerance fúnra wa
1: àsìkò
0: tí lágbádá
1: ṣe tẹ̀lé ṣe mọ̀ wípé ọlọ́run ò gọ bí àwọ̀ ènìyàn ọlọ́run tó ní ọkẹ́ mo sọ àpẹẹrẹ kan ní ìsìn jẹwà wọn ò jẹwà ọ̀rẹ́ mi kan wà ń bí ní ìsìn ohun irungbọ̀n àbí bẹ́ẹ̀ kọ́ irungbọ̀n ti ẹ̀ pọ̀ ju ti ẹ lọ ìwọ́kọ̀ sí ẹ ni kò pọ̀ tó ti ẹ̀ àwọn ará wọn kan tí wọ́n ti ẹ̀ wù rárá àbíbẹ̀ kọ́ ẹlòmíì irun múni ó sàdá sí ẹlòmíì kànáńkàn bó ni omo kan tin je kan kan bo
0: to wu mi o wo
1: eh eh igba mi elomi o dan ri kodoro o ni didi fi ndan elomi o se yo ni dread lo won o se hm bi awon ibrahim ba igbogbo won bam bam bam bam lo won ni iru alakowe kan inu igbalode lawon o se sori eh so bam bam bam bam lo in to wu mi ko wo
0: oni e mo ki omo ya meji o fe bi nkan na
1: be bo se wu nu emi gba jesu gege bi oluwa tolu gbala mi iwo lana bi lohun fe lohun lo tele gege bi asi waju re eh
0: ko si jam be
1: e ko si jam be ko si jam be
0: ko se fe kaloku le o se to wu
1: bo ba wu o o le lo fe pelu won because olohun so pe ka kori rara wa nitori esin
0: olohun ni a kori rara wa
1: eh o ko ni a kori rara wa nitori esin but awon oyan won ti so ife yen nu ife nu ba esun kan je ba bo si esun keji so in lo je lo fi dabi eni wi pe ona ta fin gba se waasu tabi waasi ngba mi o je ikorira o sin da wahala ale ti o si ye ko mo ri le oni kaluku se te iwo to ton se wa eh waasi tabi to se waasu o mo bi ton lo ni waju olohun boya wo gan lo wa da to elomi gan so idini to fi da be ni pe aten ton tin jise oluwa ni aten ti o jise oluwa ni gbogbo wa le olohun ko so pe ka ni ife ara gbogbo
0: ka ni ife omo lake
1: so wa iru esin yo wu ti ba ma se en a fe dibo en lagbaja ni nitori e kere je lesin mi ni so ba je lesin re ti o ba se daada nko o ko besin gan
0: o ko besin
1: eh o ko to ko besin o tun ko besin yen ma ni se beyin na ni eko tan di yin se beyin le pariwo kaakiri so gbogbo awon nkan ba yen ini wi pe ta ni o to ni waju olohun igi iwo lo to ti a ki yo danu ninu na to le jona be gan loro esin be na lo se ri enikan o le ti tori pe enikeji re o se esin re ko wa korira e ko ti e se nilu ile yoruba nile karojire lati godo ma gboyun nitori pe ninu agbole kan elesin ibile le wa nbe ninu agbole temi ti jade ni isin kristeni wa nbe muslimi wa nbe elesin ibile wa nbe se nto ile arusa ni bi ti kabiyesi ti jade ni ejo se won ti stop en to se kristeni nbe ni ko won gbadura kristeni nbe won gba ti radi muslimi awon ni sese si ti won laye oto
0: kalukun se
1: ti yo de ile arusa lati pe
0: ti o si dira won
1: ti o si dira won lowo
0: kani parada
1: kani parada that's it so olohun eledumare yo je ke ali ma gboran
0: amen
1: ojo ni ti wa bo se je ni
0: e seun pupo e ja lo si ibi keji awon la so ka to lo se mi mu wo bi ago makala leyen la wa bo sori ibi tan lo kankan oloye le kan la bi okunrin meta
1: ah
0: abi gan so pe okunrin mesan
1: eyan nu seri ah te ba ni kin soro lori baba yi eh mi o ni anfani lati sumo baba eh but mo ma n wo won lokere dada mo si ma n gbo oro ti baba ba n so yala won ba pe won sori afefe tabi ori mo ma woran ti e ba ri baba yi ti ba n soro e ti mo pe akose mo se ninu royin ni ti baba yi ba si n soro asa ile yoruba ye po asa ile yoruba o ye baba yi po e ti ba si n so oyinbo e tun ma wo wi pe se baba ti n so yoruba ti yoruba ki se awon yoruba gba ife ile ta wa n so yi o awon yoruba to je pe te awon eyan ba gbo to je pe awon yo won gba ori mu pe ingbe eyan ba ju owe nla kan sile abi omo baba olomiye
0: awu
1: ti eyan ba so owe to ba ni ojo palapa o dohun amugun fewure ire dodi tan esuro padida o nlaja ejo se mo pe en ti o mo tun ma ni what's the meaning of that mo ti ma omo yoruba ga ti o so pe what's the meaning of that se o ma bere pe kini daddy to bere lowo e gan boya la kowe ni boya la kowe ti o mo ju pe ko ma je indomie lo ni baba na I don't know the meaning. Kono o sanu
0: ti ba mi.
1: Oloyele. Sugba oloyele yi kan labi. Oh, gbogbo e lo ko papo. O duro dada. Se ri oloyele lo kan labi ti o ba wa ni kuru ile ni. En ta wa nsoro ta ma nso wi pe boya eh o pe. E ti understand nisin. Ipe ta wo mo soro ti o je pe a mo so pe o pe. Wo omo baba olomi ye ti oloyele ka labi nigba aye won ti an ba wa pelu e nibi ta joko si ni kulu leni iwo lo so o le so poto niko ti jo je pe nkan ti baba won mo jule eyin o na won mo yiri ewo ni ba se se bayi nigba bayi ni ba se se tohun ni yi bi lu ibadan se ri ni bi gbogbo mo so se ri ni bi kini kan se ri ti o mo so ti o mo so ti o mo fi kan ara won ori kiko kan ti o si mo fi lele alusa abese olubadan yi alusa abese olubadan oloye le kan labi yoruba nitori pe ko soselu o baba yo soselu lameto de tun ni
0: lameto
1: ta ba pe yan ni lameto awon to yan nana iru be nte mo nse yi awo se to ti won o awon lameto pe bi nkan bayi se ye ko rire tin yo si so pon pe bo se ko je re ko ye ko ri bakan oloye le kan labi ni opolo wa
0: opolo nbe
1: oh my god opolo wa so ilu ibadan lu si eyan kan to kan rin ti po oba ko si ti di po oba gan beyin ba so pe keyan ku ilu awon eyan bayi baba le kan labi eyan ni bo si je niyan
0: Oloye le kan labi abi won ni ojo keta deni ogma osu kewa odun 1950 omo ilu ibadan si ni won ibadan ile oluyole mi le so pe mo sunmo baba pupo mi de le so pe mi o mo won die tori bi pe nigba yen lohun gege be se so pe ayan nana ni baba be se wa inu kulu pelu mi na la se jo ma nwa ngba na ni ile ni le wa ngba na oje ta ba pe won ni en to mo nipa itan ta ba soro pe eyan to mo nipa itan e gbe fun
1: baba
0: olele kan labi ta ba so pe eyan mo nipa asa e gbe fun olele kan labi ta ba so wi pe eyan le fun yan ni accurate information date time
1: ti o le jamba kan nu
0: pe dede ojo bayi ni kan sele o le

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ìtẹ̀síwájú ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kànga agbọ́mọ̀gbẹ 89.3 FM náà lẹ́wà yìí Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn lórí gbàgede ọ̀rọ̀. Ó ṣeéṣe ká láwọn tí àwọn náà fẹ́ gbìyànjú àti pè tàbí sọ kankan lórí àwọn ọ̀rọ̀ àwọn àkọ́kọ́ ta ti mú wá. Mo rọ̀ yín, ẹ jẹ́ á mú gbogbo ẹ̀ papọ̀. Kí a ṣe papọ̀ ni a mọ́ bínú. Ibi tí mo là ń lọ láti fẹ́ yanjú àwọn nǹkan tó wà níwájú wa láàárọ̀ yìí ó ní ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú àwọn àgbáríjọpọ̀ àwọn bíṣọ̀bù àbẹ́ tí mo sọ yìí àgbàsádọ̀
1: Oyemi.
0: Pàápàá jùlọ ẹni tó padà sọ̀rọ̀ tọ́lọ̀ yẹn fi di ìfàǹfà a ti wà lẹ́ láti bíjọ́ méjì mẹ́ta John Ọlọ́run Fẹ́mi ọ̀nà ayé kan ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn gbajúgbajà àwọn aṣáájú ẹ̀sìn nínú ìjọ Catholic ní Catholic Church. Àmọ́ láti bí ijọ́ bíi méjì mẹ́ta báyìí ó ní ọ̀rọ̀ ti ń di gbọ́nmi sí omi òtó lórí pé kíni lórí ọ̀rọ̀ kan tí wọ́n sọ lẹ́yìn ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bóyá àǹbá ní ká tiẹ̀ gbọ́ bo ìbò ní fọ́nrán ara àwọn intaviú tí wọ́n ṣe fún wọn níbi tí wọ́n ti sọ̀rọ̀ àwọn nǹkan tán ní ààrẹ sọ nígbà táwọn sọ̀rọ̀ ntẹ̀sọ́ báyìí o ẹ jẹ́ àwò báyìí náà. Ká gbọ́ látẹnu oníkan ẹnìkan wà lójú òpó ẹ ok ìyẹn sì lọ ẹ jẹ́ kí n wo bá ṣe lè dọ́gbọ́n sí kó má ṣe wo pé èmi ni mo wo bẹ́ẹ̀ ẹ já wo báyìí.
2: When the nation is bleeding, you can't expect a polite meeting with the head of state. We need to let him know. And his reply is that the nation is not bleeding. We told him our economy is not helping our poor people. He told us the economy is doing fine. Practically speaking, he told us quite clearly that he did not agree with us. Again, I said, we're not surprised. We didn't expect him to agree with us. We have done our duty. We have delivered our message. And we have a feeling that somehow along the line, somebody will show me when they...
0: ó yé mi wọ́n láwọn sọ fún wọn pé nínú ìpàdé tí wọ́n ṣe wípé orílẹ̀-èdè yìí kò sàn mọ́nà wọ́n ní irọ́ ni kò sàn
3: mọ́nà
0: ọrọ̀ ajé yóò ran kò rọ àwọn èèyàn lọ́rùn ìtọ́rọ̀ ajé kò àwọn èèyàn ò wà comfortable pẹ̀lú ẹ̀ ara ò tu àwọn èèyàn wọ́n ní irọ́ ni
3: para tu àwọn èèyàn
0: wọ́n sì yàn sì sọ ààrẹ sì sọ fáwọn wípé àwọn ò gba gbogbo nǹkan táwọn sọ wọn láwọn sì sọ wípé àwọn ò ní kẹ ẹ gbà ṣùgbọ́n táwọn mọ̀ gẹ́gẹ́ bí àwọn táwọn súnmọ́ àwọn aráàlú lọ là ń sọ fún yín. Àbásádọ̀ ẹja kọ́kọ́ wo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí.
3: Ṣẹ̀rí àkọ́kọ́ ná. Mi mọ bóyá ààrẹ wa máa ń jókòó àti pé wọ́n ní wọ́n máa ń ṣe ìpàdé ìgbìmọ̀ aláṣẹ.
0: Fake meeting. Lápẹ́ Thursday ni a máa ń ṣe ìyẹn àbí.
3: Yọ́dà pé Wednesday ni.
0: Ṣé Wednesday?
3: Wednesday ni. Ni wọ́n máa ń ṣe ìpàdé ìgbìmọ̀ aláṣẹ. Now nínú ìgbìmọ̀ aláṣẹ lẹ́ti rí àwọn tí wọ́n yàn mínísítà tí wọ́n ó jókòó. Ààrẹ wà ní ibi oke gagara nibi ti won ti jomo bara won soro emi wo ye pe awon minister ta yan ni kokan ijeji awon ni won jabo pe nkan da fun
0: are
3: are ni abi are gangan lo agree pe
0: amon na mo
3: pe awon mo o pe o ti samana fo mo orilede Nigeria se ori pe ninu eka eto ase kankan ta ba rinu ayan pe lagbaja eto education eto ikawe ni la fiosi minister for education se mo pe o ye ki minister for education lo so pe oke o ah lori oro education te so yi o awon ilewe wa ko duro dada to awon eyan lala se o won lowo ta san ni ile eko giga university wa o tabi poli ipo ti poju o ipe bayi kasa bayi kawodi emi ro po ye ki won ma so gbogbo nkan yen fa re eto raje to won lo fombu to fombu stombu o to oro ni o tori pe ise ti awon baba yi lo se ah mo gbe fun won pupo ara awon nkan ti a fe ki awon olori elesin wa awon oba loba ni ni joye awon ajafeto omo niyan pe ki won ma se koda awon olori osise ki won ma se oni ise ti baba awon olori elesin won yi
0: tan lo se
3: won lo tan are ki si se powo ti won fe pe won lo bere owo lowo are debi pe boya nkan tabi nkan to je pe awon lo fi somi ara ni won lo gbere lowo re o fi han pe oro ti baba yi so jade ki se ru nkan bayen ni won lo fun in ti won lo fun oni wi pe lati ran are wa leti pe nkan mo nkan ni orilede Nigeria ma ni because are o le je now are o se foreman are o si le mo gbogbo nkan tan nigbati are iso Olorun Olorun nikan ni o le mo ni a ri nuro de olumoran okan to mo gbogbo nkan laye so are o mo nisin emi wa ninu kulu bi mo se soro lowo lowo bayi in ton sele ninu ile mi lowo lowo mi o mo emi wa nu kulu ni emi ti e tun ti mo tin rin jina in ton sele ni italenu gate nbe yen mi o mo nigba ti mi so Olorun sugbon Olorun gbogbo e lori lati ilu kan si ilu keji latori lede sori lede Olorun nikan loye sugbon in ti mo nfa yo nbe yen ni pe awon baba yi won wa soju mekunu ni ikini won fe ki ijoba are Tinubu ko da ni tori pe laarin osu melo kan nje mo pe are to ba je pe o ba gbo imoran to si mo ntumo o le transform orilede Nigeria ko election to de o le ma se gbogbo e tan o sugbon awon kankan wa to je pe tan ba so fun ti is that o da na mo ti pensu ele a le mo le se gbogbo e tan sugbon eleyi te kokko so yi e je ki n ba yin e je ki e so fun awon araalu pe ma moju to nkan yi se mo pe baba yin ba ti jade a ni ele ti gbohun gbaroye ni baba are o o si si so pe nkan bayi lo ku nibe se ri ke o si e da kan to le so pe nkan tan pe o mo nkan tan a fi awon tan ba wa lagbegbe na le so pe nkan tin sele yi o ye mi o ti ye ni isin so are orilede Nigeria o ye ku won listen si nkan ti baba oye kan atawon ti iko ti won lo o ye ki won listen si won ni won wa gbenu so ni papa inu mi ti edun ti se pe baba oye kan gan ko se yibo ki sa usa ona ye kan sorry ona ye kan ki se yibo ki sa usa yo ba pon bele ni so lenu yo ba bi ti wa ni so igba ti ru baba yi ba wa nso ru nkan bayi jade lenu se mo wi pe baba mo o je omo Yoruba to je pe o moye ojo baba oye oye ni ona ye kan ojo won pe lori le baba 82 ehn te won so be fun joba Obasanjo e to se inu e o se ijoba Jonathan
0: won gba won
3: nimoran e to se inu e o se are to ana
0: Buhari
3: Buhari ti won gba joba lowo re won so be na ba phone na now
0: won gba on na ni mo
3: won gba on na moran se ri inu mi dun pe ki se nkan to boju mu ki awon ti won je iranse olorun o be buke di wo o
0: je se to boju mu
3: I mean ki se nkan ti o boju mu se ki awon
0: asaju
3: esin
0: ki an da keke mo nigba ti ilu oro
3: gbo you are a Muslim
0: or a Christian
3: or a Christian so o gbo ki se pe eh ewa mo bu pe e mo se wasu na ni a mo se wasi na ni rara ise ti ara ise tolorun ran won niyan ni won lo seun
0: nigba ti orile ide o ba somo na on le to ati dide
3: iranse olorun o gbodo puro awon afa to ni mo gbodo puro won gbodo pa ni won gbodo pa ti an ba po olorun o bere lowo won olorun a bere lowo won now
0: tan ba puro
3: se ri ti won ba ti baba yo ba dide ba hun o le je pe akoko yen olorun ran pe ko lo se ni olorun na lo ran are
0: lo ran are ni leti
3: are yin leti
0: ebi
3: pa won eyan won yi
0: ara ni awon eyan won yi
3: be ni lo ran leti lo so fun ki wa se pa re o so pe rara ko ri be seri ipo ipo ko ni ka ma listen sara won iranse olorun awon iranse olorun gangan lo lohun bo mo se fe pe na won ju awon ten wa npo lo but ipo ase ko kan se fowo kan fun won ni ipo ase gomina kan lo elomi nbo si ipo ase senator kan lo elomi nbo si ipo ase are orilede kan lo
0: elomi
3: na obo si sugbon ipo ti a ba fi le awon iranse olorun lowo if ami ororo ti an ta si won lori ati lawa ni ti an we si an lori ko gbodo mo fi soto en ti o ba fi soto lowo lo ninu won olorun o bere lowo re beyan ba wonu bibeli gan ko si nkan kan to je pe iraeli ko le ko o parun iraeli parun a fi elomi ropo a fi samueli a fi ropo so samuel ta fi ropo e ori wi pe nitori pe eli o ba won omo re so tin jo toro ko rin ni ona to ye ko rin fun awon omo re e ri pe ru e na mo so lekan to je mo tomo ka to wa so pe are orilede lewa mo le mo pe now mo ma so kini kan ti are ba se daada awon baba yo lo ki pe
0: okuse
3: e kuse
0: e se gudugudu
3: meje o olorun o si wa je ke baba awon baba yo tun sadura fun
0: be ke tun wole
3: second time ke tun le wole second time in ti won lo se nu mo ma so kini kan gbogbo wa ko la le sun ka ko ri bi kan na o awon to ba nje bi kan won o ni so to o won le ever so to lai lai
0: awon kan wa ti won je nbe ti
3: won ni ever lori le alaye yi en ti o ma je labe onikan o wa si ni en ti are kan tabi gomina kan tabi honorable kan ti o mo sore fun oti mi
0: ti wa ni le so to
3: ko ni le so to sugbon en to ba dan gaje to ba mo pe in to n gbe lowo gege bi muslimi kristeni ko je lo sese gan tori awon ni sese gan na o ka won na
0: ko yo won le
3: omo nigeria sa ni won wa ni ode ki kala ode ode ki fe yawo ode so ode o le ode ki joko ni bi ti yawo ode to ba joko si
0: ode o ni joko si bi ti
3: yawo ode ko ni joko si be ode kini won so fun anbe ni pe ooto ka won ni ilo na to abi en se ko ka won na ni se awon na o le ooto lati so fun are ni se ri ti eyan ba njeun lodo enikan te ba ri ooto e so fun o
0: e so fun ton
3: e ma so pe tori owo to n gba lo we
0: koloni ba so toro
3: to ni ba so toro to baba so toro
0: ara re ba ko toro
3: nko ika ni no ara re le mo ko toro
0: ara re le ko toro ara re le mo ko
3: ara re le ko toro
0: okay
3: ti ara re ba ko toro o ku fun
0: wo mo pe o ti so dinna teyan je nbe abi wa
3: let me tell you something to ba ni ohun fi tipa de na nkan ti eniyan tin je nbe to ba de na re
0: tori pe o so
3: tori ko so to olohun o lana tuntun mi fe le yen I'm telling you the fact tori ko so to o le ti be na ko na de po to la to ma lagbara to ma la kaki lola to je pe are gan o ni expect ko le de be
0: tori po so to
3: tori po so to
0: o to ni gborile ede le
3: yes baba mo respect baba wa ogunde oni otito ni o kain laye otito ni o leke lorun ara won kan tin ba orilede nigeria je niyan o tawon alase wa awon oloselu wa to ye kan dimu e o le so pe nitori ko nje lodo enikan o wa ri igalese re ko o ma le so fun
0: be alagbaja
3: ewe yen ese yin sa nkan bye ni ikanio o se dada sugba oga nkan bye ni won mo gbo nita won ni bye ka sa bye ka wodi ejo je ka e se je ka tun se bye o fi ki se pe o pase fun
0: imoran
3: lo gba imoran lo gba eni to ba wa ni waju e na mi le so pe tori pe mo je e fi mi joye kan ninu ise oselu ki wa ma le so toro fun yin kairi e o toro kairi ona le ke mo wonu gbo lo
0: ki wa ma wo yin ran
3: ki wa ma wo yin ran ise ti olorun gbe fun oni oloselu ko kan won mo pe ise ni won mo pe olorun o pada bere lowo won won mo now
0: tani o wa so fun won
3: awon ara won tin wo so fun won la won ise olorun tari ara won tin wo so fun won la won afa oni mo ara won tin wo so fun won la won awon ti won gbesin bile lowo ti won mo pe n to ooto ni eyan fi leke ni o kan aye
0: tebe gbon ti baba yi so
3: gbogbo
0: won ni are pe awon agri
3: won lawon o gba
0: gbogbo ti an so
3: pe gbogbo ti an so yen pe are so pa awon o gba baba yi si sumo gboroju are lo
0: baba yi sumo gboroju are
3: be ni won sumo awon eyan jo are lo
0: are o lawon eyan to sumo gboro bi baba yi
3: ti ri are ni sugba awon eyan to ni o kan ti o so oto fun ba are ni
0: pe
3: en gbo je po lori gbogbo ilu ni abi o se o point o so to fun ni
0: gbogbo awon to yi won ka o le
3: won so to fa re ni
0: o yawo are o so to fun won
3: seri iko kan ninu awon ti won je alase ti won wa ni house of assembly ni won dun nigba mi ti won so pe kini kan awon minority na si ni se da won ti wa ni house of assembly tagba ni ati ta house of senate ni house of rep ni majority of them went down to the tune pe awon la won ni are
0: are ti wa la are nse
3: are ti wa la are se
0: o
3: se
0: dada o
3: awon na ni ti e la la se se ri mo so mo mu awon apere kan wa ngba kan ki lo de ti won o se bi efam ewerin nigbati o wa pelu are olusegun obasanjo ki lo se ti de won o se bi kun o wa bi chuba o kadigbo awon ti won duro ni duro ngba na ti won tako are obasanjo to ba je pe o ku die ka to nu ki lo de ti a le so to funra wa ki se bi in to du ija laarin baba ladoja ati baba obasanjo ko di ko se ko ya lori to time ni now
0: won ni baba yi soro nipa to time fun oloye olusegun obasanjo ngba na pe ko se to jo ko wa constitutionally okay
3: ni no na are olusegun obasanjo o fi gba ti baba ladoja ngba yen
0: won ni mo ngba ti mo nse atojo 1 or 2 baba John Olufemi yi won oppose effort baba Obasanjo lati amend the constitution kiyan le set third term nigba na
3: se mo pe o baba yi tin sise iranse ti e bo se ri ki se pe ka duro lori altar nikan ini se iranse o mo so fe nikan jo ni
0: o ko lori pepe nikan
3: o ko lori pepe nikan mo so fe nikan jo ni mo ni to ba ara awon ise iranse ni ti ilu ba ndaru to je iranse olorun o ni so ki so pe agbole to je ki se awon magaja agbole nikan ni tun kan se now ti ilu ba ndaru ti gbogbo e n ba baje iwo to ba je iranse olorun o leto lati ba won pari e o lagbaja ba si mo se bayi bayi kasa bayi kawodi ala ise iranse niyan o then oni to ni pe nija oju o de ri owo tabi o ni pe ni ja nkankan o mu owo lapo o fun ma gbo tori oro ni ma komo komo ro bo awon oro kan wa to je pe teyan ba so jade yo je odi yo je nkan ti awon eyan o di mu ti won fi ma se odi won aye wa ninu awon te ngboro wa ile ni nisin
0: okay
3: now igba ti pastor kan lati le je pe ki o to le mule ko le fi idirin le ki awon omo ijo si le yi pada se mo pe ofin se odi won pe to lori nigeria ba da awon omo orilede nigeria o kora won ni janu mo kora won janu
0: ase normal
3: as ma se normal ero de ma ba won ti won ba nge owo ko wo pe he olori to wa nbe yo gbagbere inu awon yin o si ma dun si lori ero tabo mo fi to sapere okay ngba ti eyan joko ase pastor ni o mo kinan poruko e o wa aso jakajaka aso to ti ya aso ti o se ri moyan o wo o darun re ru o wo so fa awon aso yen faya dakujaku o wa duro se na na church o mu gbogbo nkan o fi koju re le mo pe pastor jo won ni o ti wo kootu sale o wa wo so dakujaku le lori o wo sokoto radarada si sale si oke re o wa nkoja lo lati fi mo boya awon eyan won yi gba olorun gbon toto o wa denu ile ijosin o joko be o gbe
1: animal ate no weku
3: kini bara o joko ejo sanu ebi mo npa hun ejo ile aye won awon omo bo won se ri ejo gba hun won snob we won ti elomi owo be elomi so pe elomi kini ngwa ni waju kini wa elomi soro si o wole sin lo igba ti gogo won settle down tan pastor wa wole pelu aso jakajaka yen o wa lo sori water ni wan change ni wan si jo kini e ni wan si pe pe e wole aye eyin ti a pe lomo ijo eyin ni pe e le se iranlowo fun awon awon alaini e so pe en se ijosin yo bojumu o bere si se o se mo pe ni o n fa otito oro yo fun wonu awon eyan ti won ba n fa otito oro yo fun o wa ni po ase ko tumo si wipe won ni so toro fun ona o awon jise tolorun ni won jise taye ni na o no ise aye ti di won je olorun o pada bere lowo owo na na o o le disagree pelu awon ti won je iranse olorun iranse olorun won yato kidengbe awon afa oni mo te ri yen won yato gedengbe o le o gbodo wo won ni wo pe se bi are wo la are lori won won ni nkan oda ono da won ni nkan osun won abi nkan ti baba so ko yen ni won ni nkan osun won eh eh won ni nkan osun won ara o de awon ara ilu
0: eje
3: tuntun fun eye tuntun te
2: when the nation is bleeding you can't expect a polite meeting with the head of state. We need to let him know. And his reply is that the nation is not bleeding. We told him our economy is not helping our poor people. He told us the economy is doing fine. Particularly speaking, he told us quite clearly that he did not agree with us. Again, I said, we're not surprised. We didn't expect him to agree with us. We have done our duty. We have delivered our message. And we have a feeling that somehow along the line, somebody will show me when the...
0: Hello.
4: Hello.
0: Yes, sir.
3: Yes, sir.
4: Ewo lagbo Olorun e ni so tan o.
3: Amen sir.
4: Ewo gbogbo oro te so lo wo yen lokan ti wo yen lokan. O se nla nu pupo won awon ayi pada ti o da ta ri won yi o pa yen lo je. Se ri e ti so awon oro tito ko lo je ki awon to e kun gbo fun o gbo. Won si se atunse. Adua na le ka gba fun o ko lo won ko so won lokan. Se ri àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí nígbà tá a ní a lọ sójú ìlú táwọn èèyàn ìlú náà ti wá ń jìyà ebi ń pa wọ́n ẹ̀ wá tọ́jú wọn báwo wá lè fi jẹ kí ni Jesus ta tó fẹ́ máa yípo kò sí ìfẹ́ tí ò sí náà ni ẹrí ẹ ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn ọ̀rọ̀ nípa ti ẹlẹ́sìn dé tí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ̀sìn tí ò ní ìmọ̀ nípa rẹ̀ tó ọ̀lẹ́tẹ̀lá àtàlọ́pọ̀ inú àwọn èèyàn ọ̀lẹ́tẹ̀lé sí ẹgbẹ́ pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò nímọ̀ ètò tí ń sìn ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ò sì lóye ọ̀rọ̀ ọlọ́run wọ́n lè ka bíbélì láti Genesis dé fi hàn ṣùgbọ́n tẹ bá bí wọ́n pé ibi tí ẹ kà yìí kí ni òye yín lórí rẹ̀ eré nǹkan tó ń sọ so ẹ rí gbogbo nǹkan yìí àìní ìmọ̀ àìní òye ni ò jẹ́ kí ìfẹ́ ọmọnìkejì kan wà ńbẹ̀ ló fi jẹ́ kí àwọn èèyàn máa ṣìwà ẹ wá rí ju gbogbo ẹ̀ lọ kọ́lọ́hún ó dákun kó tún ayé kálukú wa ṣe kóluwọ́ tún ọkàn kálukú wa ṣe kẹ rí ẹni tá a bá fi owó àti ipò àtobìnrin tá a bá fi dáwò tó bá pa àṣìyọ́ ọ̀wọ̀jọba ọ̀run ọlọ́run ṣàánú wa ló lè dì yóò yóò bá wa tún ṣe o.
0: ẹ ṣeun sá wọ́n lẹ́yìn tá a bá fi owó ipò àti obìnrin dánwò tó bá pàṣẹ ìjọba ọ̀run ní street.
3: bó ṣe rí ni
0: ẹ já gbà pé hello.
4: olómiyè.
0: High Chief Bola han.
4: Ọmọ bàbá olómiyè.
0: ẹ kò ojú mọ́ sá.
4: o ò ní rí n pé kàn bí ìṣe jẹ ọmọ.
0: àmì àtẹ̀yìn náà.
4: Ambassador.
3: Chief Bola
4: han. Ambassador.
3: Chief Bola han.
4: ẹ lẹ́nu pọ̀pọ̀ pọ̀. ṣé wa.
3: adúgbò ẹ adúgbò
4: ẹ kú iṣẹ́ takuntakun.
0: ẹ ṣeun sá.
4: ẹ sọ ọrọ kan sínú line nípa pásítọ ọtẹ give thanks pé ó ṣe bí oníbàárà kankan yẹn ṣe rí ohun tó ń ṣẹlẹ nàìjíríà pẹsidẹǹtì gangan lẹsọ yẹn ṣe láwa gangan tí àjẹ nàìjíríà ìwà wa burú ju nǹkan míì lọ ọlọrun mo wí ọlọrun ṣe ẹyin sọmọ ìkéré ẹ ti dìpẹ láwọn èèyàn lójúdíṣe ẹ tẹlẹ ti yáyàn lówó àbí kí ẹ tẹlẹ láti pèsè fún yàn bóyá ṣe yáyàn lówó àti tá owó yẹn padà tẹ bá rí gbà mọ ni àbí ẹ gbéṣẹ fún yàn ṣe wáyé pé ẹ lack supervision ẹ lọ iṣẹ ẹ wò ó máa jí irinṣẹ kó kò tún ní ṣiṣẹ ó tún máa sálọmọ yín lọwọ àbí ọjà tá à ń tà lọjà iṣẹ rí ìwà wa gangan ó tẹríbù gidi gan torí ẹ lọlọ irú ìwà wa gangan ọlọrun fi fún lórí ìwà gangan ló fi fún wa pé irọ́ lè fi bára yín lò èmi náà fún un lórí tó máa yín bá yín fúrọ́ lò nǹkan tó ń ṣẹlẹ̀ jẹ́ ẹ lọ́wọ́ ìṣọmọ ìṣeré ẹ gbogbo àwà nàìjíríà àmọkọ tó ṣẹlẹ nàìjíríà sàn ẹ káàkiri àti kábàwọ èèyàn ṣe káwòrò àwa gangan káàkiri ara wa ní ọjà ẹ máa lọ ọjà wọn máa mítì fún pa pẹtẹtò pínkì kọlọ pẹtẹtò tẹlẹtẹlẹ ó ti di bí yẹlò àbí nǹkan sìn wọn máa tún de mítà ẹ máa fẹ rẹra lodo ní ọjà wọn á tẹ ike tọ́sí níta lodo ẹ máa oríṣiríṣi rẹ nìran ẹjẹ gbogbo kóńgò pè mọ kò sí yẹn kan tó pé mọ wọn á tún ba yín jà ẹ máa tún pè kí ni ìròpin wọn á tún ba yín jà ẹ tún máa wá sùtọ́ ọ̀tún wọn á tún ba yín jà irọ́ la tún bára wá lò ó lè já fún pé àwọn èèyàn láàánú mọ́ tẹ sọ̀rọ̀ pásítọ̀ yẹn pé ó ń ṣe bí bára wọn ń tún fojú rẹ dáadáa wò á láàánú mọ́ ìgbà burúkú ìwẹ̀ hàn la tún bára wá lò ṣe kọ́lọ́run ṣàṣìjọ àánú wà àdúrà èmi ń bẹ àwọn nàìjíríà pé ká má miscalculate ìbò tó ń bọ̀ yìí mò ń bẹ̀ wọ́n gidi ká bá fi miscalculate ìbò tó ń bọ̀ yìí ọ̀hún ṣàánú kálífóònù ẹ máa dé tó bọ̀.
0: ẹ ṣeun sá ọ̀nà ìbò bọ́ láwọn.
3: ẹ ṣeun.
0: 0916893 1000 ẹ má gbàgbé pé a ti sọ̀rọ̀ nípa ẹ̀sìn síwájú àdẹ̀sọ̀rọ̀ nípa bàbá wa tó dolóògbé olóyèlé kan làbí ká tó lè padórí ọ̀rọ̀ tá a wà nínú ẹ̀yẹ. 0916893 1000 0915 333 4893 tó fún mọ́ 0911 3 4 8 9 3 ẹ̀dẹ̀ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú ìkòlò yìí lójú òpó àti WhatsApp àbí lórí ẹ̀rọ Facebook bẹ́ẹ̀ tí ń wò wá kétékété. hello sir.
4: ẹ má bínú jàre sẹ́yìn ọkọ̀ máa ń dùn mí irú olóyèlé kàlàbí tó lọ ẹ ó máa ń dùn mí tí irun máa lọ ní nàìjíríà ó máa ń dùn mí jìbìtì gan tí máa láwọn èèyàn tó yẹ kó nímọ̀ tó gbòógì tó jẹ́ kìnnì kan ṣé rí èmi ò bá rọ ìjọba àbí àwọn èèyàn ṣé máa rí àwọn èèyàn tó yẹ kó nímọ̀ bẹ́ẹ̀ ṣé máa kó àwọn èèyàn tí wọn lábẹ́ kó yẹ pé tó máa ti pé mọ̀ yẹn lọ ó ti lọ nìyẹn. wàhálà ti máa rí pé àwọn èèyàn tó bí ìpòlẹ́sọ̀ kan tó sùn gan tó máa lọ bá inú mi máa ń bàjẹ́ gidi ni wọ́n sì mọ̀ tó máa ń gbé lọ́mọ náà gbára gan ó dẹ̀ máa ń kó bá àwa sàǹbọ̀ lẹ́yìn So they were there, my people, that's how I've been, or the book, they won't come out, tell us how much you will have there. That's the learn from them. So I'm a mountain by you, like I
0: go. A show, sir.
3: Ọrọ̀ ṣi ti gbọ́ dani. Ọrọ̀ ṣi ti nítorí pé gbogbo àwọn nǹkan tí ń sọnù mọ́ wa ní
0: lọ́wọ́.
3: Lọ́wọ́.
0: Àwọn bàbá yẹn ń gbé lọ. Àwọn
3: bàbá yẹn ń gbé lọ yẹn.
0: Olóyè lè kan làbí.
3: Ara ẹ̀ ló gbé lọ yẹn.
0: Abẹ̀sẹ̀ Olúbàdàn tilẹ̀.
3: Bàbá kan wà ní wọ́n pè ní ọlọ́fà náà. Bàbá yẹn ìwọ̀nba ìwé tó kà ní tí bàbá yẹn ó fi tó fi ṣiṣẹ́ tíátà ń gbà náà. Àti bàbá sùpọ̀ kò ṣe mọ́ ni. Ẹ rí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ń gbà náà. Àwọn ọmọ wa ò sin òde òní wọn
0: lóye
3: wọn lóye a sì ti rí àwọn tó tún dàbí àwọn èèyàn wọnyẹn irú àkókò yìí
0: ṣàdẹ̀ṣe máa rí
3: sọ lórí àṣà
0: ṣàdẹ̀ ṣe máa rí
3: a lè rí ọlọ́run
0: ọlọ́run ìṣọba àká
3: torí pé àwọn kan wà tó yẹ pé wọ́n ṣì wà tó yẹ pé in tó jẹ mọ́ àṣà ìṣe ìhùwàsí ọ̀sọ̀rọ̀ sí tó jẹ mọ́ ti ilẹ̀ káàárọ̀ òjìire gan-an ọlọ́run fi jíǹkì wọn púpọ̀ jù.
0: 0916893 1000 Lashua 0915333 4893 ojú òpó tó wọlé 0911333 893 mo padà sórí ọ̀rọ̀ cardinal tá a wáyé. Mo sọ pé nígbà ìṣèjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n sọ̀rọ̀ pé tẹ fẹ́ gùn lè yí o ààrẹ kò bófin mu o kò tọ́ o. Kódà lẹ́yìn ìgbà yẹn wọ́n tún sọ̀rọ̀ wọ́n lágbo ìkìlọ̀ lábẹ́ ìṣèjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà náà. Wọ́n lágbo ìkìlọ̀ lórí àwọn nǹkan tá a mọ̀ sí corruption àti àṣìlò agbára tó ń mú kí ìṣèjọba àwa ara wa nílẹ̀ yìí kò mọ̀ ṣapákanjà mọ́. Kódà nígbà náà wọ́n tún sọ̀rọ̀ pé ó jọ pé a nílò ká mọ̀ ṣe ètò àkóyawọ́ tó sanra gidi lágbà àwọn tí a ń dìbò yàn lórílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà yẹn ni bàbá yìí ti ń pè fún irú nǹkan báyìí. Láyé Umar Musa Yar'Adua gẹ́gẹ́ bí ààrẹ láàrin ìwọ̀nba péré ti àsìkò tí bàbá yìí lò àti ààrẹ yẹn lò nígbà náà bàbá yìí tún sọ̀rọ̀ wípé ó ṣe pàtàkì ká ṣe electoral reforms torí pé ìròyìn gbé nígbà náà lọ́dún náà pé bàbá ààrẹ Muhammad Musa Yar'Adua wọ́n sọ pé wọ́n ní bàbá ní election tó gbà wọ́n wọlé àbí pé kò san mọ́ná tó kò da tó. So bàbá yìí wá pè ìyẹn bàbá aṣáájú ẹ̀sìn pé ẹ ó ṣe pàtàkì ká ṣe electoral reform lẹ́yìn àwọn àhesọ àtòrísìírísìí ohun tó ṣẹlẹ̀ nínú ètò ìdìbò ọdún 2007. Wọ́n tún pè fún national reconciliation kódà wọ́n tún bọ ìjọba láti sún ètò ìṣèjọba àwarawa lọ́nà tí ó rẹ́sẹ̀ múlẹ̀ ju wípé ká mọ̀ ṣe àwọn nǹkan tí ò mú tó lọ. Nígbà Egun lọ Jonathan kọ́ bàbá yìí tún sọ̀rọ̀ kẹlẹ́mọ̀ wípé kìí sọ orí ìjọba tó ń bẹ lóde yìí nìkan òun ni wọ́n ti ń sọ̀rọ̀ àbí náṣẹ́ ìbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Nígbà ayé Goodluck Jonathan gẹ́gẹ́ bí ààrẹ láàrin ọdún 2010 sí ọdún 2015 wọ́n bu ẹnu àtẹ́ lu ìjọba lórí ohun tó ní ṣe pẹ̀lú ètò ààbò tó ń ju àjò lọ sọ́nà ẹ̀yìn ọjọ́ pórí wọn ni kinní ọ̀hún ti bẹ̀rẹ̀. Wọ́n lágbo ìkìlọ̀ lórí bí ètò ààbò bó ṣe ń ju àjò lọ sọ́nà ẹ̀yìn náà pé kinní yìí máa ń pọ̀ sí ni à ń pe ọ̀rọ̀ yìí ní òwe àbí bó lẹ ti ń pè é ó ń láàrónú. Wọ́n sọ̀rọ̀ náà nígbà náà wípé kíní yìí bá a ti fẹ́ orí kọ́ rèé o ẹ ṣe jẹ́ ajé orí bá a ṣe fẹ́ kó rí. Nígbà lẹ́yìn ọ̀hún wọ́n tún sọ̀rọ̀ lórí election. Wọ́n sọ̀rọ̀ nígbà náà láyé Muhammadu Buhari 2015 wọ 2023 bàbá yìí ò tún dákẹ́ o wọ́n tún sinmi. won soro ngba na lori eto abo pe ijoba yi kuna o lori primary constitutional responsibility lati da abo bo emi ati duki awon ara ilu ngba to di 2022 won je ko yi di mimo pe isejoba are Buhari pe o jo bi eni pe won o lojutu si eto abo orilede Nigeria tun sapa kan jamo leyin ohun won tun tako igbese pe ki a ma se amnesty fawon bandit labe isejoba are Buhari won criticize abana lati negotiate abi ki on grant amnesty fawon bandit pe nigba te ba nfi ru awon nkan yi te ba nfi nlo awon ton se iwa ti o to nigba pe en kan ye mo won lapa abi en fi han awon ti won o se ru nkan bayi pe eyin o mona to ya to ba pe egbon ni ona to ye keyin na to re ton se je ko di mo pe gba na idajo to lo rese wale lo ye ko tele kese wi pe etu a mo wu ati o je ka won mi ka won na ti lo mo kora won jo ta ba si paro gba na ta ba ti aba ni tanra wa je oro baba on sun na ko lo pada jana yi ti gbogbo e wa di toro fun kale nigba ti ile ise are labe are Muhammadu Buhari ti na kale bu si Bishop Matthew Kuka pe won ni on ko panu eto selu lona kan abo mi leyin ti yan pe won ni o de o bueno atelu ijoba baba ona e kan yi lo tu jade wi pe a ki soro oselu la soro oro wi pe ilu yi bi o se da ti o lo igbese ona lo te sobo waju titi da koko yi ti baba yi se nsoro kini ti won si ti nsoro le lori ju corruption abuse of office eto isejoba warawara te fe ko denu kole eto idibo ti ejo rese wale insecurity ati aile idabobo emi ati duki awon ara ilu eto oro aje to mu inira ba awon ara ilu ati ise atoshi to ti gogo lawujo ki awon adari le ni akoyawo ki won le se ise ba ti fe kan se ti baba n bere fun so ti poju
3: o se sori ko poju se ri ona ye kan o dabi eni pe eni to ti omo orilede Nigeria ti o gbodo miss ni nitori wipe even gan to ba se se gan
0: baba 82
3: pelu pelu se ti baba 82 years se yi ta si ra won odo ton awon na le soro boya lori elesin muslimi boya lori elesin gbogbo kristeni mi ta won na le dide boya are wa yo sese wa yi are wipe awon yen lalase eyan lalase awon eyan lalase ibi npa awon eyan oju awon eyan ri to oloko ole loko daada bo se ko lo olodu mo fe fi una manager mo ito le lodo te lo mi ba fe lo bi wo ba fe jade ni isin ni won gba ti owo oko won ati le jade yo dogun yo kokko ma calculate ni pe bo ni ohun se se fe rin ni hun je o ni rin bi o ko n gba koro abi ngba to n ba lo kun fe serin die elomi o ti e ni le jade nle ti o ni le jade nle ti o mo wi pe ibi ti sin lo se pataki olodun ti o ni ti o ba se lo ni ko de ko ni ero ba ni soro hello se mo bo se kini yen se nkan te le fe fun mi so ti daju to ba ti daju yo a se be ona se bi gba kan akuku ni a lori ofe be ki de ni ki ba ti pe towo ba sun to ba sun bo yo lo
0: So se ni. Oni se mo tun mo pepe.
3: O je e se to mo powo lo won lo gba. To ba ti mo pe owo won o ni bo si yo joko ara e ni. Ah o da ni ma bo e ma bo ma bo. Tabi e send down account number yin. Se mo ko safe owo oko e. Elomi igbo ba dele olonje. Olon. O mo sanu fun wa o.
0: Ti ba mi.
3: Igbo ba dele olonje. Onje ti o ki bonu gan. Ko le gbe form re nu ile.
0: Nili olonje.
3: Ngba je pe owo to wa lohun abawo to wa lowo re ko to nkan. Elomi Olorun lo ni kipon mo wa. Awon eyan ti kunu pon mo ni isin. En ta fi se bata. Ebi.
0: E mo be tu se so pe to fi se bata ni se mo ki joba o tu so pa won ka nle.
3: Won ka kini nle. Won ka pon mo nle.
0: Pon mo nle.
3: Ma le jẹran mo e to ka pon mo le.
0: Be fe je ki awo ti won fi n se bata e ni jo ta won tun se bata.
3: Ah won gbodo ka nle.
0: Won gbodo ka pon mo le.
3: Ah yin ti o je ka won mi o ku ni yen o.
0: Mama.
3: Ah nkan ti kan.
0: Won ni
3: mo fi n se apere nkan ti se le ni.
0: Kini
3: ko
0: lo je okudun pon mo.
3: Eran
0: kini be lara wo.
3: Eran ti kini be lara wo. Sugbon ti di o ti wa o ti gbi gbaju gbaja ju eran gan lo.
0: O ti gbaju gbaja je eran
3: lo. Koda o ti popular je ja gan lo.
0: Ah.
3: Hey, yes, yes. Mo mo nkan ti mo nso. Ibi ti ya nje awon eyan de ni mo nso oro yen na.
0: Ah.
3: Mo nye na na pe bi awon eyan se nsofa.
0: Eh.
3: Ini mo nso yen na. Ah. Eno mi o de lo lonje koni koni le ra nkan kan ti o fi je. A ni ko kikun o sa ti kun.
0: Eh, eran un.
3: Eran un. Ah. Elo elo mi to ba di gari wa mu yo to mo se pe mo dupe o Olorun mo se o. Eh, Kristo ko na je Kristo so bo si. Pelu epa.
0: Lati je bre
3: eyin wa so won wa ba yin so eyin wa so pe rara o da
0: pe ko sin to jo
3: pe ko sin to jo e ti e se sanu awon ti te bi npa gan na e ti e sanu awon ti o ni lowo ti o ni e ti e sanu pe gbogbo nkan ti won a to wa ra nikan baba agbalagba ti tu to wa si won ti won leti won tun ni no
0: won ni ro ni pe baba npa
3: won tun ni ro ni ejo ni ejo awa ta nste nse joba le lori senu wadun senu wadun e de se se nkan kan to je pe yo mo amunu awon yin ta won yo fi mo pariwo yin election lo nboy now mo ma so kini kan ti are gomina senator honorable kan ba se daada o nilo campaign lo titi
0: fun second time
3: amo gbogbo enu mo fi so
0: be yan ba se daada
3: I'm wo gbogbo enu bayi mo fi so
0: me ko nilo second o nilo campaign
3: ko nilo campaign lo titi iwon ba ni wahala re o mo tawon yo fi mo so pe ewo ele eleyi ero to
0: ejo mo ba lo hello
5: olomiye
0: sir
5: ambassador
3: yes
5: mo ti don oro te so ba si dada ko nilo campaign
0: ni second time
3: second time
5: ko si ro ebi oro adokuno as daro ebi oro yara do la so daro
3: abi o
5: ebi oro murita la so daro e lawon ta ran to si dada 1970 na wo lowo ku a de tin so ro e daro 76 ni murita la a yin so ro won daro mo en ja adu aku 2010 a yin so ro won daro
3: ben
5: se ti en ba si dada ko ni di ke ma campaign ni so wo yin lo ma so ro fun yin se di category mary nigeria lo nigeria so wa bai awon kan wa bu phone number awon mo kan ma je awon kan wa nkan tan ri na nje
0: nle
5: nikan so ye pe olu o ma dodo san to ba kan ti close point ga ya ke palu ma pa lagba ni o
0: yo dodo san ko to jeun
5: olorun ba
0: to ba de ma jaja jeun je yen ga ya te pa
5: agbalagba ni o awon kan wa ti kun me lo wa na nje awon kan wa won mo kan ma je san ma dibe won mo kan ma je won o bi mo kan ma fa at to lo bi sha nu won ni awon kan wa nkan ri na nje a so bi e kan bi kulikuli bo ise wa kulikuli ayo ko ti on be nira se bayi
0: dero yurewo
5: ani sere te lo ja
0: kulikuli ayo kan seke
5: o ti don be nira se bayi
0: ko possible mi le gba
5: ebi mo kon ri tan se ni mo ma ra oro kulikuli ni mo se mo oro e parada so category men awon ko wa won o se ma won kan to ma je awon ko wa nkan ba ri na nje awon ko wa won le ma je to wu won bo o ma ton bu up won lo
0: Maybe if I perish, I perish.
5: Exactly. I'll go man to show myself out for the way that I could say, come on, she's done. No one wants to
3: do
5: it. What should be a easy day? I told you to buy it. And I told you to buy it. But here, show us to buy one. It lacks just what you think that you are. Tobacco, one, the factory. Oh, no, I got to go back to it. Or just got to go back to the factory. E ma ko owo ke to ko osu won ti yo tax me e to ko sinu ba kon ti yo tax won ti yo owo san yo ni duty stamp yo lo 400 naira mo ri ni duty stamp won ti 150 naira kini gbogbo ile bayi bayi se yi e ma pe to bo
0: sho sa se te lo bank ton ra menu ba were un ti ma wa lati nda mi bayi yo si se o mi o si fe ma jabo loju mi
3: lai se pe wo gan ki se pe wo iwo lo si
0: ma bi mo ah won orisirisi my radio wa lo bi ola ola ki ndi mo se toto bayi ta ni mo se ta lo binu lori oro bank ni o won ko a ko ko savat na abi tax na owo ori leyin da ba sanyun to ba tu wo account e tu kokko da a ba tu se e tu ma ja
3: eh wo ba won baba olomi mo tun fe puro kan
0: e pa na
3: nigba kan idi tawon yen fi ma lo nse owo sinu si bank
0: hmm
3: oni pe

0: kíni olódodo yóò ṣe ìbéèrè ńlá ni ká fi ru ara wa wò tá a bá gbélé fún ẹnìkan tó kó bá gbé agbélé fún bíkìlà pé ẹ yá má bá a mọlé yìí tá a bá ní kí lè ìpìlẹ̀ tó fi lélẹ̀ tí ò bá dáa pé a sọ fún pé ẹ tún omi ò fẹ́ yẹn a sì fún un ṣe ẹrí ohun tó ń ṣe wá ohun tó gbogbo ohun tí ń ṣe wá tó jẹ́ ìpìlẹ̀ wàhálà wọ̀nyí kò fún pé ibi tí a ti ìpìlẹ̀ tá a fi lélẹ̀ níbi òṣèlú ẹrí ìpìlẹ̀ yẹn dáa láti gbà tá a ń lọ ta wà ní west east and north ṣùgbọ́n nígbà ó digi pé ológun dé tí wọ́n ń kọ́ gbogbo ẹ̀ sí wẹ́wẹ́ tí gbogbo ẹ̀ ń ṣe so ló di pé gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí kéláyé bẹ́ẹ̀ tí ń pa lówe lẹ́ẹ̀kan so kẹrí àfikà bá padà sí ẹlẹ́kùnjẹkùn òun yẹn ló tún dàbí pé yóò rọrùn kẹmọ̀ pé ẹ̀rọ nígbà tí balewa fi jẹ́ prime minister àwọn ministers wọn yẹn gbogbo wọn láti ẹkùn ìdìbò wọn lọ pàdé lẹ́kọ̀ọ́ so kálukú ni ó ṣojú àdúgbò rẹ̀ wọ́n sì ń ṣe dáadáa nígbà náà ṣùgbọ́n kí wọ́n tún lọ bẹ̀ àwọn àdúgbò wò wọ́n dáadáa pé ẹnikẹ́ni dáadáa lélẹ́yìn so kìí ṣe pé owó kọ́ ni wọ́n fi ń wọlé ìgbà náà owó kọ́ la fi ń wọlé ìwà la fi ń wọlé ìwà ọmọlúwàbí ni kẹ́rí àti abápadà síbẹ̀ o then owó tí wọ́n fi ń gba fọ́ọ̀mù yẹn ti pọ̀ jù ẹ̀yin náà wò ó kò sí bí wọ́n kò sí bí wọ́n bá gé owó yẹn kù pátápátá wàhálà tá ń wúyẹ òní kò ń bẹ́ẹ̀ so ọlọ́run ọba yóò bá wa ṣe o.
1: Ami ẹ ṣeun sá bàbá Àkànbí láti Ayégún Ọ̀lẹ́yọ̀ bàbá ti rìtáyà àwọn náà ti súnmọ́ àbí ṣé wọn ti bá ètì mú sí wọn.
2: Báyìí wọn ti wọ ètì o.
1: Wọ́n dàpọ̀ ọ̀nà ti lé ní ètì. So àwọn ni wọ́n gba ààrẹ Tinubu nímọ̀ràn. Ṣé tí wọ́n ló gba ààrẹ Tinubu nímọ̀ràn tí wọ́n pé wọ́n gbà. Ọ̀rọ̀ yẹn wá dàbí ìgbà pé wọ́n sọ Yorùbá kan tí wọ́n pé wọ́n Yorùbá kan pòwe pé kinní kan tí yóò bá sọnù.
2: Nà ní kí gọ́fẹ̀rẹ̀ ọlọ́dẹ.
1: Ṣọ́rọ̀ yẹn ò jọ bẹ́ẹ̀.
2: Ṣé rí
1: ajá tí ó bá sọnù.
2: Ṣé rí àgbàdúrà pé kí wọ́n má ṣe àṣeyọrí o. Ṣé rí tá a bá wò dáadáa a ó rí wípé kò sí bí ọmọ ẹ̀dá kan ó ṣe wà lábẹ́ apàṣẹ kan tí ò ní fẹ́ kó ṣàṣeyọrí torí pé nínú àṣeyọrí rẹ̀ ní ìfọkànbalẹ̀ wà nínú àṣeyọrí rẹ̀ ni wàhálà tàbí ìdààmú tí ò fi ní ká máa lálàsí tí ò fi ní bórílẹ̀-èdè Nàìjíríà. Àṣeyọrí téèyàn bá ṣe la fi máa ń kan sára sí yẹn pé lágbájá yìí dánsákẹ́ rèé o ṣe ọmọ òmùwọ̀ ọmọlúàbí o ṣe dáadáa nínú mọ̀ràn tí a bá fún yẹn téèyàn bá ń gbọ́ mọ̀ràn ni o. Ẹ̀tọ́ tí yóò bá sọ ni wọ́n ní ọgbọ́n ẹnì kò jọ ìmọ̀ràn ẹnì kò jọ bọ̀rọ̀bọ̀rọ̀ òwe kan tó wá sọ pé ọgbọ́n ọlọ́gbọ́n
1: kì í jẹ́ ká
2: pàgbà ń wèrè ìkan tó wá sọ wípé ọmọdé gbọ́n àgbàgbọ́n láìfidálẹ̀ ìfẹ́
1: àti ilẹ̀ gbogbo
2: ni ó ti di ilẹ̀ gbogbo ní ìsìn
1: so
2: ẹ̀wọ̀ gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe rí kéèyàn ṣàṣeyọrí lórí nǹkan yóò gbọ́ mọ́ràn o yóò gbọ́ ìmọ̀ràn.
1: Lẹ́yìn ó bá ṣàṣeyọrí lórí nǹkan.
2: Ẹ wo bí mo ṣe dàgbà tó ìní ìsìn irú àwọn ọ̀dọ́ wa tó jókòó ìní ìsìn wọ́n lè sọ pé dádì ẹ ṣe ṣe báyìí ẹ sì sọ báyìí. Èyí tí àwọn náà experience táwọn náà fi ní ni wọ́n fi bá mi sọ̀rọ̀ yẹn o kí wọ́n sọ pé no kí ni bá mi sọ so délé ayé sinmi ni. Ó mìíràn pé mi ò fẹ́ gbọ́ mọ́ràn. Ó lè jẹ́ pé ìmọ̀ràn táwọn bá fún mi ni ló lè mú mi wù. Só ti yé.
1: Àgbọ́yé.
2: Ọmọ yìí mọ̀ràn tó ọmọ yìí mọ̀ fún mi.
1: Abẹ́ ẹ̀dẹ̀ wá wo.
2: Abẹ́ ẹ̀ wá wo. Ó ṣe ọmọ yìí ó ṣe. Ìyẹn ó yẹ kéèyàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. Kì í ṣe pé ìyẹn ó mọ̀ sọ pé tí wọ́n bá sọ pé nǹkan tó ń ṣe lágbájá nǹkan tó ń ṣe ò dáa. Olúwa wa máa sọ pé nǹkan tèmi ṣe dáa o.
1: Ẹ tí ò gbà mọ̀ràn. Olórin kan kọ orin kan gbà kan. Nínú orin yẹn ló ti wá lu ọ̀rọ̀ yẹn pé èèyàn kan ló níṣòro jù láyé abẹ́ni méjì ni àkọ́kọ́.

0: tí kìí gbàmọ̀ràn rárá. Ẹ̀kejì, ẹni tó lè gbàgbà ju ìmọ̀ràn. Ẹni tí mo sọ yìí.
1: Ẹni tí ń gba ìmọ̀ràn àgbà òdì. Tàbí tí ń tàbí lè sọ pé.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣe sọ́ọ̀rì. Ẹni tó ẹni àkọ́kọ́ ẹni tí kìí gbàmọ̀ràn rárá.
1: Rárá.
0: Oníṣòro. Ẹ̀kejì, ẹni tó lè gba àgbà ju ìmọ̀ràn. Àfi kí n sáà gba gbogbo ìmọ̀ràn àwọn èèyàn jọ.
1: Kí n tó lè mọ ohun
0: tí mo lè ṣe. Kí n tó lè mọ ohun tí mo fẹ́ ṣe. Ṣé wá rí pé méjèèjì tá a wá wò ẹni tí kìí gbàmọ̀ràn rárá oníṣòro. Ẹni tó sì lè gbàgbà ju ìmọ̀ràn.
1: Oníṣòro.
0: Ìbò làá fẹ́ fì sí níbẹ̀.
1: Ṣé rí kí èèyàn gbàmọ̀ràn. Ó dáa púpọ̀. Ẹ máa gbọ́. Tí ẹ bá jẹ́ adarí ibì kan. Ká pé congregation lálẹ́ ń darí. Bóyá wọn fi ń jalága bóyá ẹgbẹ́ òṣèlú kan báyìí pé kinní kan. Tó o bá jẹ́ ẹnìkan tó jẹ́ pé o jẹ́ lídà gidi tàbí o fẹ́ jẹ́ alága tó dáa. Ó farabalẹ̀ gbọ́ gbogbo nǹkan tó ń kálukú wọn bá ń sọ. Dìdìrín ọ̀ náwó. Ẹni tí ọ̀dá kan mọ̀ ọ́ náwó. Ẹni tó gbọ́n dáadáa ó náwó. Ọlọ́gbọ́n àgbọ́njù náwó. Alágídí ó sọ̀rọ̀. Onísùúrù ó sọ tiẹ̀. Ó wà gbé wọnú ara wọn. Ó sàn ju pé kó mọ́ gbọ̀ rárá. Ó wà gbé àwọn ìmọ̀ràn yẹn. Ó gbé wọnú ara wọn. Ló wà sọ pé dáná. Ó lè jẹ́ pé nínú ìmọ̀ràn tẹ́nìyẹn tẹ́nìkan náwó nígbà tó náwó tó sọ. Ó lè jẹ́ pé nínú èyí tó fẹ́ lò gan ni ẹnìyẹn náwó tó sọ. Ó wà ní sọ pé wọ́n ló fẹ́.
0: Lo ní lérò tẹ́lẹ̀.
1: Lo ní lérò tẹ́lẹ̀.
0: Pé inú ọ̀rọ̀ tẹ́ sọ
1: yìí. Inú ọ̀rọ̀ tí
0: alàgbàlagbájá
1: sọ tàbí àǹtí lágbájá wí. Ẹja mo lò. Ìyún ni pé ìmọ̀ràn rẹ ó ta lí pẹ̀lú nǹkan tí àǹtí yẹn sọ tàbí bọ̀dá yẹn wí. Sọ ti yé ní ìsìn.
0: Àgbọ́yé.
1: Ṣùgbọ́n ẹni tó bá kan nínú ìmọ̀ràn tí wọ́n sọ o. Ìkan kò tiẹ̀ wá jáde ńbẹ̀ tó jẹ mọ́ tiẹ̀ ó fi hàn yí pé ìmọ̀ràn dàbí ìmọ̀ràn àìtófẹ́lì níwájú dáfídì.
0: Ìmọ̀ràn àìtófẹ́lì.
1: Kí níwájú dáfídì.
0: Ilẹ̀ ti mọ́. Ẹja lọlé.
1: Tó àdúpẹ́ o.
0: Oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe.
1: Àwa náà kó àìbínú nítorí wípé èyí tá a bá ń sọ ẹ̀tún mu lọ́wọ́ lónìí o. Ẹ fi sòdiwọn ayé ni o. Bẹ́ẹ̀ bá ní tó àtinàyìn ẹ̀rẹ̀fọ́n pọ̀ pa ó ta báyìí jù. Kẹ́ ẹ lè ṣàtúnṣe ni o. Ọ̀rọ̀ tá à ń sọ yìí nísìnyí kò kan lóṣèlú. Kò kan pé mo jẹ́ òṣìṣẹ́ ilé iṣẹ́ kan. Kò kan pé kinní kan. Ọ̀rọ̀ tí à ń sọ ọ̀rọ̀ mọ̀nà tá a sọ gbé kalẹ̀ lónìí láti òkè délẹ̀ ẹ tún lọ tún play. Ẹ dàjẹ́ sí ẹ. Ẹ wá wò kẹ́ fi sòdiwọn ayé yín.
0: Oníyanṣẹ́ ọlọ́pàá.
1: Orúkọ tèmi ni ambassador wálé ẹgbẹ́ wù mí.
0: Bàbá ọjọ́ mẹ́jọ tá ó ti jọ pàdé lórí ètò yìí àárọ̀ ọ̀la ni ẹ jájọ pàdé lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ nìkànnì kànga agbọ́mọ̀gbẹ wells radio 89.3 fm olú ẹ̀lẹ́ ẹ̀sìn tí ń bàdàn adédàmọ́lá olóyè dẹ́mọ bàbá olómiye olùkọ́ tèmi jẹ́ mo fi ń sọ́wọ́ ọlọ́run nàìjíríà yóò dá yóò dùn bàbá òkan sí nígbà tó bá dáa tó dùn tá àtẹ̀yẹ àtàwa wọn ní fẹnikẹ́ni ni wọn ṣàwátì mo dábìrì pé Odigba.
2: Láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi hùn tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.

0: Elves Radio 89.3 FM. Nibe Congo Lewa.
1: Boye mi o ni sope. Bile alayo dan mi wo. Ope mi apo jaburata. Koni alayo fun mi o. Boye mi o ni sope. Bile alayo dan mi wo. Ope mi apo jaburata. Emi akole. Emi akole o.
2: Ekule ni bi gbogbo ti aba tin gbadun ikanni West Radio 89.3 FM. Ele to kale si Alaafin Avenue ni Oluyo Ile ni ilu Ibadan.
1: Ile ti mo ba
2: pelu eto wa eto yin ta pe ni Kole Kole Real Estate fun gbogbo wa lomode lagba onile aleju okunrin obirin gbogbo alapapo oni eto ta pe ni Kole Kole ni o wa fun
1: ati wadi ta se document bi survey building plan abi si ofo
2: e de ka san nibe yen e de ku se ni e de ku gbadun asiko yi
1: menti ta to block were de were igba melo ni le bin dure
2: eto to wa fun emi ati eyin o wa fun bricklayer o wa fun tiler o wa fun pop expert abi awon surveyor to fi mo architect builders gbogbo wa le to wa fun o e ba ma ta building materials lo ni ronran e ma bo lori eto ta pe ni Kole Kole Real Estate ile to wa fun gbogbo wa
1: baba to nko le ayo
2: nikan ni agbe magbe 89.3 FM loluyale ni badan ibe lati ndun
1: wa ti mi nko baba to nko le
2: eyin wa je granite supplier abi cement dealer e wa nwo ra yin niran pe bawo le se toja yin o fi ta eyin e kan ma bo lori eto Kole Kole Adekunle speak louder loruko temi baba Kole Kole baba gbele kale te ba ni baba feel at home omi eko eko na ni
1: pe mi apo jaburata koni alayo fun mi o boye mi o ni sope
2: mo ki gbogbo awon eyan wa ni kan ni ta wa yi ateyin olulugbo ati olulufe atawon osise a ni subudanu ni agbara olorun oba ile ta ba ko oni wo mo wa lori e ba nsami e witi witi ni bi kibi ti e ba wa
1: emi akole o gbogbo egbe mi lo nrale tan kole tara ti won ile ti mo ba ko koni wo mo mi lori ami ami ni e se
2: gbe ise wa eyin ti mo awon anfani to si sile lori eto yo po daada lare na ni
1: ta se session ati wadi ka se document bi survey building plan abi si ofo at agreement
2: e lori ofe lati text message wole lati ma fi message ranse iyen si ori eto wa ta pe ni Kole Kole ni ikanni ti a wa ye e je fun yin number te le fi message si ta le ri ka 0705733-0952 number te le fi message si niyan ti ma ri ka lodo mi 0705733-0952 message oni ke fi ranse sibe ta ba seto tan e lori ofe lati pe mi sibe
1: baba to nkole ayo fawon kan
2: sugbon be to se nlo lowo yi ninu kulu ta wa ye awon number to wole sibi te le fi ma pe wa wole te so ero okan ti yin in te fe dasi abi imoran te fe mu wa boya eyin je osise artisan kan lara ile ta npe ni bi awon onise owo welder POP expert, cement dealer, granite supplier, ati be lo, eba je bricklayer, ke je carpenter. Number te le pe siri, koda ke je landlord, ko je association yin gan, 091-68-93-1000, ni number te le pe si, 091-68-93-1000. Kilo onru yin loju, lori oro ile kiko, ati ile rira. Ni weile, abe ni weile, ona woni ke egbe egba, kini inteshi, 0916893-1000, ule fi makwe wole. Bakana, ele lo, 091-53-33-4893, 091-53-33-4893. Iketari, 091-53-33-4893. 091-13-33-3893. Kò sí ìtẹ́ pè wọlé nínú mẹ́tẹ̀ẹ̀ta tá à ní gbé lọ́dọ̀ tí wá ń bí. Ẹ̀yin náà kàn fi dá sí ètò ni.
1: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi kọ́ òwe à.
2: O fẹ́ ra lé, o fẹ́ ra lẹ̀, ẹnìkan ti wà lójú òpó yẹn jẹ́ ń gbọ́n tí wọ́n fẹ́ sọ. Ee, o ti já, o dà padà. Ẹ má flash o, ó bá jẹ́ nẹ́tíwọ́ọ̀kì ni Ọlọ́run ó bá wí. Ṣùgbọ́n ìgbìyànjú kẹ́ ẹ pè wọlé sórí ètò sánsan 0916893 1000. Àwọn nọ́mbà yẹn nìyẹn.
1: Bílẹ̀ aláyọ̀dán mi wo, ọ̀pẹ mi.
2: Hello, ẹ káàsán, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
3: Hello
2: sir, kí ló orúkọ yín sir?
3: Bàbá Ọlọ́dà Alex lọ́yẹ̀ Kwaribo.
2: Oh, Mr. Alex, you are well done, sir. You are well done. Ah, iṣẹ́ wo lẹ̀ ń ṣe gangan lára ilé kíkọ́ yìí?
3: Iṣẹ́ ọlọ́dà ni kò jẹ́.
2: Iṣẹ́ ọ̀dà lẹ́yìn ṣe?
3: Bẹ́ẹ̀ni, sir.
2: Téèyàn bá fẹ́ kọ́ṣẹ́ ọ̀dà, ó lè wá sọ́dọ̀ yín.
3: Kò sí pọ́lọ́n, sir.
2: Ah, kódà àgbẹ̀yìn náà wá sórí ètò láìpẹ́ ní agbára Ọlọ́run. Kí n lè mọ̀ pé ṣé ọ̀dà lẹ̀ ń ṣe? Ẹ bá mi dárúkọ oríṣi ọ̀dà bíi mélòó tó wà?
3: Ṣé product ọ̀dà ni product?
2: Yes, product ọ̀dà tó wà. Gloss ni o, kìíní kan ni o.
3: Gloss ó wà. Santex ó wà.
2: All right.
3: Princess ó wà.
2: Ok.
3: Honey product ó wà.
2: Ok.
3: Value wà.
2: I don't want the names of those companies. I just want different species of paint like gloss, emulsion,
3: okay,
2: and yes.
3: Okay, I'm 13.
2: Okay.
3: Gloss paint, emulsion, matte.
2: Okay. Láàrin ìṣẹ́jú kan, can they expatiate? What is the difference between gloss, satin, and emulsion?
3: What happens that gloss mixed with resin,
2: all right,
3: mixing with petrol and resin, while the satin matte water base, okay, mixed with water.
2: Okay.
3: That's the difference.
2: Okay, thank you very much. Your name once again, sir?
3: Mr. Alex Iwede, MJK.
2: From?
3: Alex Loya, Miyale.
2: God bless you. Thank you, sir. Thank you, sir.
3: Yes, a quarter, sir.
2: Yes, sir. Yes, sir. That is Mr. Alex from Alesin Lawyer. Àwọn lísínà wa nìyẹn tó ń fọ́lò wa 24/7. Ojú òní tí ìyìn lágbára Ọlọ́run ẹ máa ta àtàjèrè o.
1: Ìní àkọlé.
2: Iṣẹ́ wo nìwọ náà ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà tó wá ń wo rẹ nínú tó ń tijú? Ẹnìkan ló pè wọlé tó sọ ti ẹ̀yìn. Ìwọ náà lè pè bá jẹ́ wẹ́dà, kó jẹ́ tailor, kó jẹ́ POPS pa, kó jẹ́ bricklayer, kó jẹ́ carpenter, kó jẹ́ furniture maker, níṣẹ́ yín. Ẹ pè wọlé sí orí ètò tá a pè ní kọlékọlé, kí ẹ̀yin náà kẹ sọ iṣẹ́ tẹ̀ mọ́ ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà.
1: Lóralẹ̀ ká ṣe session àti wádìí.
2: Lónìí, nǹkan tá a máa padà dá sí ni pé a sọ̀rọ̀ nípa landlord ní ọ̀sẹ̀ tó kọjá, pé kí ni ẹ̀tọ́ landlord, kí ni landlord yẹ kó máa ṣe. Àwọn èèyàn pè wọlé, wọ́n sì fi ẹnu bà á dáadáa. Wọ́n sọ̀rọ̀ lónírànran. Ara àwọn tí wọ́n pè wọlé ní jẹjọ, Prince Ọláoyè láti Ẹlẹ́bú, wọ́n sọ̀rọ̀ nípa landlord. Orí Ọ̀fẹ́ láti Alẹ́sìn Lọ́yẹ, wọ́n sọ̀rọ̀. Ìwáyéye, àwọn náà ń sọ̀rọ̀. Bákan náà ni Samuel láti Abẹsẹ̀. Bákan náà, Wahid Alabi láti Daewil. Àwọn tiẹ̀ láwọn nílé tán fẹ́ tà ní. Gbogbo wọn náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ landlord, ti pé nǹkan báyìí ni ẹ̀tọ́ landlord. Kí ni ẹ̀tọ́ tenant lábẹ́ òfin? Kí lẹ̀ ẹ̀tọ́ tí tenant ní lábẹ́ òfin? Ẹ̀yin náà ẹ sọ̀rọ̀, ẹ pè wọlé. Ọgbọ́n kì í ṣe tẹnìkan. A mọ̀ pé tí tenant bá fẹ́ gbalé, wọ́n fún láwọn ìwé kan. Ẹ̀tọ́ tenant ni pé kó san owó ilé. Ẹ̀tọ́ tenant ni pé kó lo ilé dáadáa. Àwọn kan wà tó jẹ́ tenant lè yí rédíò sókè, bọ́n bá ń ba wí kò ní gbọ́. Ìjà ní tẹlòmíì. Kí ni ẹ̀tọ́ tenant? Kí làwọn ojúṣe tó yẹ kí tenant máa ṣe? Bẹ́yìn náà bá ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Wells Radio 89.3 FM ní Olúyọ̀lé Nìbàdàn, ibẹ̀ ni a wà tí ẹ ti ń gbọ́ wa. Ẹ lè fẹ́ gbójúwò wa níkànnì abánidọ́rẹ̀ẹ́ wa tá à ń pè ní fan page, ìyẹn at Wells Radio 893. At Wells Radio 893. Ẹ lọ wò wá níbẹ̀ kìtìkìtì báyìí ní live and direct. Ẹ fẹ́ pè wọlé báyìí, ẹ̀yin náà fẹ́ dá sí. Irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà? àbí ẹ̀tọ́ wo ni tenant ní ṣé tí tenant bá ti gbalé kó gbalé mú nílé lọ́wọ́ ni àbí kó má gbọ́rọ̀ kí ni irú ìwà tó yẹ kí tenant máa wò ṣó yẹ kó balé onílé jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 091-68-93-1000 ẹjẹ́ àjọ fi òye gbé o ọgbọ́n kì í ṣe tẹnìkan 091-68-93-1000 tàbí kẹ́ ẹ lo 091-533-4893 ẹ sì tún lè lo 091-13-33-3893 091-13-33-3893 èyíkè ìtẹ́ bá pè ń bẹ̀ rẹ́gí ló ṣe.
1: bóyá mi ò ní sọpẹ́ filé aláyọ̀dán mi wo ọpẹ́ mi àpọ̀jà burata.
2: ẹ má gbàgbé pé bẹ́ẹ̀ bá ti ń pè wọlé ẹsùn kúrò nídìí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì yín ẹ̀hẹ̀yẹn ẹ̀rọ rédíò yín tẹ̀ fi ń gbọ́ wa ẹsùn kúrò níbẹ̀ nítorí pé etí kò gbọ́ méjì yóò máa kọlura wọn ni.
1: ọpẹ́ mi àpọ̀jà burata èmi àkọlé o.
2: lára àwọn mẹ́sẹ̀jì tó wọlé sọ́dọ̀ mi lọ́sẹ̀ tó kọjá rèé wọ́n ní ilé kíkọ́ àti títà níṣẹ́ tèmi ò mr adeleke ayinde wọ́n ní láti jọǹkú nílùú ìbàdàn ẹ ṣeun ojú òní tìyín.
1: mi lórí àmì àmì ni ẹ ṣe ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì.
2: cement dealer oníṣẹ́ ti tèmi o mrs alakọ alebioṣu wọn ní láti ẹlẹ́nu ṣóńṣó nìbàdàn làwọn ti ń bá wa sọ̀rọ̀ pé cement ni àwọn ń tà tí ẹ bá fẹ́ ra cement.
1: wẹ́rẹ́ dé wẹ́rẹ́ igba mélòó nílé fi dúró.
2: electrical installation lẹ́lòmíì ń ṣe ó sì ti ń tijú báyìí kò ní sọ̀rọ̀ surveyor lẹ́lòmíì àníwọ̀ náà pè wọlé kó o sọṣẹ́ tó mọ̀ ń ṣe ẹlòmíì ọwọ́ ló fi máa ń bá wọn yọ blọ́ọ̀kù káàkiri tó jẹ́ pé orí ọ̀fẹ́ àti máa ríṣẹ́ gbà wà ńlẹ̀ fún.
1: bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi kọ́ o.
2: àwọn èèyàn tán jọ níṣẹ́ ọwọ́ lóníranran ni wọ́n ti ń pè tí wọ́n dẹ̀ ń fi orúkọ wọn sílẹ̀ lọ́dọ̀ wa báyìí nítorí pé ètò kan ń bọ̀ tí yóò wúlò fún wọn wọ́n ti ń forúkọ sílẹ̀ lọ́dọ̀ wa ní kọ́lékọ́lé nínú ètò tí ó ń bọ̀ lọ́nà ní agbára ọlọ́run ọba ọ̀fẹ́ ní báyìí ẹ̀yin náà lórí ọ̀fẹ́ nọ́mbà tèmi lẹ́pẹ̀ tá a bá ṣe tán. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní kan ló sodo síbẹ̀ tẹ́yìn náà bá darapọ̀ mọ́ wa.
1: bóyá mi ò ní sọpẹ́.
2: tẹ́ ẹ bá fẹ́ rẹ́ǹtì ládà iṣẹ́ ti tèmi nìyẹn o mr ayinde bakare wọ́n ní láti ojú ẹlẹ́gba wọ́n gbọ́ wa ẹ ṣé o ọkàn yóò balẹ̀. ayinde bakare láti ojú ẹlẹ́gba. mo ṣàmì kójú ẹlẹ́gba òsín ìbàdàn.
1: ẹgbẹ́ mi ló ń ralẹ̀.
2: ẹ pè wọlé 091-68-93-1000 kẹ́yìn náà sọ tiyín ẹ pè wọlé báyìí 091-68-93-1000.
1: ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì.
2: bámi délé ọlọ́pàá dé wọ́n ní láti òjò ẹkùn nìbàdàn wọ́n ní wẹ́dà ò lè mi ṣe ń tèmi o.
1: building plan àbí cfo àti agreement tán bá wa ṣán gbó kágbẹ́ foundation kápò bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù wẹ́rẹ́ dé wẹ́rẹ́ igba mélòó nílé fi dúró.
2: tí ẹ bá fẹ́ ra àlòkù àbí second hand door and window ní pákó tàbí second hand burglary iṣẹ́ tèmi nìyẹn adékúnlé babalọla láti alẹ́ṣin lọ́yẹ́ nìbàdàn.
1: ìgbà mélòó ni lè fi dúró.
2: ètò kọ́lékọ́lé lè ń gbádùn lọ́wọ́ nìkànnì west radio 89.3 fm lolúyọ̀lé. ẹlẹ́ tó wà nílùú ìbàdàn aláàfin afẹ́nú làkẹ̀tẹ̀fẹ̀ sí.
1: kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́.
2: ẹ pè yàn méjì sí mẹ́ta kẹsọ́ pétò yẹn ti bẹ̀rẹ̀ tá a pè ní kọ́lékọ́lé real estate.
1: bóyá mi ò ní.
2: ẹ gbọ́ kí ni ẹ̀tọ́ tẹ́nàǹtì nínú ilé tó gbà kí lẹ́tọ́ tí tẹ́nàǹtì ní àwọn kan disturbances ní tiwọn ẹlòmíì sì rí yóò máa bá yín ṣọ̀rẹ́ gidi ẹ̀tọ́ wo ni tẹ́nàǹtì ní ṣé tẹ́nàǹtì ó lẹ́tọ́ láti lo ilé bó ṣe wù ú àbí ẹ̀yin náà ṣàlè fi òye gbé ẹ̀yin ẹ̀ pè wọlé báyìí kẹ́ ẹ sọ fún wa kini eto tenant lara ile ati so ti landlord ni joni pe landlord o ni ore ofe lati gbe ile kale ki o si ma gba owo ile o leto lati wa ye ile yen wo o leto lati se atunse ninu ile kile to tenant ni ara ile ti eyin na ba sese ndarapo mo wa 0916893 1000 o ni number yen 0916893 1000 tabi 0915333 4893
1: 0915333 4893
2: electrical materials le minta Mr. Donatius Chidi lati ifele ye won ba wa soro ni jejo na
1: binduro where dey where igba melo ni le binduro
2: Mr. Johnson Benjamin lati abe okuta nilu nipinle ogun won ni weather ni se temi nse lara ile kiko o Mr. Johnson Benjamin lati abe okuta
1: temi ko o eya
2: kini won na mo nse lara ile kiko ati le rira o wa nwo re niran
1: kole ayo fa won kan
2: o gbianju ko soro sita
1: eya Oluwa kimi
2: ko bo si gbangba kaye da imo
1: so fun mi
2: o to ba je bricklayer tabi tilers
1: oye mi o ni sope
2: iwo na darapo mo kole kole bayi o ti di ofe beyen
1: ope ni apojaburata
2: a kan foruko e sile ni
1: iwo
2: na o ba ma je ninu awon anfani yen
1: boye mi o ni sope
2: 0916893 1000 ni number to wole si bi baye ati 0915333 4893 0915333 4893 boju opo yen ba nse bakan bakan e gbianju ke tun lo 0911333 3893 0911333 3893
1: ami ami ni e se ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni e se ta ro wora le ka se session ati waadi ka
2: engineer olowe lati ogun gbade won ni block industry oni mi ni o engineer olowe e na pe mi ta ba se tan ka jo soro engineer olowe lati ogun gbade
1: where dey where igba melo ni le bi duro Taro worale ta gba document kan ni lo
2: Aimoye tenant lo je pe to ba wa ninu ile mi bayi wahala ni won ba soro egusen to le ba re yo di kukuku ni kile to ti tenant ni to ba ti gba ile lowo eyan boya ile ti ero po si ni o abile ile to je alada ta n pe ni flat kini eto ti tenant ni se tenant ye ko lo le bo se wu ni abi se tenant ye ko ma dira won lowo se tenant ye ko ma ba yan ja so ye ko ma pe wole gbogbo nkan won yi kini eto ti tenant ni lara le ti eyin ba ngbo wa
1: emi o ni sope bile alayodan mi wo ope mi apojaburata Koni alayo fun
2: mi Adigun babari mi sa lati Dugbe market won ni paint materials ni oja ti emi nta o
1: Odan mi wo
2: Bo kini won ta
1: mi
2: to wulo lati sise lara ile
1: Akole
2: o supply granite
1: Gbogbo egbe mi lo ra
2: Abi cement dealer leyin
1: ti won emi akole emi akole o Gbogbo egbe mi lo ra le tan kole tara ti won Ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni e se Ile ti mo ba ko
2: Mr. Richard won ni awon ni expert la won je ninu ki awon se POP ati wall screening won ni tawon se niyan Mr. Richard won fi adugbo won si e pe number mi ta ba se tan oju oni tin yo kan yo bale o
1: ka to block where dey where igba melo ni le bi duro Where dey where igba melo ni le bi duro Ta ro worale ta gba document kan ni no face ki le dun wo ko se ri where dey where igba melo ni le bi duro wẹrẹ de wẹrẹ igba melo ni le fin du
2: egbo ta lo mo ehn ta lo mo daada kile to tenant lara ile kile to tenant to ba gba le tan kilo ye ki tenant ma se ninu ile ti o ba gba eyin na pe wole sori eto yi ise wo gangan leyin gangan wa nse lara ile kiko eja ri gbo 0916893 1000 epe wole sansan 0916893 1000 tabi ke lo
1: 0915334893 0915334893
2: Martins Michael won ni lati gbagi atijo won so pe electronics la wa nta o awon bi television radio fan stabilizer ati be lo Mr. Martins Michael ni won so ile lati gbagi atijo
1: ko ni wo mo mi lori ami ni e se ile ti mo ba ko ko ni wo mo mi lori ami
2: ebi te le fi message yin ranse si mo ti so fun yin lekan 0705733 0952 0705733 0952 number ti mi niyan te fi pe mi leyin eto e si le fi message ranse si be 0705733 0952
1: Eyemeji Kijasa
2: Adetola Moshood lati eyin grama ni badan won ni bricklayer ise temi mo se o
1: Baba to nkole ayo fawon kan temi ko o
2: e to kole kole lo nba tegun sore lowo nikan ni alalu barika ikorin alara gbayida West Radio 89.3 FM Konga agbon magbe ogun te fe oju kan lo wa lodo ti wa ko si te fe ta ni fun yin ni bi baye e kan gbianju e ke wa darapo mo wa e wa sipolowo oja tori pe ipolowo oja o ni agbumowo be to se nlo yi iwo to ntale onrale gbogun te ba mo nse lara ile kiko ati ile rira e gbianju e yo si wa ni West Radio ele to kole kole yen eyin na fe polowo ile ati ile te ni tita e fe polowo nbe e si le fi sowo si wa kemi gan ba yin ka jade pe nkan bayi e bi bayi lo wa leyin ta ba ti jo so asoye po okan gbogbo wa ni o bale o
1: emi akole o gbogbo egbe mi lo nrale tan kole tara ti won
2: Adeola Badejo lati ologun eru ni Badan won ni oda sise ta npe ni paint onise temi yan laayo bi won se ko iwe yen si wa niyan
1: mo mi lori ami ni e se tarowo rale ka se session ati wadi
2: opolopo tenant ni o le pe wole bayi nitori pe nkan ti elomi nse ko le so jade sugbon eto won eto tenant to ba gbale oni pe ki tenant ko lo ile ti o ba gba pelu ala afia ko ma si jagidi jagan ko ma si wahala ko sanwo ile lasiko iyan le yin ati landlord le fi re o be ba sanwo ile lasiko be ba ti nre bo la teyin tojo te sanwo ba pe te rowo san tan ba gba fun yin lekini elekeji isu atayan nan ni o da fun ide yara awon eto tenant niyan ti o ba gba ile eyin na le mo ju wa lo e pe wole ke so kini tenanti kile to won lara ile ti won ba gba kile to ti won so ye kon ma pe kon foru wolu elomi ani ni cho ise ni won ti so fun yin ke to gba ile pe ni bi o bayi la wa nse nibo mi won ni e le ton generator an ton moju yen ko sa ye ara won nkan ti tenanti gbodo mo ni nkan bayi won fe ni bi bayi 0916893 1000 0916893 1000 number yen abi
1: 0915334893 0915334893 ile ti mo ba ko ko ni wo mo mi lori ami
2: hello ta lo wa lojo opo yi na
4: hello sir
2: oruko yin ati bi te tin pe wa
4: oruko mi ni Samson Akerele
2: Samson
4: Samson Akerele.
2: Láti bo.
4: Láti Alakuta.
2: Alakuta, ń bo l'Alakuta wa.
4: Ó wà ní sáìdì Àwọ̀tán.
2: Àwọ̀tán Apẹtẹ side. Okay. Kí ni tẹ fẹ bá wa sọ?
4: Ó fẹ́ já sí ètò ni.
2: Ó yá mò ń gbọ́ yín.
4: Bíkìlà ni.
2: Bíkìlà ni. Bricklayer ni yín.
4: Bricklayer.
2: Okay, okay. Oda. Ẹ̀yin náà, ẹ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa. A jọ sọ̀rọ̀ lẹ́yìn ètò iṣẹ́ gbọ́. Ṣùgbọ́n iṣẹ́ bricklayer yìí, iṣẹ́ bricklayer tẹ́ ń ṣe, ó tọ́dún mélòó tẹ́ ti ń ṣe?
4: Ó ti tọ́dún mẹ́fà.
2: Ó tó ọdún mẹ́fà tẹ́ ti ń ṣiṣẹ́ bricklayer?
4: Bẹ́ẹ̀ni sà.
2: Ok, ọ̀dà, kò burú. Mo ti yọ tí mo fẹ́ yọ. Ojú òní ti yìn. Ẹ ṣeun. Ẹ pè mí tá a bá ṣe tán. Yes, sir.
1: Lọ fún mi o. Bóyé mi ò ní.
2: Ẹni tó ń ṣe péǹtì ló pè látàléṣin lọ́yẹ́ lẹ́ẹ̀kan. Ẹnìkan tún rèé, ó níṣẹ́ bricklayer ni àwọn ń ṣe láti Àwọ̀tán. Ìwọ́ wa ń wọra ẹni ràn, ó jẹ́ sọ ntíwọ̀ náà ń ṣe jáde. Káyé mọ̀, orí ọ̀fẹ́ tó ṣí sílẹ̀ lórí ètò kọ́lékọ́lé yẹn, ìwọ náà ó lè darapọ̀ mọ́ wa, ẹ lè jẹ nínú àwọn àǹfààní yẹn. 091-68-93-1000 tàbí
1: 091-53-3348-93.
2: Hello. Hey, oja, oja tintini. E ba lori ofe ati tun wa pe. E pe wole, keyin na le je ninu awon anfani. E ti kan ni West Radio ti won sagbe kale fun wa lori eto ta pe ni kole kole.
1: Taro worale.
2: Ko seni to ba kole kole do po ti o padanu lagbara Olorun ba.
1: Pa
2: pa julo to ba ti je ise to je mo ara ile kiko ati ile rira ile yin se.
1: Iba
2: ba won kan mi to wulo ninu ile. Eyan le je furniture maker ati le ni showroom e le ma ta.
1: Yo pa won kan le mi ko.
2: E le ma se oda jade e si le je pe o le je pe eyin ise painter ni ise tiyin.
1: Kole ayo pa won kan le mi ko.
2: E ba je bricklayer bi carpenter.
1: Be
2: je surveyor. Ó jẹ́ ayàwòrán ilé ni ẹ̀yin. Gbogbo yín ni ètò tá a pè ní kọ́lékọ́lé yìí tó wà fún tẹ̀lé jẹ. Orúkọ yín ọ̀fẹ́ lẹ fi sílẹ̀ pẹ̀lú wa.
1: Ọpẹ́ mi àpọ̀jà burata. Wọ́n ní aláyọ̀ fún mi o. Bóyé mi ò ní sọpẹ́.
2: Hello, ta ló wà lójú òpó yẹn? Hello. Hello, ẹ ti wọlé
5: o.
2: Ẹ kúrò lẹ́sà, orúkọ yín àti tẹ́tí pè.
5: Emmanuel ni o láti Ẹlẹ́bú o.
2: Emmanuel from Ẹlẹ́bú.
5: Ẹ ṣe Tyler lè mi ṣe o.
2: Tyler ni yín. All right. Ojú òní ti yìn. A sọ̀rọ̀ pọ̀. Ṣé ẹ gbọ́?
5: Yes, sir.
2: Hello, sir. Iṣẹ́ Tyler yìí, ó tọdún mélòó tẹ́yìn náà ti ń ṣe?
5: Abábù kéré díẹ̀, ó ti ń lọ bí 15 years báyìí o.
2: 15 years. Ok, kò burú. Emmanuel kí ni orúkọ yín délẹ̀?
5: Emmanuel Abiodun.
2: Abiodun Emmanuel, ọ̀dà kò burú. Ẹ pè mí tá a bá ṣe tán, màá fi nọ́mbà mi síta. Ṣé ẹ ti gbọ́? Ẹ sà. Má tijú iṣẹ́ rẹ, ikán kì í tijú àmọ́lé, èrà kì í tijú à ń yẹ̀nà, alápáǹdẹ̀dẹ̀ kì í tijú àfò kiri ní gbangba. Má tijú iṣẹ́ rẹ. Wọ́n gbé ń tó mọ̀ ń jẹ dé lórí ètò kọ́lékọ́lé.
1: Ó
2: sì ń wọra ẹni ràn, ó wà ní kọ̀rọ̀ òfẹ́ bọ́ sí gbangba.
1: Kọ́lé ayọ̀ fáwọn kan, lèmi kọ́.
2: 091-68-93-1000 nọmba yẹn nìyẹn tẹ lè fi pè sórí ètò 091-68-93-1000 iṣẹ́ wo lẹ́yìn ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà ta ló wà ń bẹ̀ ẹjẹ́ ń wò. Hello.
6: Hello.
2: Ẹ kúrò ní rédíò yín yẹn tàbí kẹ́ ẹ yí sílẹ̀.
6: Hello.
2: Orúkọ yín àti ibi tẹ ti ń pè.
6: Bíọ́dún Babalọ́lá.
2: Bíọ́dún Babalọ́lá.
6: Electrician ni.
2: Ok, ọkùnrin ni yín àbóbìnrin?
6: Ọkùnrin.
2: Ok, ohun yín ẹjọ́ tó obìnrin ni. Àdúgbò wo lẹ ti ń sọ̀rọ̀ yìí?
6: Ṣoka.
2: Ṣoka nílùú Ìbàdàn. All right, kò wúrò. Electrician ni yín. Ẹ bá ń dárúkọ wáyà bíi mélòó kan tó wà, bóyá bíi mẹ́rin péré?
6: Kó máa.
2: Ok.
6: Denki. Dragon.
2: Oda, mo ti yo nti mo fe yo. E seun sir.
1: Nko le tara ti won.
2: E gbianju ke pe mi leyin eto pelu number temi ti ma fi sita ngba ti ma ba fi pari eto.
1: E se.
2: Ma gbore ninu.
1: Ile ti mo.
2: Kole kole leto eto ni kole kole. E ta pe ni real estate.
1: Ile e.
2: Awon to sodo mo real estate.
1: Bale.
2: O po daada.
1: Wadi.
2: E je ngba ipe eleyi na. E je ngba ipe eleyi. Hello. E ka san o.
7: Hello.
2: Hello ma, e ka san oruko yin ati bi te tin pe wa. Hello ma, hey, o ti ja, iyan ti cut dana. Eh ba lori ofe ati pe wa pada, e pe wole 091-6893-1000. 091-6893-1000. Tabi 091-5333-4893. 091-5333-4893. E tun le lo 091. Hello, ta lo wa nbe? Hello. Hello.
5: Emmanuel
2: lo pada. Okay. Mo gbo yin.
5: O se ta nse o. Ni ati le ni le se wa o.
2: Ki le pin sir? Ki se tight nikan.
5: Tight nikan la nse.
2: Okay. Ko si wahala. Ta ba ti se tan e pe number temi ti ma fi sita.
5: Okay.
2: E se sir.
1: Kon ni alayo fun mi o. Boye mi o ni sope.
2: Hello, ta lo wa loju oko?
5: E
2: ka san sa oruko yin ati bi te tin pe. E ku ondi radio yin yen.
5: E ko temi na yo ti gali mi.
2: Ayodeji. Alimi lati bo.
5: Lati Alolikota Junction. Alolilewe.
2: Ah okay, kini ise te yin se?
5: Rogi le mi ta o.
2: Rogi. Rogi tita.
5: Ben ta.
2: Okay, okay.
5: Glass carpet.
2: Glass carpet. Grass carpet. Okay, okay, okay. All right. Mo ti gbo. E seun sir. Yes sir. E seun.
1: Di survey, building plan, abi si ofo, at agreement, kan ba wa sango, ka gbe foundation, ka po biriki, ati si.
2: Ise ni nise ni. Ise ti eni ko so, ise ti e to nse lara ile kiko, ile rira abi ton lu. La ninu ile, an ba kole tan abi kan to ko ile pari. Building materials ni won ta ni. POPS expert, tilers, abi carpenter, as le je welder, ko je aluminum expert leyin, gbugbe, kole loko gbugbe papo. E pe wole 091-6893-1000. Kenyin na ke da se so run te nse lara ile kiko. Ke je ninu anfani ti kole to gbe da niyan. E seun ojo ni tiyin.
1: Luwa ti mi nko. Kole ayo fun mi o. Boye mi o ni sope.
2: Uwe mi mo alabi, wani lati ikiri. Wani so ipe, mo mo ni pa ishe carpentry work. Wani ishe carpenter. La wani ishe, niti mo beso nonu. Alabi uwe mi mo, uwe mi mo alabi. Eshe ungu, ojo ni tinyi lati ikiri.
1: Sope.
2: Ebo, mba ta wara ikiri, batu wani jeni na mfani. Kilo she yinite wanlu badan.
1: Sope mi apo jamurata.
2: Ekan kwe wole 091-6893-1000. Dikwe inan fe dasi tu. Ise yen mati ju. Ise tu nse yen. Nto lo wonu. Elomi ti fi kole. Elomi ti fi rale. Ise ti won se yen. Mba ti elewe. Ton ta ewe. To elewe ngon mani le igwe. Ise ti wano nse ko si ti ju mbe. 091-6893-1000. Tabi 091-5333-4893. 091-5333-4893. Oni number telefiso. Kile ni non shi, lara ile kiko ati ile rira.
1: Building plan, abisi yofo, at agreement.
2: 3 bedroom, 2 flats. Ni akpete arula. Owa, funti tau. Ilo ni asking price, 20 million naira. Eje mba ikwe yi. Hello.
8: Hello. Hello,
2: Ekato. Era sa, uruko nya atipite timpe.
8: Oruko mi ni Fisayo Olatero Lagoju.
2: Fisayo. Fisayo ki le pe Olatayo. Eh, o ti ja. Ah, Olatayo. Te ba lori ofe ati pe wa pada, e pe pada. Hello.
8: Hello.
2: Hello sir, oruko yin ati bi te tin pe.
8: Eh, ni se gbon, o se gbon lari waju.
2: Se gbon lari waju.
8: Se ni bi ola.
2: Ku ola. Okay, kile nse.
8: Ni mo da yi mo da apply.
9: Igi.
2: Okay, igi.
9: Igi le.
2: Okay, plant.
9: Igi le za ni da.
2: Okay, eni so mele nbe ni se eni so mele lodo yin ni. Abe kon ta nbe yen ni. All right.
9: Mo kon gba nbe ni sir.
2: All right, o ti ye mi. Mo ti gbo sir. E seun sir.
1: Ọpẹ mi àpọjà múrata èmi àkọlé èmi àkọlé o gbogbo ẹgbẹ mi ló ń ralẹ tó ń sọlé fún mi o bóyé mi o.
2: Ojú òní tì wá ní agbára Ọlọ́run ọba.
1: Fìlẹ́ aláyọ̀dán mi wo ọpẹ mi àpọjà múrata kọ́lé aláyọ̀ fún mi o. Bóyé mi ò ní sọpẹ́.
2: Hello, ẹ káàsán o.
10: Ẹ káàsán
2: o. Ẹ rà sá, orúkọ yín àti tẹ̀ tí ń pè wá.
10: Mo ti ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan network.
2: Ṣé Mr. Fisayo Ọlátóyè?
10: Ọlátẹ́rù Ọlágbègi Ọlátẹ́rù kì í ṣe Ọlátóyè Ọlátẹ́rù.
2: Ọlátẹ́rù Ọlágbègi.
10: Ọlágbègi bẹ́ẹ̀.
2: Ẹ̀hẹ́n. Látàdúgbò wo?
10: Láti Jericho.
2: Jericho. Ok, mo ń gbọ́ yín. Kí lẹ fẹ́ bá wa sọ?
10: Furniture ni ṣẹ́ tèmi yàn láàyè.
2: Furniture maker ni yín.
10: Maker.
2: All right. Ààrẹ yín tètò yìí wà fún náà nìyẹn. Àjọ sọ̀rọ̀ tá a bá ṣe tán bọ̀, màá fi nọ́mbà mi síta tẹ́ ẹ pè sí. Ẹ má kó ní rédíò yín. Ẹ ṣeun sir. Thank you, sir.
1: Plan àbí sí ọ̀pọ̀ àtàgbèmẹ́ẹ̀t kan bá wa ṣánbó lágbẹ́ foundation lápò bíríkì àti sìmẹ́ǹtì látò búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
2: Mo sọ fún yín pé 2 number 3 bedroom flat tí ó wà ní apẹtẹ ipe 20 million naira ni asking price ẹ̀yìn ẹgbìyànjú kí ẹ pè wọlé tàbí kí ẹ pè mí lẹ́yìn ètò kájọ sọ̀rọ̀ nípa ẹ̀. 3 plot of land kan wà ní opposite Crane ní ọ̀nà Ìjẹ̀bú òun náà wà fún títà. Plot kan wọ́n fẹ́ tà ní 3 million naira. Plot mẹ́ta ló wà nbẹ̀ wípé ó kọjá bẹ́ẹ̀ èyí náà gbìyànjú kẹ́ ẹ pè wọlé kí ẹ sọ nípa ẹ̀ tí n bá ti fi nọ́mbà mẹ́ta ẹ pè mí kájọ sọ lẹ́yìn ètò.
1: Bóyé mi ò ní sọ.
2: Bákan náà ni 2 number 3 bedroom duplex plus 2 number 2 bedroom duplex bedroom flat ó wà ní Ẹlẹ́ṣin mẹ́ta area asking price here 220 million naira ni wọ́n fẹ́ tà á o.
1: Mi ò ní sọpẹ́. Fílẹ̀ aláyọ̀dán.
2: Upstairs kan wà tó wúlò fún school àbí hospital àbí FFC church àbí hall àbí eatery àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wà ní Alexander lójú ọ̀nà tó lọ sí Kúọlá yẹn. Wọ́n fẹ́ tà òun náà. Asking price 70 million naira ni. Orí títì ló wà tí ẹ bá ní ìfẹ́ sí.
1: Ilé tí mo bá kọ́.
2: Kí ni tẹ́yìn náà mọ̀ ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà? Ẹ bá lọ sí Akilapa Estate, ilé kan wà nbẹ̀, 4 bedroom flat. Ó tún ní a room self contained àti another 2 bedroom flat tí ó wà lójú kan náà. Wọ́n fẹ́ ta òun náà. Asking price 75 million naira ni gbogbo tí mo dárúkọ pọ̀ yẹn ní Akilapa Estate ní Ìbàdàn bíbá yìí.
1: Ti sìmẹ́ǹtì látò búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
2: Three bedroom flat kan pẹ̀lú 2 bedroom flat náà tún wà ní Ilẹ̀rọ̀ Estate ní off Akala Road ní Ìbàdàn. Wọ́n fẹ́ ta òun náà. Asking price 65 million naira ni. O náà wọ́n ti parí ẹ̀ kẹ́kan kó sínú ẹ̀ ní o.
1: Èmi kọ́ òye à olúwa tèmi.
2: Kí lẹ́yìn mọ̀ ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà ẹja rí gbọ́?
1: Tèmi kọ́ o.
2: 09168931000 09168931000 tàbí 09153334893 09153334893. Ẹ sì tún lè lo 09113333893
1: 09113333893.
2: Fílẹ̀ aláyọ̀dán mi. Tylers lèmi mọ̀ ń ṣe bí idán lára ilé kíkọ́ Tàlàbí Ambali láti Àwà Ìjẹ̀bú. Ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀.
1: Ìrọ̀lẹ́ tán ń kọ́lé tara tiwọn. Èmi àkọlé.
2: Bàbá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ pẹ́ǹtì ẹ pè mí Mrs. Comfort láti Ìbáṣọ̀run nílùú Ìbàdàn.
1: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì Amini e se.
2: Mr. Ajumobi, won ni building materials dealer ni awon o lati Amuloko. Awon gan o won ti gwa sori eto iri. Boya bi je dogun, won ni building materials la won ta. E seun o, oju oni tiyin te gbagbe wa.
1: At agreement, kon ba wa sango, gbagbe foundation, papo biriki.
2: Ti e ba nfe aluminium to dara lara ile yin, e kan si mi ni ago olunde ni lu Ibadan. Shina Omola ni won ko message ranse
1: kile dun wo o se ri were de were igba melo ni le bi duro
2: ani kini won na nse lara ile kiko ile rira pe wole bayi ba se ntito yi ko so tenu e
1: baba to nko le ayo fawon
2: yo ko le ayo femi ati eyin ni agbara olohun ba ko si ni wo mo wa lori
1: temi nko baba to nko le ayo fawon kan temi nko o eya Oluwa temi nko
2: odo ona la wa wa ti a tin ta paint materials ti a tun se paint jade Mrs. Popoola awon ni won so be e seun o
1: ope mi apojaburata kole alayo fun mi o
2: cement dealer alaja abeni won ni ise cement tita oniṣẹ ta won won la won wa ni podo nilu Ibadan
1: emi
2: eri pe to kole kole koja be
1: akole emi akole o gbogbo egbe mi lo nrale kan kole ta
2: ti e ba nilo bamboo ti won fi nse decking e kan si mi Mushoba Laje Adedoyin lati olojuro nijejo na da pe won ba wa da situ e se
1: o mo mi lori ami ami ni e se Ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni e se ta be wo rale ka se session ati wadi ta se document
2: 091689310000 number te fi pe wole niyan teyin no so tenu yin 091689310000
1: amelo ni le bin duro
2: abi ke lo 091533348930 te ba tun gbianju yen ti o se e tun le ile 091133338930
1: igba melo ni le bi
2: kan sa wole nbe ni
1: were de were igba melo
2: e ma gbianju e ero le po loju opo yen ko ma da pada
1: ba tun ko le ayo pa won kan temi ko o eya oluwa temi ko baba tun ko le
2: block industry ni se temi o Mrs. Abeni Adekunle won ni lati badeku lawon tin soro
1: boye mi oni sope bile alayodan
2: electrical installation ni ise temi mo se lara ile kiko o Femi engineer lati koloko nilu Ibadan
1: o fun mi o
2: e di pa awon eyan po ti won ni ise owo kan tabi omi tan se ni gboro aye to wulo fun ile kiko ati ile rira
1: mi wo
2: ile yin so bi on wo
1: emi
2: ile yin carpenter n wo
1: emi akole
2: iwo to je POPS pad abi Tyler kilo n wo
1: emi lo rale
2: sese re o se fi han sita ni
1: emi akole
2: won wa lori radio kan nigba kan won wa pe nikan pe ko ba won sise leyin igba ti won sanwo fun won pe wa mo o sise ajamba ku fun won sese wa n pe wa iwo ma se be o awa awe ni ti o ba wa loju je
1: e se ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni e se ta be wo rale ka se session ati wadi ka se document bi survey building plan abi si ofo at agreement
2: iwo to ba niwe ile tabi to niwe ile ti o kan te kole o kan kole won kan fun eniwe awuruju kan o kan kole e pe mi leyin eto ka jo soro e ba ti ni awon ta beere lowo yin iwe yin o di dona ke se ko jade nitori pe te ba niwe ile tabi ti ile ta nso yi ke gba won awe ase kan ogbon odun ni omugo emi ni o pada ja si o nigba ti joba bade tan ba ni won fe la titi e le ma ri e to kokan gba o ile yin le di wiwo o ehn ko ma ba ri be ke ma ba padanu gbogbo te ti fi irun dudu sise le lori o la fi so fun yin pe e pe mi ta ba seto tan ki a jo soro e le mo pe o ye ke gba we bayi o ye ke gba we bayi ehn n ta fi pe logbon odun ni omugo emi ekini ni pe bo ijoba ba de te ni wi ko si nti o le sele e si le ma re to gba elekeji ni pe to ba je pe niru asiko ti o ye te ti ra ile yen lo ye ke ti se we ile tabi we ile ta ba won we mi ti won ba nse ni kin kan so pe kan ma se ni 10,000 naira ngba nu ko wa dirasi ko yi ko ti wa wo 100,000 naira e wa so pe ah o ti won ju e te ba ti je anfani yen nigba na lohun e wa wu ogbon odun ni nigba yen o ti di omi go ni rati ko yi
1: be mi lohun rale kan ko le tara ti won ile ti mo ba ko
2: ilo nta wota se ninu tin na ni bi te wa yen
1: mi ni e se
2: nitori won ba ise ju perete to ku yen
1: ti mo ba ko
2: to nru yin loju loro loju oro ile kiko ile ira atawon ohun elo inu nle
1: ta be wo rale ka se session ati
2: ise wo le nse lara ile kiko ati ile rira ile wo le ni te fe ta ehn abi ile wo le ni te fe ta bi awon ile ta daruko le kan yen
1: to bulaku
2: gbogbo nta nse nbi patapata ni won mo si
1: Where are were igba mi lu ni le bi duro ta ro worale ta gba dokun
2: ka to ku o lere eto iwo pe wole ko salaye ara e 091689311000 number yen niyan 091689 ta lo wa loju opo ye je nwo hello hello hello e ka sun
9: el
2: e soro Eh otija.
1: Eh Oluwa.
2: Atodo yin lohun ni ki se bi o.
1: Kole ayo fun mi o.
2: E ba lori ofe ati pe wa pada e pe wole keyin na so tinu yin jade.
1: Bile alayodan mi wo.
2: Eh eje ngbe. Hello. Hello. O na tun ti ja.
1: Boye mi o ni.
2: O ba je network ni ko lo nba wi.
1: Bile alayodan mi wo.
2: Ẹja gbé ìpè eléyìí. Hello.

0: ẹ ká san orúkọ yín àti ibi tẹ ti ń pè wá. Mi gbọ́ yín.
1: Ismail Alálékan láti Apẹtẹ.
0: Ismail Alálékan láti Apẹtẹ. Ó yá, mò ń gbọ́ yín, kí lẹ fẹ́?
1: Bricklayer
0: ni iṣẹ́ yín. Ọ̀dà nọ́mbà mi máa fi síta, ẹ pè mí lẹ́yìn ètò iṣẹ́ gbọ́. Hello sir. Mi gbọ́ yín mọ́ o. Hello.
1: Mo ní mo ti tẹ̀yìn lẹ́sìn àti nígbà tí ó sọ̀rọ̀ gan-an lẹ́yìn ètò
0: gan-an. Ẹ tún wá tún mi pè á wà sọ̀rọ̀ mi, ṣé ẹ ti gbọ́? Àdúrà yóò gbà. Ẹ ṣeun sà.
2: Ilé ti ń dúró, wẹ́rẹ́ dé wẹ́rẹ́, ìgbà mélòó.
0: Àsìkò yẹn ti ń lọ. Ẹ já gba ilé yìí náà. Hello. Hello, o ti já.
2: Ìgbà mélòó, ilé ti ń dúró.
0: Bẹ́ẹ̀ bá pe 0916893100 tí ò bá dún ẹ pe 0915333489 tíyẹn náà ò bá dá yín lóhùn ẹ wá pe léyìí 0911333 3893 ìkan dáhùn nínú mẹ́tẹ̀ẹ̀ta.
2: Kọ́lé ayọ̀ fún mi o.
0: Ètò kọ́lé kọjá bẹ́ẹ̀.
2: Bóyá mi ò ní sọpẹ́.
0: Ẹ ló ta ló wà lójú òpó yìí. Òun náà tún ti já.
2: Ọpẹ mi.
0: Ìdí tètò ìfi kọjá abẹ́ ni pé gbogbo ohun tẹ́ ń fẹ́ lórí ọ̀rọ̀ ilé kíkọ́ ilẹ̀ rírà ojú kan ló wà lọ́dọ̀ tiwa. Hello, ta ló wà mí?
2: Bóyá mi
0: o. Hello, o ti já.
2: Ilé aláyọ̀dán mi wo.
0: A jẹ́ pé nẹ́tíwọ́ọ̀kì ló ń ṣiṣẹ́ ọwọ́ tiẹ̀.
2: Ìmúrata èmi àkọlé.
0: Ọmọ bàǹtọ́tà sílẹ̀ ọmọ wọn lé ọlọ́mọ yọyọ yín rèé.
2: Ìgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé tara tiwọn. Èmi àkọlé.
0: Ẹlẹ́kàsán. Òun náà tún já ni o.
2: Kọ́lé tara tiwọn. Ilé tí mo bá kọ́.
0: Nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ń ṣe bẹ́ẹ̀ o. Ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì yẹn ni.
2: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì ni ẹ ṣe. Tárówó ra lẹ̀.
0: Ọ̀dọ̀ ẹjẹ́ ń ṣe báyìí fún àǹfààní ẹ̀yìn tí ẹ bá fẹ́ pè mí lẹ́yìn ètò ẹlẹ́jẹ̀ ń wọlé iná bóyá yóò lọ. Hello, ẹ káàsán o. Òun náà tún ti dá tọ̀. Ó ga o.
2: Wẹ́rẹ́ dé wẹ́rẹ́ ìgbà mélòó.
0: Àwọn èèyàn fẹ́ pè wọlé ṣùgbọ́n nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀.
2: Wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
0: Ẹ fẹ́ sọrú ilé àbí ilẹ̀ tẹ́yìn ní láti tà tàbí ilé tó wù yín láti rà.
2: Kó ṣe rí wẹ́rẹ́ dé wẹ́rẹ́.
0: Ẹ mọ iṣẹ́ kan tàbí omi ìṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Ẹja wo ìpè yìí, ẹja wo ilé. Hello, òun náà tún ti já o.
2: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan.
0: Ó wù yín láti darapọ̀ mọ́ wa láti wá polówó ń bí àbí láti wá iṣẹ́ kan báyìí lẹ́yìn ṣe lára ilé kíkọ́ ilẹ̀ rírà. Ẹja wo ilé iná, ẹja wo. Hello, ẹ káàsán.
2: Kọ́lé ayọ̀ fún mi o.
0: Nọ́mbà tèmi tẹ́ ẹ lè pè mí sí gangan rèé. Ẹ kọ́ sílẹ̀, ẹ mú báyìí rògbé ẹ̀kọ́. Nọ́mbà tèmi tẹ́ ẹ lè pè mí sí. Ó nìyí pé ẹ̀yin náà o, ẹ mọṣẹ́ kan ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Ẹnilé àbílẹ̀ tẹ́ ẹ fẹ́ tà. Àbí ó wù yín, ẹ fẹ́ wá sórí ètò yìí, àbí ẹ fẹ́ dá sí. Ẹ fẹ́ jẹ nínú àǹfààní tí kọ́lé gbé wá yẹn. Ẹ̀yin tẹ́ ẹ jó níṣẹ́ ọwọ́ ní ara ilé kíkọ́. Ẹ pe nọ́mbà yìí tí n bá ti ṣètò tán ni o. 070-57-33-0952. Ẹ lè fi mẹ́sẹ̀gì ránṣẹ́, ẹ sì lè pè sánsan. 070-57-33-0952. Nọ́mbà tí ẹ lè máa pè mí sí nìyẹn. Eléyìí tí a jọ sọ̀rọ̀. 070-57-33-0952. Ojú òní ti èmi àti ẹ̀yin. Ọkàn gbogbo wa ní ò balẹ̀ ní agbára Ọlọ́run ọba.
2: Survey building plan àbí sí ọ̀pọ̀ at agreement kan bá wa ṣán gbó lágbẹ́ foundation tapo bíríkì àti cement.
0: Hello. Lẹ́yìn o ti já.
2: Ilé fi dúró.
0: Lọ mi ìgbà ìpè kankan mọ́ báyìí.
2: Ilé fi dúró.
0: Àsìkò yẹn ti pè wá níjà.
2: Arówó ralé, kágbá document, kan ní no face, kí lè dùn.
0: Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ní nkankan tàbí omi ìṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà tẹ́ ẹ fẹ́ dá sí abẹ́fẹ́ sọ abẹ́fẹ́ jẹ nínú àǹfààní tí kọ́lé tí wọ́n gbé wá fún yín ìyẹn real estate ètò tá à ń ṣe lọ́wọ́ yìí. Kẹ́ jẹ́ artisans àwọn tó níṣẹ́ ọwọ́ kan tàbí omi abẹ́ ń ta ohun èlò ilé bí rọ́ọ̀gì fáànù electronics àbí ẹ̀yin gangan ń ṣe níṣẹ́ ń ṣe ọ̀dà ó jẹ́ carpenter ní bricklayer ní gbogbo yín pátá ẹ pè wọlé sí orí nọ́mbà yìí 070 57

E kaabo lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ àgbẹ̀lẹ́ngbọ́ on West Radio 89.3 FM, your preferred wholesome radio. Radio mọ̀lẹ́bí káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú Ìbàdàn. Olúyọ̀lé la wà, ibẹ̀ nílé funfun aláwọ̀ la kalẹ̀ sí. Ibẹ̀ gangan ni Ọlọ́run fi kànga ọgbọ́n ìmọ̀ àtòyè Ọlọ́run fi kalẹ̀ sí. Ó yá ẹ jẹ́ ká lọ sàn. Ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tẹ́ bá rí àgbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, kí ni a máa fi ń dá àwọn àgbẹ̀ mọ̀? Bí aṣọ wọn, bí àìsọ̀rọ̀ sí wọn, ọ̀bí àwókè tẹ́ bá délé àgbẹ̀ bí ẹ máa rún jẹjẹ, tẹ́ bá dé ọ̀gbà àgbẹ̀ kí lẹ máa rí ń bẹ̀, bí ẹ máa rí iṣu, ẹ máa rán gẹ̀dẹ̀, àbí ẹ máa ráta, àbí ẹ máa rádìyẹ, àbí iṣẹ́ máa rí nǹkan tó tọ́ka sí iṣẹ́ àgbẹ̀. Ṣùgbọ́n tẹ́yìn bá fẹ́ràn mo lọ síléèwé pé mọ̀mí wá lọ síléèwé o, tẹ́ a máa rán wọn lọ, ẹni sọ pé mọ̀mí wá lọ ka ẹ̀kọ́ nípa tó rọ̀ mọ́ iṣẹ́ àgbẹ̀. Ẹ máa ní ọmọ mi wá, wọ́n nìkan wà tó ń pè ní mẹ́sìnì, ẹ̀yà lọ́ka. I want my son to be a doctor. I want my son to be an engineer. I want my daughter to be a medical doctor, to be a nurse. I want her to be an accountant. I want her to be this. Ewo nu yin le ma ni pe omo wa mo fe ko lo ko eko nipa ise agbe ki lo fa nitori opolopo wa o lero wi pe oro nbe ninu ise agbe o de fa ni pe gbogbo opolopo agbe ta mo ta le toka si are ta le toka si pe looto o Ẹni yí ó jẹ ọ̀rọ̀ tàbí láti iṣẹ́ àgbẹ̀ ló ti mú ọ̀rọ̀, ló ti iṣẹ́ àgbẹ̀ ló gbé dé àfonífojì ọ̀rọ̀. Torí ẹ̀ a wá rò pé we always have a thought pé no, because ọ̀pọ̀lọpọ̀ ọgbà a rí nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ àgbẹ̀. Ṣùgbọ́n ó yàtọ̀. Torí ẹ̀ tò ní ìnísí mo fẹ́ kí gbogbo àwa ta ń ṣe iṣẹ́ tó tan mọ́ àgbẹ̀ ká jókòó bẹ̀lẹ̀jẹ̀, ká jọ kẹ́kọ̀ọ́ lónìí, ká jọ jomi ti ọ̀rọ̀, ká jọ rò ó, nítorí pé àsìkò ti tó. We need to change the perspective. We create a new dynamics into agriculture operations in Nigeria. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá bí ọ́ lérè pé ókè ó yá o, mo ṣiṣẹ́ takuntakun. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè gbé iṣẹ́ takuntakun kẹ́gbe dé ọjà pé mo fẹ́ tajà o, a ní kílẹ̀ ń tà, wọ́n ní iṣẹ́ takuntakun ni mò ń tà. Tàbí tẹ bá tọ́jà ni pé 20 hectares ni mo ní, ṣé lè dé ọjà kẹ́ ní ẹ wá ra o, 20 hectares ni mo ní. Gbogbo nǹkan bẹ́ẹ̀ the same time mo pè ní convertible asset, wọn wà convertible. Because they are not liquid assets. Ele sanwo dowo. Wo se pe tori pe mo lakaka, effort is not enough. Mo lakaka, mo clear ile, mo gbin agbado, pe mo gbin agbado ko lo ma so, lo ma mu owo wa. Tori mo gbin agbado, agbado dagba, agbado so agbado, mo de process e mo gbe doja, won de ra agbado. Ni owó tó ṣe ni mo dẹ̀dẹ̀ mo lè délé pé kí o tọ̀ iṣẹ́ àti result iṣẹ́ tí mo ṣe lélẹ̀. Báwo la ṣe máa ṣe làálàá fún bí ọdún kan fún àwọn tó ń gbin ẹ̀gẹ́, tàbí oṣù mẹ́fà sí oṣù mẹ́jọ fún àwọn tó ń gbin iṣu, tàbí fún oṣù mẹ́fà fún àwọn tó ń ṣe layers, tàbí fún ọ̀sẹ̀ mẹ́fà fún àwọn tó ń ṣe broilers, tàbí fún ọdún mẹ́ta fún àwọn tó bẹ́ ṣe kòkó àti ọ̀pẹ́pà. Báwo la ṣe máa lákàkà fún gbogbo ìgbà yẹn? Sọ pé a ní rí nǹkan tó tọ́ àti kò tó yẹ láti fi ṣe àfihàn pé lóòótọ́ lòdodo mo gbìyànjú fún oṣù mẹ́fà, ọ̀sẹ̀ mẹ́fà, oṣù mẹ́rin, ọdún kan, ọdún mẹ́ta. Ṣé rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ṣe pé a gbìyànjú tó kò ṣe pé bí adìẹ wa ò lágùn, àwọn ìyẹ́ kan wà tó ń bo làálàá wa tí ò jẹ́ kí àágùn wa kí ó yọ.
people that should be the wealthiest in this country, they should be farmers. Because number one, pe ko se to fe jili ojo kan irrespective ko se bo se lowo to bo ye kere to bo se dagba to bo okunrin ni abodunrin ni o bo omode ni abagba o ko se kankan to fe jili ojo kan to ni pe won ni fomi senu abi won ni funje senu fojo kan if awon to ngbawe ton ba gbawe ojo meta won fa fe jawe ko se bo ye fe se o ma fe jeun ṣùgbọ́n ṣe wọ̀n pé ó ṣe é ṣe kí ọ̀ máa di hospital lọ́dún kan ó ṣe é ṣe kí ọ̀ máa rí dókítà lọ́dún mẹ́ta ṣùgbọ́n ó ṣe é ṣe kí ọ̀ máa jẹun fún oṣù kan tàbí kó má mọ̀mí fún oṣù kan ó ṣe é ṣe kí ọ̀ sọ pé wọ́n ní wọ mọ́tò pé kí ọ̀ máa kọ́ máa fẹsẹ̀ máa rìn ni àrí pẹ̀lú tẹkinọ́lọ́jì nísìnyí mo lè fò dá amẹ́ríkà kí n padà láì kúrò nínú ilé mi àwọn kan ní rìmọ́tù ni àti rìmọ́tù àti rìmọ́tù. Ocean chef is, you can do so many things, but you cannot do without a farmer. That's why they said the first level of security is food security. So now, farmers, why are we not there? So why are we not? Only waro pe boya oya bashe magbi agbado bashe magbi enge iro. Awon baba wa ti gbin agbado ati ege, won ti gbin seyin. They labored and they are still laboring. Àwọn táwọn náà bí náà wọ́n ti gbin àgbàdo, wọ́n gbin ẹ̀gẹ́, wọ́n gbin iṣu. Síbẹ̀, when you talk about the wealth that resides in agriculture, àti ìdẹ̀bẹ̀. So kí ni ìdí, kí ló fa, kí láwọn ìpèníjà, kí láwọn ìṣòro, kí láwọn nǹkan tí ó dènà wa, tí ò jẹ́ ká súnmọ́. Òun la fẹ́ wò lónìí, a kò máa wọ̀ kan mẹ́ta ní ṣókí tó bá tó dùjọ́ mi àwọn afọ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan so that gbogbo wa pátápátá alẹ́mọ̀ pé tọ̀ ó ń ṣe pé torí òjò ń rọ̀ mo fàgbàdo sílẹ̀ òun ló máa mú ọrọ̀ iṣẹ́ àgbẹ̀ jáde rárá. Most of the times we always think that okay let me just plant I can plant and the market can speak I can just sell. No, that's not the wealth is not there. There are three layers, as I've said on this program several times. Ipele meta lo wa. Ise agbe fun ara e. Talks about the technicality about farming. Talking about the farming operations. Iyen duro. Leyin yen ipele keji ni nkan ta npe ni the business of farming. Iyen a npe ni owo ise agbe. So if you know about farming operations, you don't understand the business of farming. E ti padanu o. E ma lagun. Iye o ni si ni je ki won ri gbogbo ilakaka wa. Business of agriculture is not enough. You need to now transit into what we call the wealth in agriculture. Until you, if you don't master the business, even master spend years in farming operations, you can never get or even smell the wealth that resides in agriculture. So the question is, how can I navigate? Because I'm looking to a generation in which I won't be anywhere. Jọjọjọjọ lọ kọ́ṣẹ́ àgbẹ̀ tó lè mọ̀ pé láàrin ọdún mẹ́ta tó bá ṣiṣẹ́ yẹn nísìnyìí ọ̀dọ́ gbọ́dọ̀ là ni. Tó bá lọ kọ́ àwọn kan gan tó pé wọn ò mọ̀ ń pa ẹ̀gan tó pé wọ́n kọ́ ìyàbàràdé bẹ́ẹ̀ nísìnyìí wọ́n náà fẹ́ máa gbóòórùn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ bọ́ wọ́n kọ́ lè máa gbóòórùn ẹ̀ ni wọn ò lè fọwọ́ kàn torí wọn ò mọ̀ nípa òwò tó ń bẹ need iṣẹ́ àgbẹ̀. That I have a knowledge of the farming operations is not enough. You must understand the business. You must understand the business. What makes agri? Ká ní pé kò sọ̀rọ̀ nínú iṣẹ́ àgbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọ́n lámìlaka tí wọ́n fọwọ́ orí dáadáa wọ́n máa ní fọwọ́ orí.
I know of a company that last year, last year, they exported about 55,000 tons of soya from this country. So, can you pay kosher pay bia won ni lo e? So mama ra to ma export e. She wa ri pe opolopo gba ilakaka wa o to. Mo sare sokun, mo sare sodo ko to. Imo ta ni lo lati sun kuro ninu pe oke o an sise agbe si inu obu agbe imo yin o to. Tori e kilo afa a le je oro to wa ni se agbe bawo ni a se le de aginjo aginjowo to le gbe wa de ona oro to nbe ni se agbe ka to wonu esan ja lo se mi mu die ta ba de ha o a lo to sinu ti awon ikuro nbe o West Radio 9.3 FM ni your preferred osomido oro agbelengbo lowo e ma yikuro nbe o

Ẹ kúrò lẹ́, àsìkò iṣẹ́ látàárọ̀, àkójọpọ̀ fún ìròyìn lérèfé làwọn afọ̀yín nírọ̀lẹ́ tòní láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúọ̀lẹ̀ State, nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá, olóyèdè lóníròyìn. Ààrẹ Bọ́lá Tinubu, òun ló ti ránṣẹ́ pé àwọn tó jẹ́ ilẹ̀ China láti ní àjọṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìtarí àti ìṣe pàṣípàrọ̀ àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn nǹkan àwùjọ káàkiri orílẹ̀-èdè, pàápàá jùlọ àgbọ̀n tó ní sí ọ̀rọ̀ orí omi rẹ̀ fáwọn ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé tó lè mú jáde. Ẹni tí í ṣe alákòóso fọ́rọ̀ ètò ìṣe àjọ àgbáyé ló ṣàlàyé ọ̀rọ̀ yìí wípé àbá rẹ̀ òun ni àbí fojú sùn àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àjọṣepọ̀ tó lè wà lágbọ̀n ètò ìmọ̀ ẹ̀rọ àti ìpín àwọn nǹkan tó ṣe kókó ṣe pàtàkì fún ìrànwọ́ forílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti taari àwọn aláṣẹ láwọn ilé ẹ̀kọ́ àgbà lórílẹ̀-èdè Nàìjíríà láti rí pé wọ́n lé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n bá lọ́wọ́ nínú ètò ìjínigbé tàbí àwọn ìwà ọ̀daràn míì lẹ́yìn tí wọ́n bá ṣe ìwádìí ọ̀ràn kìnìún tí ajé ìwà ìbàjẹ́ bá sì sí mọ́ wọn lórí. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ló fi àṣẹ náà síta lónìí nínú ìpàdé kan eléyìí tó ṣe pẹ̀lú àwọn aláṣẹ àti olùdarí fáwọn ilé ẹ̀kọ́ gbogbogbò pàápàá jùlọ alákòóso fún ilé ẹ̀kọ́ Ifáfitì ti Láfíà eléyìí ti bẹ̀ nílùú Àbújá. Iléeṣẹ́ rẹ̀ ló ti fi àtẹ̀síṣẹ́ síta fún àwọn àjọ iléeṣẹ́ àti ẹ̀ka tó jẹ́ ti ìjọba látàrí ìgbésẹ̀ láti ṣe ìgbélárugẹ ìní ìgbàgbọ́ eléyìí tí ó wà fáwọn aráàlú nínú ètò iṣẹ́ tí kálukú wọn ṣe láti mú kí oyin ní ojútùú lásìkò yìí. Àṣẹ náà ni a fi síta inú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n ti tọwọ́ bọ̀ láti ti ṣe akọ̀wé àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà, Dókítà Sẹ́nítọ̀ George Akume. Iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé wọ́n ti ṣe àtújáde àwọn lẹ́tà ìgbéga eléyìí tó lé ní 1,000 fáwọn òṣìṣẹ́ rẹ̀ jákèjádò ìjọba ìbílẹ̀ 73 ti bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ìgbésẹ̀ ètò ìgbéga eléyìí tí ń ṣe fún tọdún 2025. Lẹ́tà yìí ni pé ó ní ṣe pẹ̀lú àgbéga fáwọn òṣìṣẹ́ láti ìpele kẹfà sí ìpele kẹtàdínlógún eléyìí tí ó sì ní ṣe pẹ̀lú àwọn àjọ àti òṣìṣẹ́ láwọn iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ káàkiri ẹkùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ń bẹ láwọn iléeṣẹ́ ọ̀hún. Owó epo ni pé ó ti járẹ́lẹ̀ sí ọwọ́ ìsàlẹ̀ lónìí bí àwọn tó jẹ́ aláṣẹ ètò iṣẹ́ ní ilẹ̀ Amẹ́ríkà bí wọ́n ti ṣe fi ìrètí hàn nínú àjọṣepọ̀ àti àdéhùn tó ń lọ pẹ̀lú ilẹ̀ Iran láti ṣe ojúnà eléyìí tó ṣe kókó ṣe pàtàkì fún ọ̀rọ̀ àwọn epo lórílẹ̀-èdè àgbáyé. Èèyàn Strait of Hormuz, akọ̀wé àjọba ilẹ̀ Amẹ́ríkà Marco Rubio àti ẹni tí ṣe akọ̀wé ètò ìṣúná Scott Bessent ni àjọ sọ̀rọ̀ yìí nínú ètò ìjíròrò àti bí wọ́n ti ṣe fi ojútùú ọ̀rọ̀ síta lórí bí àwọn nǹkan gbogbo ṣe láǹfààní àti padà bọ̀ sípò lọ́sẹ̀ tá a wáyé. Ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ tòní kò ní ju báyìí lọ. Ẹ darapọ̀ mọ́ aago 8 alẹ́ lórí ìròyìn lẹwa. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sórí ẹ̀rọ WhatsApp sínú kóló ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916893 2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá, olóyèdè lọ́mọ̀rẹ̀ náà wá sétí gbọ́yìn ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ẹ̀mọ́ ẹ kúṣẹ́ látàárọ̀.

0: So please, the final person we go drop your number, please drop them within today and tomorrow, where we go start to the disburse to every winners. Can prepare for next one on top that level. My name is Sam Adeliri, and everything where you do, no put on for trouble. But remember, you can simply and always call me Sadeliri. Bye for now.
1: Lọ́wọ́ lọ́wọ́ ta wà yìí, ogunlọ́gbọ̀ àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ni wọ́n ti rọwọ́ pa wọlé lọ́nà ìrọ̀rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nípa lílo ojú òpó mobile app kan ṣoṣo. App náà la ń pè ní Bill Station. Àti pé lónìí, a ń ṣe àfihàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè darapọ̀ mọ́ ogunlọ́gbọ̀ àwọn èèyàn láti máa fi app yìí pawó wọlé.
2: Ọdún 2026 náà tún ti ń lọ, kí ló wá dé tó jẹ́ pé sálárì nìkan náà là á jókòó ti sálárì ká tó lára data àtúnsanwó iná, owó mọ́tò, owó oúnjẹ, sálárì ti tán, àfi bí afẹ́fẹ́ ní fò lọ. Jẹ́ ìwà nígbà nǹkan míì sọ̀rọ̀ ayé mi báyìí. Mo gbọ́dọ̀ wọ́nà tí owó mọ̀ gbà wọlé yàtọ̀ sí sálárì tí ń wọlé lẹ́ẹ̀kan lóṣù yìí.
3: Túnde, ó kí ìṣòro rẹ ti dìgbẹ́ tẹ́lẹ̀, ìwọ kò dáwúnlóòdù Bill Station.
2: Bill Station, èwo ni tún jẹ́ báwọn?
1: Bill Station lójú òpó kan tá a fi ìlànà ọlọgbọ́n gbé kalẹ̀ láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà owó rẹ̀, eléyìí tí ó ràn lọ́wọ́ láti mọ ìrírí owó pa wọlé, láti fowó pamọ́, àti láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà rẹ lójú òpó kan ṣoṣo. Ṣùgbọ́n wá tẹ́tí níbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ìlànà sọ fún mi kí n sọ fún ẹ ti Bill Station, eléyìí tí a mọ̀ sí referral program, ìwọ náà lè mọ rí owó tó tó ₦5,000 ₦5,000 pẹ̀lú èèyàn mẹ́wàá tó o bá sọ fún ní kété tí wọ́n bá ti forúkọ sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà.
2: Ẹni sùúrù o, ₦5,000 ₦5,000 tán yányán látàrí pé mo sọ fún yàn èèyàn mẹ́wàá, ẹ ṣàlàyé kíní kó yé mi o.
3: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, kò sì sí òdiwọ̀n fún iye tó lè máa gbà wọlé. Bó o bá ti sọ fún èèyàn 20, ó máa gba ₦10,000 ₦10,000. Tó o bá tún wá sọ fún èèyàn 100, ó tún fi ₦1,750 ṣe ìfàjẹ ₦50,000. Ọgọ́rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń lò ó, tí wọ́n sì ń rí ọ̀pọ̀lọpọ̀ owó pa wọlé lóṣooṣù.
1: Ṣùgbọ́n sá o, Bill Station kì í ṣe fún pípa owó wọlé nìkan. O lè ràn yín lọ́wọ́ láti fi owó pamọ́ nílànà ayébáyé tá a ti mọ̀ ní àjọ tàbí ẹ̀sùsù tàbí owó alájẹsẹ́kù. Yálà lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù, kò sí wàhálà bàbá alájò ìtí ìdè, kò sí ká máa lérẹni káàkiri ká tó gbowó àjọ. Ohun gbogbo ló ti wà létòlétò. Torí lójú ẹsẹ̀ lórí owó rẹ gbà tó bá tó àkókò láti gbowó àjọ rẹ láìsí ànilérẹnìkì.
3: Pẹ̀lú Bill Station, o sì lè gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpèlówó pọ́ọ̀kú, sanwó iná tàbí cable TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí Bill Station.
3: Bẹ́ẹ̀ni, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo Bill Station láti ra data wọn nítorí pé ó rọjú, ó sì yára.
2: Ẹni sùúrù o, ó ìkúnú ìṣòro mi o. Tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì tí ì pé ń kọ́, kí ni ń ṣe?
3: Túnde, ìyẹn ò kí ń ṣèṣòro. Lórí Bill Station, o lè jàǹfààní ràá báyìí kó o sanwó bó bá yá. Èyí tá a mọ̀ sí buy now pay later. O lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀ díẹ̀.
1: Ẹ tún wá gbọ́ pa bambari bẹ̀ o, a tún gbé Bill Station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù, iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill Station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan òjọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú Bill Station Business Solution, ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò òwò rẹ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà rà báyìí kó o sanwó bó bá yá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó app yìí kan náà.
2: Tó túmọ̀ sí wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè lo Bill Station àbí?
3: Bẹ́ẹ̀ni, àwọn iléeṣẹ́ ńláńlá lè lo Bill Station láti lè san owó àwọn òṣìṣẹ́ wọn lọ́nà ìrọ̀rùn.
1: Bákan náà, Bill Station tún fún yín láǹfààní láti lo àwọn nǹkan wọ̀nyí: gba virtual card, ìyẹn káàdì orí ayélujára tó ń lo owó dọ́là láti fi gba owó tàbí fowó ránṣẹ́ nílé òkèèrè. Ẹ tún lè gba owó tàbí fi owó ránṣẹ́ jákèjádò àgbáńláyé. Ẹ lè ṣe àmójútó okoòwò yín lórí áàpù yìí kan náà. Ẹ tún wá gbọ́ o, lọ́wọ́ yìí Bill Station ni ló sì ń ṣe kóríyá fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Tí wọ́n bá ti gba áàpù Bill Station tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní kété tẹ́ bá ti gbà á, tẹ́ sì ṣe àkọọ́lẹ̀ orúkọ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdúnadúrà nìyẹn. Bákan náà, lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní rí owó gbà wọlé nípa sọ fún mi kí n sọ fún ẹ tá a mọ̀ sí referral. Fún ìdí èyí, wọ́n náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ báyìí lọ sórí Google Play Store tàbí Apple App Store. Tẹ Bill Station BILL Station, dáńlóòdù rẹ̀, kó o sì forúkọ sílẹ̀, kó o sì bẹ̀rẹ̀ sí ní rí owó pa wọlé lónìí lónìí.
3: Máa gbowó,
2: máa fowó pamọ́.
1: bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ètò ìnáwó rẹ ní ìlànà ọlọgbọ́n pẹ̀lú Bill Station. Kàn sí www.thebillstation.com tàbí kẹ kàn sí wa lórí òpó WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916-858-1914.
4: Bill Station, ojú òpó kan ṣoṣo fún ìlú Nàìjíríà lọ́nà ìrọ̀rùn.
5: Gbogbo àwọn ni gbogbo ayé ń dàgbà kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, Gbogbo Agbẹ́mágbẹ́.

nǹkan wo ni gbogbo ayé ń dàjà tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, Gbọ̀ngàn Àgbẹ̀mọ̀gbẹ̀.

mokini e kale e se ku se lataro akojopo royin le wa inu de se ti gbo yin lati ikani West Radio 89.3 FM ikani kanga gbomagbe to kun fun omi ogbon imo ati oye ti akale si opona labi avenue oligoli estate ibadan temi tope olawole ni oniroyin yin saju egbo awon koko le to wa nu iroyin na ijoba apapo pase fun awon ile eko giga lati fowo si juwe ile fun awon akeko le to ba je bi isele ijinigbe ijoba apapo pe fun ifowosowopo lati dabobo awon omo orile de Nigeria ti o rowo ori ajo to nboju to oro ijoba abile ni ipinle Oyo ti mu igbelaruge de ba awon osise toto egberun kan ati 500 o le 15 logoji ajo eso asobode orilede yi ni yogun le eto igbani sise odun 2026 laipe iroyin na re lekunrere ijoba apapo orilede wa Nigeria ti pa lase fun awon oga agba ile eko fasiti ati awon oga agba ile eko gbogbo nise to fi dori awon oga agba ile eko eko ni jaki jado orilede ye lati fowo si juwe ile fun akeko yowu le to ba je bi isele ijinigbe ati awon iwa odaran mi to ba fara pe neyin ayewo fini fini en ti se Mr. Feto Eko dokita Tunji Alausa lo pase yi loni lasiko ipade pelu awon alase ile eko fasiti ijoba apapo to wa ni lafia nilu Abuja nibe lo ti parowa si won lati sise pelu ajo eleyi to je ti eso alabo DSS pelu alaye lori ati ijoba apapo ko si idunadura pelu awon ajinigbe mbakana ni ijoba apapo ti se agbejade iwe atejade lori ibuwolu ilese ijoba elekajeka eleyi to wa lati owo akowe ijoba apapo Senator George Akume lori abo awon akole ijoba apapo ti pe fun ifowosowopo le to gbangban laarin awon ileise ijoba awon ileise tori si oro moniyan ati awon alajumose idagbasoke lati ri pe awon atuto oro aje orilede to nlo lowo wulo fun igbaigbadun omoniyan ipe yi nlo wa loni lati enu enti se Minister Feto Aba Isuna ati ilana oro aje Senator Abubakar Atiku Bagudu nibi eto irorun ijo Catholic ti a mo si CRS nilu Abuja nibi ti o ti rawo ebe wipe adojuko idagbasoke orilede Nigeria nilo igbese ajumose Bagudu se afihan awon afojusun atuto oro aje ijoba apapo lati owo are Bola Tinubu ni eleyi to ti salaye awon ipa re lori idile okowo ati awon agbe ipe ise tun wa lati se en ti se igbakeji are teleri lorilede yi to tun je omo oye sipo are labi asia egbe oselu African Democratic Congress iyun ADC Atiku Abubakar ti deburu ijoba apapo lori yiya owo le toto trillion kan o le die naira iyun 1.08 trillion naira soto fun ile eko ijoba apapo to wa ni Oji River ni ipinle Enugun ninu iwe alale eto isuna todun 2026 pelu alaye wipe mokaruru inloje oro Atiku yi inlojeyo leyin agbeyewo aba eto isuna odun 2026 lati owo ajo tracker nibi ti afihan ti jade lori awon ise akanse ile eko na ni awon ipinle le to wa ni orilede yi atejade to jade loni lati owo oluranlowo pataki re lori ikansi araalu eyun Frank Shaibu nibe ni Atiku ti gboriyin fun ajo tracker lori ise iwadi ohun pelu alaye wipe o se afihan kudekude ijoba apapo lori ilana inawo niru asiko le ti awon orilede Nigeria n koju ala koja lati ara yiyo owo iranwo ori epo pelu ele owo ori sisan
tó fi dórí ọ̀pọ̀lọpọ̀ gbèsè. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yọ̀ǹda àwọn lẹ́tà ìgbéga lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ tó tó 1,500+ ní gbogbo ìjọba àbílẹ̀ 73 tó wà ní ìpínlẹ̀ yìí, gẹ́gẹ́ bí ara ètò ìgbéga lẹ́nu iṣẹ́ tọdún 2025. Nínú àtẹ̀jáde kan, eléyìí tí adarí fẹ́tọ̀ ẹ̀kọ́ àti ọ̀rọ̀ afẹ́ Lálá Àfolúsọ tó buwọ́lù, níbẹ̀ ni àlàyé ti jáde lórí àwọn ẹ̀ka-jẹ̀ka létí àwọn òṣìṣẹ́ náà ti wà. Ní eléyìí tí a ti rí ẹ̀ka ìdarí, ẹ̀ka ọ̀gbìn àti ohun àlùmọ́nì, ẹ̀ka ìlànà ìṣúná, eléètò rí sí ààtò, ìwádìí àti ìṣirò, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tí í ṣe alága ilé-iṣẹ́ náà, Báṣọ̀run Akínwọlé ṣàlàyé wípé ètò náà ni ló wà ní ìbámu pẹ̀lú ìfarajì ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, fún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde gígùnlé ìgbésẹ̀ òfin lórí mímú ìpèsè goro ìdálẹ́nu ní dandan ní gbogbo ilégbé àti àwọn ibi oko jákèjádò ìpínlẹ̀ yìí bẹ̀rẹ̀ láti 1st October 2026. Ẹ̀ tí ṣe kọmíṣánná fọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́nì ọ̀nàrẹ́bù Adébọlá Adérìntọ́ ló sọ eléyìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé gbogbo àwọn tọ́rọ̀ kàn iná ti fún ní ààyè oṣù kan láti tẹ̀lé àṣẹ yìí. Pẹ̀lú àlàyé lórí pàtàkì ìgbésẹ̀ náà, ó ṣèkìlọ̀ fún àwọn alágbàṣe ìdálẹ́nu létí ò ní àwọn ìbuwọ́lù tó tótọ̀ lórí ìjìyàlẹ̀ tí ń bẹ fún wọn lábẹ́ òfin. Ilé-iṣẹ́ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà ti kéde rẹ̀ wípé ìgbésẹ̀ ìgbanisíṣẹ́ ni yóò wáyé lọ́dọọdún báyìí yàtọ̀ sí alálàfo lè tó wà láàrin rẹ̀. Ẹni tí ṣe ọ̀gá àgbà ilé-iṣẹ́ náà, Adéwálé Adéníyì ló sọ eléyìí di mímọ̀ lónìí lórí àgbéjáde àkọọ́lẹ̀ àwọn olùkópa tó ṣe àṣeyege eléètò kẹ́yìn fẹ́tọ̀ ìgbanisíṣẹ́ tọdún 2024 àti 2025 ní olú ilé-iṣẹ́ àjọ náà tó wà ní ìlú Àbújá. Ó ṣàlàyé ìlànà ìgbanisíṣẹ́ láti rọ́pò àwọn òṣìṣẹ́ tó ti ń fẹ̀yìntì pẹ̀lú àwọn ọ̀dọ́, pẹ̀lú àfikún wípé ètò ìgbanisíṣẹ́ ọ̀hún ni yóò jẹ́ àtìgbàdégbà pẹ̀lú wípé ti ọdún 2026 ni yóò bẹ̀rẹ̀ láìpẹ́ nínú ọdún tí a wà yìí. Èyí ló pin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sẹ̀. Àwọn afúnyin pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti pa á láṣẹ fún àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ fásitì, àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gbogbo nìṣe àti àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ni jákèjádò orílẹ̀-èdè yìí láti fọwọ́ òsì júwèlé fún akẹ́kọ̀ọ́ yòówù tó bá jẹ̀bi ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì tó bá farapẹ́ lẹ́yìn àyẹ̀wò fínífíní. Àmúwá fún yín pé ìjọba àpapọ̀ ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó gbọgbọ̀n láàrin àwọn ilé-iṣẹ́ ìjọba, àwọn ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọmọnìyàn àti àwọn alájùmọ̀ṣe ìdàgbàsókè láti rí pé àwọn àtúntò ọrọ̀ ajé orílẹ̀-èdè tó ń lọ lọ́wọ́ wúlò fún ìgbáyégbádùn ọmọnìyàn. A mẹ́nuba wípé àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti yọ̀ǹda àwọn lẹ́tà ìgbéga lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ tótó 1,500+ ní gbogbo ìjọba àbílẹ̀ 73 tó wà ní ìpínlẹ̀ yìí, gẹ́gẹ́ bí ara ètò ìgbéga lẹ́nu iṣẹ́ tọdún 2025. Lákòótán, a mẹ́nuba wípé ilé-iṣẹ́ aṣọ́bodè orílẹ̀-èdè Nàìjíríà ti kéde rẹ̀ wípé ìgbésẹ̀ ìgbanisíṣẹ́ yóò wáyé lọ́dọọdún báyìí yàtọ̀ sí àlàfo tó wà ní àárín rẹ̀. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́misọ́lá Williams.
ayiwa lati ma gbo wa ni awon oju opo ibanilore wa gbogbo at West Radio 893 atule ma gbo wa ni oju opo Facebook West Radio 893 FM fan page ele ikosiwa loju itakun agbaye www.westradio893.com ele ikosi yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp loju opo 091-6893-2000 Temi tope, o la wole ni uruko temi. Eshi yon ten, bewa. O lorun, yobu kunyi, unwa yola sun.

ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kàngá agbẹ́mágbẹ́.

gẹ́gẹ́ bí àgbàlagbà. Bàbá gun kẹ́tẹ́kẹ́tẹ́, ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀, wọ́n pàdé Adam.

ẹni méjì rèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n mú rìn àjò wọn kan, wọ́n ń lọ, wọ́n ń lọ. Bọ́dún ṣe rìn síwájú díẹ̀, wọ́n pàdé Adam.

ẹrù dáadáa ẹrù ẹrù lọbẹ ẹgbẹgiri ó yẹ kẹ wúlò nínú ìdílé ni kì í ṣe wípé kẹ wá jẹ ọmọ kọmọ ọmọ pọ bí ọsàn bọ kò ń ṣe pé kẹ jẹ bẹ ìdùnnú ló yẹ kẹ jẹ fún àwọn òbí yìí kì í ṣe ẹkún ló yẹ kẹ máa pa wọn

I want to go to the house. Lẹ́yìn first year tó lò yẹn tó bá ṣe lọ́dún level o mọ̀ bí a fún ọdún level ló máa bẹ̀rẹ̀ sí ní lọ́ máa ẹ́ńtà ẹ̀ ẹ jọ ń torí ọlọ́run bí ju ààyè bí ju ẹyẹ bí ju alọ́ra bí ju alọ́gbàdà tó bá ti ṣẹgbẹ́ ní 2026 jọ máa ṣẹgbẹ́ nà mí tẹ́yìn mo fọwọ́ sọ̀yà fún ẹ má ṣẹgbẹ́ kò sérè inú kankan ṣẹgbẹ́ kòkó tó wòye kò sérè nbẹ́ o má ṣẹgbẹ́ sínú tó cortisone. Jẹ́ kọ́ máa pè é ní jù tó dà bẹ́ẹ̀ jù tó lè lọ́bí tóhùn jù tó lè jáde lẹ́ni táìm tóhùn jù tó lè jẹun nígbà tóhùn jù tí ó máa wo wíńdò pé kó tó bọ́ta jù tí ó máa kọlẹ̀kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó fírí gan ọjọ́ tí ìyá ẹ bá ti ní àwọn mẹ́fọ́ yìí airsmen barakara airport jọyìn láyé ẹ̀ tó yẹ sí ní káàrún gbogbo èyí tó kún ní láìsọ ẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ to jump to your lung to by this shit get my shit get say no to cortisone.

0: ọ̀rọ̀ a sọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbò lè bá gbà nínú gbígbọ́ gbígbà ni ó padà sẹ́yìn láǹfààní kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀gbà lẹ fi lè wúlò fúnra yín gan. Ó làdígún ìbẹ̀rù ń bá yín sọ o kì í ṣe pé mo hètè ẹnìkan n ò yẹ ẹnìkan ní pọ̀sìn. Ẹ dákun àwọn ọmọkùnrin méjì kan ni ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n. Wọ́n ti jọyìn ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n wọ́n padà rí pé àbámọ̀ làwọn ké nígbẹ̀yìn. Àwọn méjì tí mo sọ yìí ìkan lówódé ìkejì níjoko. Ìlú tó ń pè ní owódé yìí ó wà ní ìpínlẹ̀ Èkó. Ìkejì tí mo níjoko yìí ó wà ní kí lorúkọ Mile 2 láti máa lọ ọ̀nà Abẹ́kúta pé èèyàn gba ọ̀nà Ajébọ̀ ni ọ̀dọ̀ wọn. Wọ́n wá sọ ẹ̀mí di kárakáta ẹ̀mí wá ń para wọn bí ẹni pa iná ọtí ẹ̀dákun. Sọ́mọre ní sọ pé kánra ń jẹ fóun ó ti gbà póun ò lè wúlò fó bí òun ni. Kò sérè kankan tó wáyé wá ṣe kò ní nkankan tó wáyé wá ṣe kò wúlò fún rẹ̀ kò wúlò fẹ́ bí kò wúlò fara. Tó fi hàn wípé tó bá ṣe é ṣe gan nígbà tí ìyá rẹ̀ kọ́kọ́ lóyún kóyún ọ̀hún ó bàjẹ́ gan sí òwò á wúlò ju ìnáwó tán ṣe lórí ẹ̀. Wọ́n náwó wọ́n nára wọ́n fún un lóúnjẹ wọ́n fún un ní oúnjẹ ọmọ wọ́n fún un ní oúnjẹ ọmọ tó wà ńgbà ìyá wọn. Ìyá rè ọjọ́ jíjí lóru pípasẹ̀ fún ọjọ́ jíjí bàbá ọmọ. Ẹ dákun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tálíka ní àníà tá a lẹ́nìkan àwa yìí gangan ni wàhálà yẹn pọ̀ lórí wa o. Ìdí rè o. Ìdí tó fi pọ̀ lórí wa rè. Ọmọ olówó mélòó ọmọ ọlọ́rọ̀ mélòó lè rí nínú àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí ó mọ kádàkiri. Ẹ gbọ́ mi. Ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ yìí. Ìkan ń jẹ́ bẹ̀ tí. Ìkejì fúnra ẹ̀ ni ó da akọ ẹ̀. Ṣùgbọ́n àkọ́kọ́ gbọ́ ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ti ọmọkùnrin tó jẹ́ wípé òun tiẹ̀. Ẹgbẹ́ òkùnkùn kọ́kọ́ tiẹ̀ báyé ẹ̀jẹ̀ náà. Ẹgbẹ́ òkùnkùn ó báyé ẹ̀jẹ̀ ló sọ dìdàkudà. Bó ló ṣe sọ dìdàkudà ọ̀nà wo ló gbà tó fi di ìdàkudà tó ń gan fi rí wípé ohun ò wúlò lẹ́bí ohun ò wúlò lára.
1: Kí lorúkọ ẹ?
2: Adéọlá ni mo sọ.
1: Adéọlá Akinmi.
2: Adéyinka.
1: Adéọlá Adéyinka. Ọmọ ìlú wo ni ẹ?
2: Ọmọ Abẹ́kúta ni.
1: Apagbọn Abẹ́kúta.
2: Ọmọ Mile 2 ni mi.
1: Sọ̀rọ̀ sókè.
2: Ọmọ Mile 2 ni mi.
1: Ọmọ Mile 2. Mile 2 ti bu Abẹ́kúta.
2: Mile 2 ọ̀nà Randa ń bí wa.
1: Ọ̀nà Randa. Kí lorúkọ street yìí ní ọ̀nà Randa ẹ?
2: Iwájú òbí.
1: Iwájú òbí ni Mile 2. Iwájú òbí ẹ̀ ni ilé yín. Kí lorúkọ dádì ẹ̀ tọ́mọ dádì ẹ̀ sí?
2: Maruf.
1: Ṣé òun ló ń ṣe?
2: Alájàpá.
1: Alájàpá ọmọ à ń wa mọ́tò àbí wọ́n ń lọ ń wá rajà?
2: Ọmọ àwa mọ́tò.
1: Wọ́n ń wa mọ́tò. Ọmọ agbóná.
2: Ọmọ fi àwọn mọ́tò alájàpá.
1: Ẹ̀yà ọmọ akẹ́rù ọ̀nà ìbóná máa ń ná.
2: Mi mọ ní ibi tó máa ń ná torí mo ti pè lọ́dọ̀ wọn ti pẹ́.
1: Mọ́ mi ẹ̀ ń kọ́ ọmọ ìlú òní.
2: Ọmọ náà wà ọmọ Jàre ní mọ́ni.
1: Ìjàre Lábẹ́òkúta. Ok. Kí ni lọ́gíjẹ́ tiẹ̀? Nickname ẹ̀?
2: Oríadé.
1: Oríadé. Ìwọ́n tó mọdún ìlú báyìí?
2: 25 years.
1: 25 years. Iṣẹ́ wo ló ń ṣe?
2: Fashion designer.
1: Ṣé òun kọ́ fashion designer bó ti ṣe tán ó ń ṣe fúnra ẹ?
2: Mo ti gba freedom.
1: Wò ó ti ṣe freedom. Iṣẹ́ wo ló ń ṣe lọ́ọ́lọ́ báyìí?
2: Mi ṣe ọkọ̀.
1: Ọkọ̀ wà ní street.
2: Bẹ́ẹ̀ni.
1: O ṣe ọkọ̀ pọ̀ náà. Ìyàwó ẹ̀kọ́ ti márì?
2: Mo ti márì.
1: Ọmọ mi ló ti bí?
2: Ọmọ ẹyọkan.
1: Ọmọ ẹyọkan. Níbo ló ń gbé gangan tiẹ̀?
2: Ojú òru ni mo ń gbé.
1: Ojú òru ni Sango. Side ibo lójú òru?
2: Ọ̀nà orí gáàsì.
1: Ọ̀nà orí gáàsì ni ojú òru ni Sango ló ń gbé. Tọ́ à ń ṣe ẹgbẹ́ òkùnkùn à ń wà jàgídíjà gan à ń ṣe kínní báwo ló ṣe bẹ̀rẹ̀?
2: Ẹnìkan ló mú mi.
1: Ẹgbẹ́ òwò ni wọ́n ṣe tẹ̀?
2: Ayé. Aye ni mo si.
1: Okay. Maba.
2: So eni kan lo mu mi jan ni egbe yen. Eni yen ko de si ara di mo.
1: Ni odo wo.
2: 2020.
1: Lo
2: join. Yeah. Nilu. Nilu Abeokuta.
1: Abeokuta mi. Lo si join. Eh?
2: Yeah.
1: Okay. Now, I was a shaggy open, or to a middle of the paper.
2: No, Diane, you're making any confidence.
1: I'm making
2: then.
1: Okay. I'm making a killing for you, one shaggy bubble, a ship, one, a middle of the law, one, a cocoa.
2: A cocoa basket.
1: Basket.
2: I'm to the page boy.
1: Nibble, a basket. I
2: will joke on.
1: A joke. Okay. So, basket is about a fire kilo ship.
2: Oh, no, I am out of Paji boy.
1: Okay. So, what do you know, Paji boy?
2: Oh, you my last year.
1: Last year? You are a wapa?
2: Last year.
1: Last year, only. About the ship, about the ship. Come on.
2: So, I'm about at the party, me and the Safari. I decided to go here to my life. No, sir, no. I did not.
1: I'm here to the black party.
2: Amen.
1: Amen. You look like
2: Amen. Amen. I decided to go here.
1: Okay.
2: I see your pa.
1: I see your pa. Then me. So sure we party Latin boy. I be really the plan. I'm working.
2: Ah, working party Latin boy. Then my party is going to be bomb.
1: Oh,
2: bad, but no
1: party.
2: No, what is the
1: party? And
2: Saji,
1: and Toki. I don't care. Party
2: with a lumber.
1: Okay, she more junior. So I run here. Yeah. And my pattern, let's see, conclude.
2: No,
1: you are there.
2: My love.
1: Okay.
2: I'm a mother. See, when you call
1: okay.
2: Yeah, this happened.
1: Okay. Be time.
2: Yeah, go.
1: Be time, Laro. She fell in Laro. Yes, more.
2: No.
1: Yes,
2: more
1: there. Yeah. I'll be 5-6.
2: No. Baby, I'll be 7.
1: 7. But I took the camera.
2: So, but it's sad to see you then. We lay there in Buffy.
1: But all Shubu and going
2: Buffy.
1: Okay,
2: then when you had a good end up.
1: Kill your land, eh? Your
2: cockalar.
1: Show your silly to be in by any. I'm a silly hand. I'm
2: a while.
1: Everybody was alone.
2: Then,
1: okay. Any cage there, pa? What would I say? Quiet,
2: any cage
1: here?
2: She will go around to party some.
1: She will go in. She will go in. She
2: will go in. She will go in. She
1: will go in. She will go in. She will
2: go
1: in. She will go in. She will go in. She
2: will go in. She will
1: go in. She will go in. She will go in.
2: She will go in. She will go in. She will go in. She will go
1: okay.
2: I decided not to my fancy. She will not know what I know to love.
1: So, what I decided
2: then.
1: She will answer you are
2: then.
1: But don't call out for you about the book. About your book, you know, shame.
2: She, I
1: love
2: for you. I just didn't mean the power.
1: Okay, well, killing or killing or shame.
2: Miss your father didn't. I decided what is any funny go out there in Boko.
1: At the problem, I like a jay, my local.
2: I like a jay, no more called
1: you.
2: Then,
1: Lane.
2: Oti, I will go poor. Oti,
1: time will be a gomedon.
2: I work on them.
1: I work on them.
2: Then,
1: go to a gomedon.
2: Then, for that, I
1: will be a child. I will marry. I want to know what I do, and I have a very good way. I want your name,
2: me. You want me to go? Me, I'm going to move on. Me, my party, your team move on. You got to have a small bed, more pay. We bet it's sharp.
1: Okay, in yellow, so we pay at 15, there one bed. Tell me, Larry. Okay. You will have my answer.
2: I'll buy another party.
1: Side of the buyer.
2: Side of the buyer.
1: Side the by your
2: bridge,
1: eh?
2: Be bridge,
1: eh? Be bridge by your yen. Let Kayamo,
2: yeah,
1: if you've seen the lane, have
2: you? No, but my be there, move your party, or she may or composite shop.
1: You what? It's a little lost, but if I'm what I would have given.
2: emi atawon kan kan na ni
1: ah member yan abi ah email lo
2: ah meta
1: e wa ti tayan da ko
2: le kan wa nbe
1: ke
2: mai ke no de wa nbe
1: ati wa re le kan da nsin
2: ona na wa nbe ba
1: mai ke nko
2: ona wa ni ba
1: okay e wo lo ni ro pa ninu yin
2: adisa
1: adisa lo ti ku ba ni okay now kini ba le se pa yin se igbon ni yan ifi yan ni agada ni
2: o salada
1: o salada pa ni apa mo de salada
2: mi ba le sare lo ni
1: eni kon o le sa
2: eni lo sa eni lo eni mi go ma bi je be mo ri pe o ti pe o ti bo sa
1: o sa lowo
2: ola ko de je pe adisa yen aburo ruben
1: adisa adisa
2: adisa to pa
1: I'm going to go to the bridge. Se me na se mu yin
2: ibe pa lati mu wa
1: ene keta nko
2: mi ba wa lo jo kan leyin
1: hm
2: ya ba wa lo jo kan leyin
1: lati yin wa mi o to yan mi lo ni wa ti fura e to ti
2: mi o pa yan hm mi o pa yan
1: leyin meji yen to ba wa lo
2: leyin
1: hm leyin meji yen ko lo ba wa pa
2: leyin mo ba wa lo
1: okay now kini amara fun awon boys so se mu wa
2: pe ko jawo pe ko jawo
1: hm
2: pe ko jawo
1: mo jawo
2: ben
1: ebe yo pe ni
2: o pe
1: eh
2: o pe to ba pe mi ni debi o
1: ati igba ti o ti se ile okun lai
2: hm
1: ke lawon anfani to ti je mo bi a yan se yawo ebe lo da fun mi abi yan se ko mo ebe lo se fun mi abi nke sira ni se ve wo school anfani wo
2: eh o japa ni o kan to ti fun ko ba ni
1: o japa ni okan ri
2: japa ni okan ri
1: sugbon ma e ba se baji dara lana ara yin
2: hm ko si faji na ta be se na
1: wo mo gbo
2: mi mo gbo sa
1: se ga ko
2: ni pa si ga
1: apoti ni kan
2: den
1: o odi mo si faji kan na de ra se
2: den
1: ki lo wa mu e te fi se awon se yin e ori sa kan
2: abi suru dari
1: eh
2: abi suru sa
1: se to ba la pa lati kuro nba ese se wa tun
2: ah dadi mi le mi le wa pelu omo
1: láàrin ìṣẹ́jú kan sí méjì gba àwọn ètò kú ẹ̀ tán sì wà ní ẹgbẹ́ ìgbà wọn lámọ̀ràn
2: kò bá jẹyẹ kò bá jáyé kọjá wọ ni.
1: sọ slang kan tẹ máa ń lò sọ ní slang yín pé láwọn
2: slang
1: tẹ máa ń lò. o mọ slang tẹ máa ń lò.
2: kọjáwọ náà ni dáre
1: yìí
2: kọjáwọ náà ni.
1: ṣé kò tó ṣe ìṣiṣẹ́ àwẹ̀ ti gbọ́.
2: Àwọn náà ti dùn.
1: O ti gbọ́. Ọmọ ẹ náà ti gbọ́. Ọmọ ẹ tọ́dún mẹ́lò.
2: Èyí lè ju 5 years.
1: Tọ́mọ ẹ bá gbọ́ pé wọ́n ti mú dáde mi lẹ́dí mi ṣe ẹgbẹ́ ọkọ̀ọ̀kan. Ṣé ọmọ ẹ mọ̀ kó o ṣe ẹgbẹ́ ọkọ̀ọ̀kan?
2: Kò mọ̀.
1: Ọmọ ẹ wọ̀ gbèyàwó ẹ mọ̀.
2: Àwọn náà mọ̀. Ìgbà ó ṣẹ̀ máa mọ̀ báyìí. Òun náà ṣẹ̀ máa mọ̀ ni.
1: Àwọn tẹ̀ ń pa tẹ̀ ń ṣe léṣe tẹ̀ ń lé káàkiri ẹ̀. Ṣé pẹ́ pọ́mọ tẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ń lé káàkiri ṣe lè máa tọ̀?
2: Nínú ìlẹ́gùn sa.
1: Ẹ́.
2: Ara sa.
1: Dára. Ìwọ̀tọ̀ náà máa ń nà ìyàwó ẹ̀ náà.
2: Nìkì máa ń nà.
1: Ẹ́. Ṣé ló máa bí ẹ? Àbí tẹ́gbẹ́ ẹ máa gùn ẹ?
2: Ara sa.
1: Ẹ́.
2: Ara.
1: O ṣọ.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Náà kí ló fẹ́ látọ̀ ìjọba àti gbogbo
2: Nàìjíríà?
1: Bẹ gbogbo ọmọ Nàìjíríà pé tọ tó bá láǹfà láti bọ́ lélẹ́ yìí o.
2: Mi ò ní.
1: Bẹ gbogbo wọn bẹ ọmọ Nàìjíríà pọ̀ àtàkùn rẹ̀ ṣàlọ́dẹ kó dẹ̀ gba àwọn ọ̀rẹ́ lámọ̀ràn.
2: Ó bẹ gbogbo ọmọ Nàìjíríà.
1: Àtijọba.
2: Àtijọba àtẹ́bíbọ̀dì pípọ̀ ṣàánú mi pé tí bá ti bọ́ ní ilé ìlú ní ẹ̀bà ní ayé mi bá mi bá wọn kọ́ mi.
1: Àwọn ọ̀rẹ́ ńkọ́.
2: Gbogbo wọn mi ni oníkálukú wà.
1: Tó bá sọ pé òṣè mọ́ náà ṣé wọ́n fẹ́ lẹ̀.
2: Kọ́tọ́ bá ti wọ̀n kọ́ ṣe dájì bọ̀ lọ́dọ̀ tèmi ò ní òṣègbè mọ́.
1: Òṣègbè mọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Orúkọ ẹlẹ́kọ̀ọ́sẹ̀.
2: Adéọlá.

0: adigun bẹ̀rù abi gbogbo ara kìkì ìjà jáka sòkò pàkánrí ka dire ètò bí ẹni dire ogun Mr. Sanitizer a ṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè ba gbọ́ a sọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbó lè ba gbà torí nínú gbígbọ́ gbígbà ni ó padà sí láǹfààní ṣe ń gbọ́ mi ẹ gbọ́ tọmọkùnrin yìí sọ ó ní kò sèrè ńbẹ won de nda emi awon eyan legbodo egbo mi o ki si egbe ti won ma dawo fun e o egbe to je wi pe won wa haya e awon oloselu yin a ti seti ile di awon tan ma pa e abo gbo leyin ti won ba lo e tan won a tun de pada be boya tori ba ye yo e ti won ri e pa nibe e dakun ki le re teri nbe to ba to akoko lati bere si gba ipe tori leyin eleyi a tun gbo oro lenu omo kan to ba ta koko number yi le pe si awon number yi tori o nbo nbo awon ni eje amude o sugbon bayi tele le ma won de oju la mu to bayi number yi ni ke pe si 0916 893 1000 0916 893 1000 tabi 0915 333 3 meta 4893 0915 333 4893 tabi 091 133 33 893 egbo yen le le kan si 0911 33 33 893 number te pe si to ba ti ta kokonu eni agboju okun le o je ni agba edakun nibi kan ti won pe ni ipinle ogun awon agbegbe kan wa ti won so to je pe bi omo yin ba so pe agbegbe ibe lo ngbe e gbagbe pe ibimo o idire o bo won o si nu awon to mumukumu ti o si nu awon to nwuwa kiwa ti o si nu awon to nse isekuse awon kan mo le kiri tori pe o se isekuse tori pe o wa ku kiwa tori agbegbe to ngbe ibi ti won pe ni ijoko ogba ayo ni to si sango ni awon agbegbe agbole kan wa lagbegbe ti won pe ni oju ore lona di iroko ikanu elekeji ati edupe pe won ti nden ku die die ilu kan ti won pe ni mowe ilu yi o ti corrupt de bi wipe gbogbo awon ole ti won le eyin eso alaabo nipinle oyo e radio awon to wa nipinle ogun e radio awon to wa nipinle eko e connect papo e sise papo gbogbo awon odaran ti won le lati pinle eko awon odaran ti won le lati pinle oyo ti won wa ti won ri e lo mowe nipinle ogun idire o idire awon to wa nbe won ma rin ni inu fu ayafu tori wipe awon omo yin o ma so wipe ba won ba dagba o ta won dale inu gbo yen la won sa lo te ba ranti igba kan to kike omo kan omokunrin kan kan ni lu kan ti won pe ni kara ni joba abile oba Femi Owode kara legbe mowe omokunrin ti won so po yo gogogongo girlfriend e to no nfe fi se ogun owo te ba ranti nigba na nigbeyin won ni gogogongo eran ni
1: oh
0: won ni gogogongo eran ni baba omo birin yen o nse foga ni mowe won ni gogogongo eran ni omokunrin yen won wa pada file lẹyin ti won fi ile tan omo birin ti ku o won ti pa omo birin won ti pa pipa ti won pa erewo ni ya fe je lori e erewo n baba fe je lori e sugbon mo ti won fi ile yen nisin o ti pada di eni ti nse gangangan kaakiri awon eyan omo bi o wa sugbon ti pada di eni to nse gangangan nigba ti won fi ile elekeji nibi ti won pe ni arepo ilu awon omo yawu ni arepo yen o wa ni Lagos Ibadan expressway ke to de Long Bridge bo mo yin to ba wale to ba ni maami ibi mo ware e bere lowo e pe ru se wo lo nse business wo lo se to fi di eni to je pe o nka so wale edakun tori idi to je ki n so be o nbo nbo awon le de tele ni bayi e je mojuto ke le ba pada jere awon omo yi to ro mo yin so pe o nle ko e mo boya pinle ogun lo wa omo yin so pe maami mo nlo bi bayi e mo boya aye to wa yen boya no ahamo won ti fe initiate abi kan ti initiate oni mo fi so pe tomo yin ba wa lawon agbegbe kokan lawon agbegbe kokan to ba sese eyin eyan te ngbe to yi to je pe e wa ni badan abe yin wa ni ibi to jina ju badan lo tomo yin so pe o ngbe ko ibi to ba wa to so pe o ngbe e bere lowo e pe mi e bere agbegbe yen lowo mi won salaye nti oju awon omo nri nbe abi ke eyan so po un wa lebute meta ke eyan so po un gbe my 12 ke eyan so pe ohun obo nse wa yi o inu alapere lo n gbe ohun awon agbegbe kokan lo n gbe e pe mi won salaye fun yin sugbon e je ka gboro lenu omo yi e je agboro lenu re eh ha ke yin obi o de jere omo nlo da o
2: awon obi eran lo spin pe ko lo kawe ogina admission 100 level tin sare wa everybody kiri egbon ah abeg na won do kaniana egbon abeg na won do eyena egbon abeg na won do aye o mo ko to ma gbeyin e because nini school to wa yen o si ma lo 3 years leyin first year to lo yen to ba se 100 level o mo be a 400 level lo ma bere si lo ma enter e jump to your loan bi you aye bi you aye bi you alora bi you aro baga to ba ti segbe ni 2026 jo ma segbe na mi tell you mo fowo so ya fun e ma segbe ko siri nu kokun segbe kokun to wo yi ko siri nbe o ma segbe sinu to courtesy je ko ma pe eni ju o da be ju to le lo bi tohun ju to le tele jade le anytime tohun ju to le jeun nigba tohun ju ti o ma wo window ko to butter ju ti o ma kolekun le me o mo o free gan ojo ti ya e ba ti ni I will make for you yes me park by akara airport join la ye ti be sin count gbo yi to ku ni life we o wa lowo lohun so join to your lohun to buy ti segbe ma segbe say no to courtesy
3: oruko mi ni Usman Adeyin Oyi awon pe mi ni Tekki omo abekuta ndadi mi sugbon omo bibi ode ode lo bi mi si ode yiwa ode na mu gbe Thailand mu ko wo to se ri pe nigba kan ri ti mi mo okan mu lo se egbe okukun sugbon gba ti olorun to wa gba ko so mu pada si opc
4: egbe okukun wo le se
3: mo se eye supreme sayo combatality
4: bawo le se join
3: egbe enu kuro du mo ti join egbe ọkọ sọ fún mi pé afẹ́ lọ ṣe kó mọ́ ni mo kọ sí wọn lọ́lọ́jọ́ yẹn bàbá tí mo tẹ̀ ti ráwọn nígà àwọn bọ́ọ̀sì tó pọ̀ tó ti pé wọ́n jẹ́ kó yé mi pé ọfẹ́ initiate mi ṣe mọ ọdún náà kò hun mí náà bọ̀ ọgbà tí ó ti di pé mo ti ráwọn bọ́ọ̀sì mo fi wò pé kọ́tọ́ fi tọkọ máa fi cash form ládùúgbò tó fi ó dàbí fine boy ni torí gbogbo ẹ mi ò gbọ́ anything like pé bóyá ó ń para wọn.
4: Ìbára
3: lọ ṣe initiate ni. Ọ initiate wa bọ́ ẹ ma initiate náà ni. Ìyẹn mi ò mọ mi ṣe lè sọ yẹn bọ̀ nọmba one náà ló ma initiate wa.
4: Ìwọ náà mú yín lọ tọ́sí initiate
3: ni. Grand náà la máa wà. Kò sí ọ̀ tó ṣẹlẹ̀ ju pé ọ máa gbé ọwọ́ lé ẹ lórí. Ọ dẹ̀ máa sọ̀rọ̀. Bọ̀ ọ̀rọ̀ yẹn mi ò lè sọ torí pé ẹni tó bá jẹ́ wọn ló máa sọ wọ́ọ̀dù yẹn. Tó bá dẹ̀ ti sọ, wà á dẹ̀ máa ṣàmì. So after yẹn, ó máa dìde.
4: So kí ló wá ṣẹlẹ̀ tí ẹ̀rọ wá di
3: ẹ̀ kọ́ tó ṣẹlẹ̀ ni pé mo rí pé ẹgbẹ́ yẹn létà sí ó jẹ́ kan tó máa ń pa dádì mi nígbè tó máa ń ba orúkọ jẹ́. Mo dẹ̀ padà lọ ṣe OPC ìgbà tí dádì mi ní nǹkan táwọn fẹ́ ni pé kí n dun àwọn nínú. Màá ní kí nìkan tẹ́lẹ̀ fi jẹ́ kí n dun yín nínú, wọ́n ní ti máa ṣe OPC. Wọ́n dẹ̀ mú mi lọ ṣe OPC lọ́dọ̀ bàbá state lówódé. Ọdún náà zone OPC yẹn àwọn ọ̀dà rẹ̀ pọ̀ lóríṣiríṣi. Bọ́yá nìkan ṣoṣo wà tẹ́yẹn pé kọ́ lọ́ọ́ máa fọrun kẹ. Wọ́n máa ń pe alias ẹ̀ ní ọmọ ẹkùn Taiwo Òní ni orúkọ ẹ̀. Àwọn custom ló pa ó jẹ́ nǹkan tó ba ẹ̀mí jẹ́ gan torí tó bá yẹ pé kò kú ni kò ń fi mí ṣeré ó máa ń mú mi lọ fi ṣẹ́ débi pé mi ò ráyè ọ̀rọ̀ ẹ̀yẹ mọ́ láyé mi. Bàbá tẹ́ni yẹn tí wàá kú mo padà ní iṣu kan tó yẹ pé ó tún mú mi lọ sí prison kò ń ṣe ìjà kan tó lágbára bíi pé kéèmà àtẹ̀yàn jọ jà ládùúgbò. Bọ̀ èmi àti èèyàn kò ń ṣe pé bóyá afrato wọ́n máa ń pè ní olówó láyé mọ̀ bíi pé bóyá kọ́ta gba ilé mi kọ́tọ̀ gba ọ̀dọ̀ ẹ̀ ibi tí kọ́ta gba ẹ̀ kò yẹ kẹ́ ẹ̀ domi sí bíbá ọlá kó náwó lọ́wọ́ ó jẹ́ ọ̀tẹ̀ ayé mọ̀ gan bọ̀ ó ní threatening of life pé mo threaten life òun sọ gbé mi lọ prison gbà yẹn bọ̀ mi ò ṣe wọn mo wà ń remind tí mi fi jáde náà remind mo gbẹ jáde. Bàtí mi dẹ̀ jáde kó bẹ̀ ọ̀rẹ́dì kí n tó lọ náà ni mi ti ṣe pinnu tí mo ti wà ní òpìsì tí mi ṣe ẹyẹ mọ́. Bàbá tí mo rí pé mo wà ń bẹ̀ yẹn náà mi ò rí òpìsì kankan wá wò mí nínú àwọn zone tájọ wà mi ò rí mẹ́mbà kankan wá wò mí ṣe wọ ibẹ̀ yẹn gangan gangan náà nǹkan yẹn ti ń kò lọ́kàn mi. Bàbá tí mi dẹ̀ tó wá dé náà mi ò tí ì lo oṣù kan tà rárá ẹni tó tó wá jẹ́ bi táyé sí mi tó jọ mí gan tó yẹ pé tó bá rí wọ́n máa ń ṣì wá mú ni. Ó ní ọ̀bọ̀dá mi ṣe kíní ìmọ̀ òun gangan gangan gangan òun fẹ́ rí lànà ẹ̀ mọ̀ mo wá sọ fún tẹ́lẹ̀ pé ọ̀rẹ́dì náà mi ò mọ ẹnìkankan nu yín pé àbúrò mi ọmọ ìyá mi bàbá mi ni Fawaz Adérinoye wọ́n máa ń pe alias ẹ̀ ní gala. So mo nígbà tó jẹ́ pé nọmba wà mi ò mú yín lọ ṣe ẹgbẹ́ yìí pé kẹ wá lọ ṣe so mi ò dẹ mú wọn lọ tòótọ́ mi ò mọ̀gbà tó ṣe mi ò mọ̀gbà tó ṣe. Mo kọ̀ dé náà lọ́jọ́ yẹn ló ní mo travel gbà yẹn ló ní òun ẹyẹ ọ̀nà àbúrò mi ẹyẹ ṣẹlẹ̀ mọ̀ nǹkan tó ti ṣe mi ṣáà lè sọ pé àtìgbà yẹn ọmọ yẹn máa ń kírun máa ń bọ ìjà kékeré kan ló ṣẹlẹ̀ so ọmọ yẹn lọ bá lé ọ̀tọ̀ làwọn tọ́nà ń jà èmi náà mọ anything àwọn ẹyẹ ayé so òun wà ní pẹ̀lú ọmọ méjì àti ìyàwó ẹ̀ lọ́lọ́ bá lé lọ pa mọ́lé ọ̀nà àwọn mẹ́mbàsì tó jẹ́ ẹyẹ ẹgbẹ́ wọn ó ń jà ń ta so ọ̀rí àwọn tó ń jà ọba wò pé táwọn bá kú ti rí anybody náà tó bá ti jẹ́ the same frat ẹyẹ ìṣẹyẹ so kọ́ lọ pa ọjọ́ yẹn mo sun ni the scene gan mi ò rókò ẹ̀ sójú bọ̀ mo rí nínú fọ́tò torí ó jẹ́ ìbànújẹ́ sí mi ò rí lọ wò kú ẹ̀ mo kàn rí pàbí omi wà ní ẹlẹ́ oṣù báyìí ó ní máàkì bí orí báyìí àti bí ọrùn báyìí so bọ̀ wọ́n ti fọ́ sí mi sọ ni pé wọ́n yìnbọn fún wọ́n dẹ̀ tún ṣá pé wọ́n ọkọ̀ ṣá kọ́ tó ń yìnbọn fún wọ́n wá ṣe wá ṣá so ikọ̀ ẹ̀rẹ̀ rẹ̀ ó jẹ́ kan tó kọ́ mí lómi inú gan pé ẹ̀yìn ọmọ yìí èmi tún lọkùnrin tó kù lọ́wọ́ bàbá ẹ̀ èmi náà fi jáde síta pé n gbọ́dọ̀ revenge so ẹ̀sán ẹ̀ mo pé n gbọ́dọ̀ gbẹ̀sán torí ó jẹ́ kan tó bá mi inú jẹ gan mi ò ọdún náà láti bá mi ti ṣe géèmù mi ò tí ì fọ́ọ̀lù èèyàn rí láyé mi rí ó sì náà tó bá gé bẹ́ẹ̀ ni kọ́lọ́hún padà yọ mí inú kan tí mo kóra mi sí i bọ̀ dúkìá àbúrò mi yẹn tó kú ó mú mi lọ bá arákùnrin kan tí egbon ti egogun ogun mo yan ba be aye ni ti mo mo na adugbo tori street kan na la jo wa TJ lo ma npe ni orile okeola gogun TJ o ma npe side be small London aburo en ta wa ba je won pe ni Sunday ohun lo je complainant mi fun case yi so ba TJ en ri wa o sa lo to ja aye yen aburo e joko o pe bodami kilo sele bode o duro so fun bo itara to ta mi pe ah aburo mi mo ko se ba buru aye na ni wo na lo je pe mo mu duro ba wo wa le ko shop e mo de mu fa won set awon mo aburo mi yen o de bere si sha so ale lo ta no o sha won pa won file atun ko nbe won fi ada sha so ko ku ale ko nbe lo jo yen ohun lo je ke mi de bi ba tore mi lo ye ki je we complainant fun case emi gogun lo ye ki gbejo wa station ki ma mu won kakakiri bo I ni suru mi ati tara ti mo ti tara ju olomu mi de bi ba ti ko to gbe mi de bi ba eniyan
4: tani olori re okoko ni
3: owo de ko mo ti se ye oda awon abu ebe mo ti se igba abu ebe gun ti no ruko ban ban ba so ebe oda abu ebe ni mi ti se ye temi bàbá àwọn tó yà dé ṣe lábẹ́ wọn ti wà ókè gan so mi ò rílé tó wóde mi ò kí n rílé tó wóde rárá mi ò mọ wọn àwọn olówóde mi mọ tún wọn bàbá àbúrò mi yẹn wóde lòun ti ṣe ìgbà tí mo wà ní ìkòròdú ni mo máa ń lọ mít nígbà yẹn so ìgbà tó dẹ̀ ti di pé mo kó ìkòròdú tí mo fi wá ṣó pc ní owóde nígbà yẹn mi ò ṣe anything game mi ò kí n bá wọn rílé ti game mọ bàbá tó ti pa ẹni tó tún mẹ́ńtọ̀ mi pa opc tó jẹ́ pé ó láìkì mi gan kò jẹ́ kí n lè máa ṣe bad thing gbogbo wà burúkú ó ti kó lọ́kàn mi torí ó mú mi lọ bíṣẹ́ mò ń rówó lẹ́yìn ẹ̀ iṣẹ́ fàyàwọ́ ló ń ṣe mò ń rówó tọ́lọ́kọ́bọ̀ débi pé mi ò rántí ọ̀rọ̀ ẹgbẹ́ mọ́ ṣùgbọ́n bàbá àwọn kọ́sọ́mù dẹ̀ ti pa ó tún mú mi continue nígbà tó yẹ pé iṣu tí mo ní kọjá lọ pẹ̀lú àwọn olówó láyé mọ̀ tí mi sọ fún tó ní threatening of life tó fi gbé mi lọ sí pre remind nígbà yẹn mo rí pé mi ò rí members kankan ní opc ó wà nínú kan tó tọ́ọ̀ṣì mi pé ṣebí àwọn kinní yìí náà fẹ́ turn life mi kò lè sẹ́ni kankan tó yọjú sí mi ibẹ̀ yẹn lásán ibẹ̀ gan mo ti ń ro èrò burúkú mi sọkàn pé ó máa ṣe o ṣé opc wà ní mo fẹ́ lọ dúró kò sí ẹni tó mẹ́tọ̀ mi lógún ti kú yìí kò jẹ́ bóyá jẹ́ ìgbà tí mo dẹ̀ de kò pẹ́ mi tí lo oṣù kan rárá lọ́tún wá pa àbúrò mi gangan.
4: Kí ló ń fa ìjà
3: nkan tó ṣẹlẹ̀ ni pé ṣe ríjọba ó wọ́n dùn mí pé ẹni tó bá náwó ló máa kú dáadáa àwọn ìjọba tẹ̀ wò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ most tó pọ̀ jù bàbá náà ló tún wà lórí àṣẹ àwọn gangan fúnra wọn gangan àwọn gangan lè kọ ẹ̀dá ẹ̀ẹ́dí ni pé àwọn gangan náà wà náà wọn kọ́ ti sìn ok ẹ̀lẹ́ṣọ̀ tẹ́lẹ̀ṣọ̀ bá dé sìn àwọn ọmọ máa wà uk us ọmọ àwọn travel bọ̀dọ̀ àwọn tó jẹ́ pé bóyá all initiatives kan ti sìn sìn lè máa ní ọyá ká máa tẹ̀lé yín lẹ́yìn àwọn làwọn máa tẹ̀lé yín kákàkiri là máa gbébọn gbádà gbáàkí. So
4: o ti kó bá wọn kópa nígbà election bẹ́ẹ̀ rí
3: tọ́lá. Láìmọ̀ ìgbà.
4: Kí ni àwọn olóṣèlú máa ń lò yín fún?
3: No, a kò máa wà as a guide. A lè máa wà pé bóyá ẹnìkan wà tó ń disturb wọn. Ṣé mọ̀? Ọmọ ní kókó lójú ọ̀nà fún àwọn. Sọ àwọn ọ̀dẹ̀ máa dórí oyè. Bọ̀dọ̀ bá dórí oyè tọ̀ àti ẹyẹ àtàyè àtàwọn tó lò tó fi ṣiṣẹ́ tó ṣiṣẹ́ fún wọn. Ó tún máa mú wọn náà ni. Sọ èmi kan wá rí pé kò sí ìrònú kankan nù kan ya àná pọlọ.
4: Ó lẹ ti máa ń rọ ìrírí ìbọn àti àwọn nǹkan ìjà tó máa ń lò.
3: Bàbá tó ti jẹ́ pé ẹyẹ àyí kò ń ṣe kan tí bàbá ẹnì kọ́kọ́ dédé gbé kalẹ̀ ibì kan náà ló ti ṣẹ̀ wá àwọn ọkọ̀ dẹ̀ ló ń lò wọ́n sọ àwọn ìjọba náà ló mọ bíbọn yẹn ń dọ̀ wọ́n torí kò pọ̀sibù kan dédé máa lọ rà bọ́n ní ọ̀nà òwì ẹ̀ mọ̀ pé ìjọba náà ló máa ọdẹ àgàtà ẹlẹ́ṣọ̀ bá ti ń bọ̀ lọ́nà oríṣiríṣi kan máa ń lọ gan.
4: So mọ̀ pé ẹgbẹ́ tí òfin dè ni.
3: Ìgbà yẹn ní street mo rí pé wọ́n máa ń ọkọ̀ máa ń ṣe ní gaàdì wọ́n máa ń ṣe fine boy street kò sí ìjà nígbà tí mi ń sọ ìgbà tí mi lọ ṣe ibi tí mi ti ṣe yẹn wọn ò para wọn mi ń gbọ́ pọ́n para wọn.
4: Mo mọ̀ pé ẹgbẹ́ tíjọba lọ́wọ́ sí
3: mi. Mo padà mọ̀ létà ni mi ò mọ̀ torí pé gbogbo yẹn street by anybody mama claw ara won ba si man kira wa ama bawo mo le ri ko to ba ko ti o dani o ye ko si ma arrest wa bo mo ri pe anybody ti ma fly bere ti blue e to ma wo leg to ma fine so ko ni ma wo pe awon fine boy lo si nkan so to ba lo prison to ba lo prison won ni ko reko gidi be na koko awon ijoba ma wo pe to ba ti mo mo lo egbe won o ma lo gbon ko lo 30 years lo gbe won nkan to ba fe si gogan ninu e na lo ma pada si ati pe emi gege bi mi si mo ro pe mi ma repent gbo mo lawo pe ati ma si lo ru be ah o ti ma da bi pe se mo ti ma tu de a ro pe ko ju be lona ko ti mi so ye ko ti yin a ma ro pe o se bi ti mo lo ko si kin lo gba odun be na ma si ma ro pe o ko ju be lona ni ko ju be lona ni yan ma ro debi pe
4: o
3: le so be ko le so be idi ni pe tori kan yen lo ba wa ko mu mi se tele ti ma lo mo se wa lori duro yi o ti ku lokan mi sugbon se mo ti ma don mama lori si se egbe mi ma ra won to ku ma ne mi buruku e bi bad gan emi e ma tik gan debi pe mama wa bad gan to lon ba kada yo mi o mi ni pa ro fun yin se mi to pa buru mi aburu mi ti ni like ju ni gala ma pa ogan ni
4: o ni beru pe won le pa wo na
3: mo mo to le na lo je ki ma fe continue ki ku tete ma se nkan yen gan ki tera mo ki le mo ku jo to ba ti pe mi na ku ni yen bo won ma so pe yes a o pa buru e bo won na try mo mi ba yin so ti ma ri en to le ran mi lo tolorun o ko pe mo lo gbe won
4: ba lo gbe won na se tawon ti iwe ni to mu aburu e ni yen se won le ma do de se won le
3: ba lo ti je pe number 1 split ni egbon egogan to jaye ah mu lojo yen ma pa mu ni nkan ta so e ko la ma so bo ohun ti o de se kokon na tori pe mo ro pe aburo temi na sa lo pa aburo te na lele bo ko sa bo inu mi dupo wa laye wa laye de ni awon parent mi anybody gbo gbo awon eyan alalu gan lo be so de na ti da ji mi lo so a je ti mo ti wa mi gokon yoju si mi
4: so ti teyin omo egbe ko ti ma n tattoo ara yin ke ma fi orisi
3: tattoo mi leyi ko ni mi ni ko n se egbe okukun lo n ya tattoo a ko ma n gboro odumo ra wa lowo ni

ẹyin òbí ẹ dákun ẹ mójútó àwọn ọmọ yìí ẹ mójútó wọn gidi ni ẹ dákun ẹ mójútó wọn ìyẹn lẹ fi lè ní ọ̀nà láti ṣàṣeyọrí lórí wọn o wọn ò ní sọ jù bá ń lọ mo dúpẹ lọwọ gbogbo ẹyin tá a jọ ṣètò tòní mo dúpẹ lọwọ gbogbo ẹyin tá a jọ kọwọ rìn ẹyin ẹṣọ aláàbò mo kí yín ẹyin àjọ kó lè da mọjọ ó bàjẹ mo kí yín dáadáa ìyá wa tó nílé iṣẹ́ yìí mo kí yín o ẹ kú kó lè da tẹ̀ ń bá kiri ń gbogbo ìgbà ọlọ́run ò ní fi yín pamọ́ bákan náà gíwá ilé iṣẹ́ yìí mo kí yín ẹyin ọ̀gá lọ́gà níkànnì tá a wà yìí west radio 89.3 fm mo kí yín lọjọ mẹjọ a padà pàdé láyọ nírè adigun ọbẹrù agbógbó ara kìkì ìjà jákàṣó kan pàkan rí ká dire ètò bí ẹni dire ogun bẹẹ bá fẹ pè mí 080-86-19-7436 080-86-19-7436 080-86-19-7436 ẹni bá ní mọ́bọ̀ ní wùn ní délé bá kódé kódé láátà kò tó.